0: osu ke wa mo so tele iwo to ba sabi osu ibuko lo ma je
1: amen
0: osu anu lo ma je
1: amen
0: osu orire lo ma je
1: amen
0: osu ogo lo ma je
1: amen
0: osu owo lo ma je
1: amen
0: osu abo lo ma je
1: amen
0: osu alafia lo ma je
1: amen
0: loruko jesus osu sere lo ma je
1: amen
0: wa ri wa pade ore wa pade anu
1: amen
0: wa ro golo
1: amen
0: o ni se da duro
1: amen
0: aye o ni mu o
1: amen
0: o ni na ni fose si o
1: amen
0: o ni na ni fose si o
1: amen
0: o ni na ni fose si o
1: amen
0: o ni lo agbo ide
1: amen
0: oko re o ni wo gbo
1: amen
0: o ni kolu yan
1: amen
0: won ni kolu o
1: amen
0: o ni fi ona pe gbo
1: amen
0: o ni fi gbo pe ona
1: amen
0: abo olohun daju
1: amen
0: wa lo re
1: amen
0: wa bore
1: amen
0: wa bala no pade
1: jesus
0: wa ba wore
1: amen
0: wa se olore
1: amen
0: ayo ra ko
1: amen
0: wa re re ayo
1: amen
0: ire wole de
1: amen
0: ola wole de
1: amen
0: e famora e pare mara e famora e famora e famora e famora loruko jesus ire ma ba o
1: amen jesus
0: anu ma han
1: amen
0: o si ma ku fun eri
1: amen jesus
0: mo declare osu yi osu eri lo ma je
1: jesus
0: wa de se bi oba
1: amen
0: be ni ori
1: amen
0: ko le yi pada
1: amen
0: jesus oluwa wa
1: amen
0: oruko mi o yi pada apostle ati woli smo mustafa jp baba se bi oba lati jo seed of christ golden church land of reality tolujo a wa ni gbaremo idiobi airport area ni ilu ibadan to ba ti de ore meji agugu so pe se bi oba lo nlo be ko se to mo be ni lu ibadan ore meji agugu so pe lo se bi oba ni o no di wa o bo ko fe to ma gbe wa church ah o ma ni agbara sa anu ma wa o kan
1: amen
0: agbara olorun ago mewa abo o peju quarter to 11 ma ti gba mic be ni akase adua ni ayajo oni mo so pe slippers e o wa lowo e ma ba anoint e ma to na no eti ese tori pe o gbodo orin ko bare pade ni ah o sei o sui lodun yi wa rin wa ba no pade olorun aye o lenu lodun awon omo re wa gba ruhin aye lodun awon eniyan re wa gba ruhin aye o ni damu o de ni ogun agba ogori furuko la jesus oluwa wa gbogbo ara ti mo pe friday to ba ti keyin osu la ma npade le lu fu ape o ma ni agbara sa mo ni ke ma mura sile futu osu kewa osu menera osu iyanu ni loruko jesus wa do menera ni mo se pore majemu to sui ni ore o menera ti o ba sisem bi kan to fe do menera make sure po sanre yen oluwa so me do menera ti o ba se ru bere fun menera ire ajo omo re ti o ba te olorun bere fun minera aye mo ngbe eyan sinu ide ide porisi gan o awon ide to wa laye oniruru ni won be ni igbekun oni orisirisi laye mo nju eyan si gbo mi ko se ti o le wonu igbekun en to lo ba koyo ohun lo yo ninu ewu mo gbadura ogun aye oni bori e
1: jesus
0: mo pe igbekun kan ni demonizing bondage demonizing bondage sorry iyan ni pe igbeku te eyan wa ta ma fi eto edun be ni won ma fi eto edun won ma awon ireti e awon eto ti e won ma fi sapinle won o ni je ki eto e ko te lowo yiyo eto eniyan kuro tabi gbigba eto eyan lowo eyan iru igbeku buruku be ni opolopo ma sise ko to sise won ti gba ida mewa lowo e won ti gba eto lowo e won ti gbajo lowo e mo ti so yen tipe tipe papa moju odi wa bayi so iru eri be ni lo ko do minera won promise e won failure o wa labe ide kan ni o wa labe ipeko kan ni o de lati ku on be so iru awon eyi ni o so re re o fi bere fun minera to ba wa ninu ile kan ti won na fe di landlord o fe di landlady ko si bi landlord te le good to your landlord is your landlord your landlady is your landlady onilo ki won na kuro lo ko te tin gba kokoro yes nilu badan alo gba kokoro ma so be fun mi pe o si je me rent o fe do minera won na fe collect e make sure po se o le difficult that to say gbogbo mi lati ma fe gba laye o ma difficult awon ma Israel condition tan wa situation tan wa to bara won iyen le mi ma npe ni extraordinary situation extraordinary situation iwa awon akoko bayi eyan nilo divine intervention lati orun wa o de language ma so ba won yen pe divine intervention oni language tori to ba sele ile ma me ile tu sele ti David ti bo so lana e te won si mi sa ninu igbe ko to wa wa do minera
1: amen
0: wa do minera
1: amen
0: wa do minera
1: amen
0: wa do minera
1: amen
0: omo kan ni oni daddy oni won so fun pe ilu oyibo ni re o wa but o ti gba gbogbo eyan ju oje bi eniyan olohun ori lo oni in fact olohun ti wa 38 years oni won ni ohun lo ti ma mari but oni this o wa Nigeria tori e lo won se feyawo Nigeria o de ti pe 38 o mo po wa la be iseru ko tabi igbe ko kan olohun ti gba won ti lori oke mo ni lo se sacrificial offering oni kilo pe be mo ni irubo lo lo se lo wa iranse olohun ko lo se irubo fun ko won ti o sele o te more ya wa fodo mi mo ni emi mo so fun e so nkan mo so yi lo wa iranse olohun agbalagba ko ni ka gbadura fun ti ba pray fun e ku pada wa ma to so na o de se o de gbadura fun wa ba mi daddy o le mi fun yin lo re yin de so asiri e gba mo de gbadura fun e je mo pe en to wa ran lowo ko expect ye any yet in base in no he both over South America lekan over say UK lekan won de fun o ka pe ni pe money slot o ya wa ba mi o de lo won de fun ni 5 years in fact last year lo ti wa America bayi o pe mi na last week o ni daddy o ni awon ni program ko ta won fe se ni Canada o ni o de ti apply won ti fun ni Canada visa o ti wa lori pali e bayi won de fun ni 5 years again ẹgbọ́ mi sá abẹ́ ìsìnkú kan ló wà tí ò fi ní òmìnira ohun tó bá ti ń dojúkọ tó rọ náà báyọ ìsìnkú kan ni ẹnà wá sí mi sá sọpọ̀ olúwa mọ mi kúrò lábẹ́ ìsìnkú àwọn
1: àgbà
0: in the name of Jesus sọpọ̀ olúwa mọ mi kúrò lábẹ́ ìsìnkú àwọn àgbà in the name of Jesus àwọn ọmọ israeli wọn wà lábẹ́ ìsìnkú for 400 good years wọ́n dẹ̀ ń sẹ́rú wọ́n ń gbé brick wọ́n ṣe brick wọ́n dẹ̀ ṣe kílò wọ́n dẹ̀ ń kó wọ́n ṣiṣẹ́ wọ́n dẹ̀ ń ni wọ́n lára wọ́n ń tọ́ wọn lójú wọ́n ń bú wọn wọ́n ń nà wọ́n wọ́n ń jẹ wọ́n níyà wọ́n dẹ̀ ṣe kílò wọ́n dẹ̀ ń ni wọ́n lára for 400 years ìran mélòó nìyẹn ìran kìíní jẹ ìyà wọ́n máa kọrin pé ìran mẹ́ta o èèmọ̀ gbọ́dọ̀ yóò lọ bọ́tọ́rọ́jẹ́ ìwọ ló máa gbégbèsè tí wọn ò fi ní bá wọn yóò lọ sí yes tó o bá gbégbèsè ìran mẹ́wàá wọn lè yóò lọ sí o má jẹ́ kí n tẹ́jẹ́ àwọn òwe kan bẹ onídìígbèsè ìran kìíní wọn wà lóko ìṣòro ìkẹjì ó wà lóko ìṣòro ìkẹta ó wà lóko ìṣòro ìkẹrin ó wà lóko ìṣòro 400 good years wọn lè jẹ ìyà wọn lè rí ìpọnjú tí o bá jẹ pé wọn ké wọn padà ké ni tí o bá ké ibẹ náà máa wà rally and natural here mo kígbe lórúkọ jésù lábẹ ìṣòro àwọn àgbà ó yẹ jáde àwọn ọmọ sẹ́ẹ̀lì ké wọn soko ìran kìíní soko ìrànkẹjì soko ìrànkẹta soko ìrànkẹrin soko ìgbà tó di ìrànkẹrin sí ìkarùn-ún iná tó bọ́ ìgbà tí ọlọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run jacobu tó máa intervene káì ní arobinna káyà náàdà yìí kàtà ha wọ́n pàṣẹ lórúkọ jésù ọlọ́run máa intervene lórí ọ̀rọ̀ rẹ ó máa intervene lórí ọ̀rọ̀ rẹ ó máa intervene. Wọ́n sunkún lóòótọ́ ṣùgbọ́n fáráwò dá wọn lóhùn fáráwò tó mọ jósẹ́fù ìyẹn ti lọ fáráwò tí ò láàánú ọ̀nàwámọ̀ àwọn orílẹ̀-èdè tó yí wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n wo àwọn ọmọ ìsírẹ́lì ibi tá ti ń ṣèrú bọ̀ wọ́n dá wọn lóhùn wọ́n ràn wọ́n lọ́wọ́ wọ́n tú wọn sílẹ̀ àwọn ọba tó yí wọn ká wọn dákẹ́ jẹ́ wọn sọ pé ọkọ ẹja ràn wọn lọ́wọ́ ẹja kún ọ kúrò kú ẹrú wọn fún wọn lẹ síbẹ̀ wọ́n ń jẹ́ ìyá yẹn àmọ́ ìgbà tọ́lọ́run ìgbèríjà máa dé sọ pé ọlọ́run ìgbèríjà oh my god sọ pé ọlọ́run ìgbèríjà ẹ wá gbè mí níjà o ìyá ilé mọ́tò ha ìgbà tọ́lọ́run ìgbèríjà máa dé tí ọlọ́run abraham máa sọ̀rọ̀ nígbà tọ́lọ́run jacob máa dáhùn tọ́lọ́run isaac máa sọ̀rọ̀ ọlọ́run tó fi ara hàn àwọn ará ìgbà ni tó máa dá ọlọ́run tọ́lọ́run jacob máa dáhùn ní ọjọ́ náà wọ́n mọ̀ pé ọlọ́run bẹ ní sioni ọlọ́run dẹ̀ fi àmì ìkíní ìkejì àmì mẹ́wàá ni ọlọ́run fi hàn ní egypt mo sọ ti dáfídì lánàá àmì mẹ́sàn-án ni ló ṣẹlẹ̀ ìgbà títí àwọn ọmọ ìṣẹ́lẹ̀ àmì mẹ́wàá ni ọlọ́run fi hàn ní ilẹ̀ egypt nígbà náà ni wọ́n di òmìnira divine intervention sọ pé ẹ̀yin ọ̀run
1: ẹ̀yin ọ̀run
0: ẹ̀dá sọ̀rọ̀ mi ní ìṣèrú tí mo wà
1: ní ìṣèrú tí mo wà
0: ní ìṣèrú tí mo wà
1: ní ìṣèrú tí mo wà
0: olú àtúnrin sílẹ̀.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati two fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: nice. Gbogbo ẹni tó ń gbọ́ mi o. Olúwa ni finú findo gbàdúrà fún gbogbo àwọn alábìámọ ni. A gbọdọ̀ gbọ́jú ariwo ayọ̀ lọ nínú ilé rẹ ní oṣù ẹlẹ́ẹ̀kẹwàá. Ọlọ́run ọba ń gbọ́. Èmi ọmọ bí tọ́ wà. Ọmọdé ló ń gbọ́ mi àgbà ló ń gbọ́ mi ẹ̀yin màmá ẹ̀yin bàbá. Ẹ mú àwọn ọmọ yín dání. Ọyẹ wa jókòó ẹ gbé rédíò yín síbi tó bá ga jù yín lọ. Tàbí kẹ́ ẹ kúnlẹ̀. Èyí tó bá wù yín nínú méjèèjì. Ẹ gbọ́ mi o. Ìpèbùkú tí kì í jẹ́ kí abiamọ dúró máa sọ. Ẹnìkan ní wòlíì ìkínlẹ̀ ń sọ yẹn, wọ́n rán mi sí yín láàárọ̀ kùtùkùtù. Láti oṣù bàbà báyìí lọ, oṣù kẹwàá yìí, ìpè tí è jẹ́ kí abiamọ rántí mú a sọ. Lórúkọ Jésù Kristì, mọ̀ sọ lẹ́ẹ̀kan náà, ìpè yín ò ní dún fún ọ lórúkọ Jésù. Ẹ gbàdúà, èmi a máa sọ ní oṣù bàbà àbà. Ẹrù burúkú tí abiamọ kì í tú wò, òkú ọmọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ilé tẹ́ ẹ bá ti ń sàmì ní kùtùwàì, òní lọ́jọ́ kìíní mọ̀ ń sọ tẹ́lẹ̀ ni. Ẹrù burúkú tí abiamọ kì í tú wò, lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́, wọn ọmọ ní gbé ká ọmọlé lórúkọ Jésù. Ìwọ àtọmọ ẹ fara yín dá ní ẹ máa tẹ àmì ẹ máa ṣe àmì ní gbogbo bí ẹ bá wà. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí Facebook ẹ máa tẹ àmì. Agbára tí mo darí òbí lọ sí ibojì ní ìkóríta àti jẹun ọmọ. Àmọ́ dúró lónìí lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́ ẹ ṣe àmì inú ilé agbára yẹn wọlé inú ayé yín. In the name of Jesus. Ẹ dúró gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń ṣe àmì. Agbára tó fẹ́ kó sunkún alẹ́ lórí àwọn ọmọ. Má jẹ̀mú tó fẹ́ kó sunkún alẹ́ òní ni wáhùn oṣù bàbà àbà láti wà nú ẹ̀. Bolúwọ́ ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Mo ní agbára burúkú yẹn lórúkọ Jésù. Agbára yẹn ò ní ṣiṣẹ́ fún ọ. Kò ní ṣiṣẹ́ lórí àtọmọ. In the name of Jesus. Ẹ máa ti àmì bí ẹ bá wà. Bíbélì ní bí Jésù olùgbàlà mi ṣe kígbe pé ó parí. Kí lọ ṣẹlẹ̀? Aṣọ ìkèlè tẹ́ḿpìlì fàyà ni. Ẹni tó di ẹrù ẹkúnlẹ̀ fún ọ. Ẹni tó di ẹrù òṣèlẹ̀ fún ọ. Ẹni tó di ẹrù wípé láàárẹ̀ lórí ọmọ pòun ó jẹ́ ọjà sásán ni. Èmi sọ̀rọ̀ lónìí ọjọ́ kìíní oṣù bàbà oṣù kẹwàá. Lórúkọ bàbá mo ní kí ilé ọgbọ́. Mo ní kí ayé ọgbọ́. Kí ẹ̀mí àwọn wòlíì ọgbọ́. Látò nílò ẹni bẹ́ẹ̀ irú ẹrù bẹ́ẹ̀. Àtẹni tó di àtẹlẹ́rù ẹ̀mí mímọ́ jẹ́ kí ilé ò gbé wọn mi. In the name of Jesus. Àsóhùn ṣe àmì tí wọ́n ń gbọ́ lọ́wọ́ òkè. Wá gbọ́ ilé yìí oṣù bàbà bò ní lọ́jọ́ kìíní sá. Ẹni tó ń gbé lórí ilẹ̀, tó ń jẹun lórí ilẹ̀, tó ń wo aṣọ lórí ilẹ̀, tó ń gba afẹ́fẹ́ tó ń jáde ní afẹ́fẹ́ igi tí ń gbà sára lórí ilẹ̀. Ṣùgbọ́n tó ń wí pé ò ní bá wọn rí ọjọ́ ayọ̀ ọmọ. Tó ń kígbe pé òun ò ní jí orájọ́ ìgbédìde àwọn ọmọ rẹ̀. Wá gbọ́ ohun tí ẹni sọ fúnrú ẹni bẹ́ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀. Mo pa láṣẹ. Mo ní kílẹ̀ ò gbé mi. Mo bálẹ̀ wíjọ ni. Bí olúwọ́ ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi. Tí ń bá ti kú òun stúdíò ní ìsìn láàárọ̀ yìí. Gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́. Ó di gospel lágbára Ọlọ́run. Ẹnìkan níṣẹ́ ni wá sórí Facebook. No. Mi wá sórí YouTube mi ò wá sórí Facebook láàárọ̀ yìí o. Ó di 12 aago méjìlá ọ̀sán gangan. Lágbára ẹni tó láyé àtọ. Kinní kan sì ń bẹ tí màá ṣe fún gbogbo àwọn tí màá pàdé ní gospel kìí ṣe first wa o. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi láti ìyànà pàjá ni o ti wọ command. Ẹ wá lẹ fẹ́ sọ̀kalẹ̀ ní gospel camp ibẹ̀ ni wòlíì ọ̀dẹ́kùnlé o ti pàdé o láàjọ pàdé Jésù ní aago méjìlá ọ̀sán gangan. Ìgbà tí ó bá fi di 2 a break. Ẹyin méjì pẹ̀lú ọ̀sán mẹ́ta láfi ṣíde. Oṣù òmìnira láwàyí ó di dandan kíṣẹ́ èrè ọ̀sán. Ó di dandan káyè èrè ọ̀sán o. Gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yin náà gbà wẹ̀ lónìí o. Ọjọ́ òmìnira ni. Ó màmá mú ọmọ ẹ dání. Bàbá ẹ mú ọmọ yín dání. Bí ìyàwó àtọkọ bá lè sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ dáa jù. Lọ́jọ́ ayọ̀ àwọn ọmọ rẹ. Lọ́jọ́ ìgbédìde àwọn ọmọ rẹ. Lọ́jọ́ tí wọ́n ń ṣayẹyẹ. Ọjọ́ tí wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ dẹkoréètì àwọn ọmọ. Mo dúró gẹ́gẹ́ bí wòlíì. Wá sàmí mọ̀mọ́ kọ́ jẹsẹ̀ mọ́lẹ̀. Ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ̀ ṣe. In the name of Jesus. afọwọ kan awọn ilo ni ni agbara to lo ti mo bere awọn omo re to tun wa nki gbe pe ohun o tun ji ori pari e mo ra won ti an mo bere omo ti an tun ropin omo won mo duro gaga bi woli mama dide ko gbọn lato ni lo agbara yen mo so fun ni ko wole loju e o ni mo boji omo o e ni mo boji omo o o ti mo bere omo o ni mo pin e sami o egbe tu ami mi gbo aso tele yi enikan ni se oni to mewa bayi in ti e mo bi o se fowo kan mi lawon won ni mo jule fun o oni ni wa egbo gbogbo eso to tinu re jade baba gbogbo eso to tinu e jade mama baba kan se testimony won ni oko mo mi o place mi sori salary oh my god oni oko mo mi oni iye ta mo san lo so osu leleyi bi se nke omo ni nke baba awon omo baba ye wa ni awon omo to tinu mi jade won wa se meeting won ni o ti toki baba wa na omo je won omo a baba mo dada ya mo so gbo gbogbo eso to tinu re jade wa laye kan to wa yi bi ka pe leto ti wa won ki je eyan nbe ka pa won omo be ki dide wa gbo gbogbo omo to tinu ti e jade loruko jesu wa je eyan awon omo to nwo yi won be nto si won sunmo loruko jesu won o ni fi ironi ibanuje won ranse si o e wa gbo o ti won ba ruku wole ti won ru oku jade awon fe mo lori ile ti yin lodo ti e baba ti mama te ji gbo mi loni koni ya le ti e eyin o ni rogun ibo bato fo senu ona in the name of Jesus eni kan ni woni kilo de osu ke wa osu baba balawa yi emi olodun lo fowo temi lawon mo fe wa asu mi o ti e mo na bi tin gbe baba yi gbogbo le owo to ye ko fi ran mo lewe owo to ye o fi toju awon omo re ko fi se freedom fun won mama dide ko foke baba dide ke foke o ni fi ra kusi won e wa nawo waju tomo tomo mo kede re ni gege bi woli ta ran eni ba ro kuro o to mama ro kuro awon omo to bi gbogbo eni to gbo mi loni ojo kini o iwo ile o ya gbe mi in the name of Jesus alajo okunkun to lo nfe mama fi awon omo re dajo to be fi bori alajo okunkun to nki gbe bo nfe foro awon omo re o fe faye won si ajidewe wa gbo o lodun yi lo su meta to ku yi olorun emi awon woli o sa lo gbe iku lojiji mo wa fe le ikun oni ni waun oni ni waun oni ni waun gbogbo eni tin se ami ni meta meta alagbara ile yin alagbara ika to sumo ore to sumo to fe fomo pa olekun lato ni lo mo nse olorun ojiji ni mo ni ko kuku ojiji ase ti mu be in the name of Jesus en kan ni woli aso tele le mo nso oni mo ni wa oni la bere si da ore majemu mama iwe job 24 oni awo fun awo on ti eniyan ba ni ni o fi ra emi e daddy ati mommy se ri ni ibere osu 127 amanda ore kan ta pe ni ore majemu gbogbo eyan omo olohun ninu iwe psalm 50 verse 5 oni ku awon ayan fe mi jo je ki won fi ebo ba mi da majemu o se ri ore majemu ta wa mo san le kan losu ati nse lojo to ti pe o bi ogo se nje ti olohun atun bere enikan ni lo ore majemu o bere lati 2000 awon mi san 5 elo mi san 10 bo ba se yi o si ni olohun ki je eyan be laye ku awon eyan fe mi jo je won fi ebo ba mi da majemu ore majemu yen un la fi se radio program ti emi olohun ba fun ni agbara e wa se ti yen tun se tawon mo yin bi mo se nsure fun yin loni e fi kesi yen un le yan ma fi seregun lojo to gun ba le ai mo ya won ti an ti fi seregun ti testimony n tele fun won ore majemu gbogbo eyin te sese n gbo program yi e kan la mo san losu iyen la fi mo se radio program ta n ko lo si station kakaki iwo ti emi olohun ba fun ni opportunity lati se ti e loni to ba ni loni se to ba ni o le se lola but order won la ko bu okele ki ra won be ti e se ti e ko se to mo na oh account number church ni 19 66 36 38 73, etun pe 19 66 36 38 73. Access Bank Comfort Life Mission International ni ubeja di account number church ni bi yin oba wole elu eleyi 20 17 42 90 47 20 17 42 90 47. Comfort Life Mission International First Bank. E wa mo to daju gbogbo eyin te wa Sona Church e lo se service yin la ago mejo laaro yi gba ti o ba bi di ago mokanla e ti pari gbogbo eyin te wa ni Eko to ba di 12 to 2 igba yen leri mi ti mo lete nbo lori afefe gbogbo eyin te wa lori YouTube TikTok era osan nta be bi break ni yen meta meta pelu eyin meji meji e mura o osu e wa ki wa lasan o gbogbo eyin te wa ni Saki ati eyin te ta abere church wa na ni ipetu eje n tun juwe bi ti ati bere n Saki ati ibi ti won ti se service ti Thursday ti won na loni ni ipetu na engineer e pe awon ara Saki ati ara ipetu modu ki won wa so ibi ti venue wa wa ago mejo ni service awon omo na tele yin lo service laaro yi
1: gbogbo eyin ara ipetu modu ni origbo mejeje church olohun jiji ti wa ni ayedaade ni soko ni oju odo soko ni ayedaade ni olo awon cooperative o ti dara fun yin o
2: fun gbogbo awa ta wa ni ilu Saki ijo olohun jiji ti wa ni ilu Saki ijo Comfort Life Mission International olohun ojiji ni Saki West Local Government Cooperative Building Saki West Local Government Cooperative Building leyin

0: Orúkọ mi ni Titilayo Felicia. Mo wá láti Abúlé Ẹ̀gbá Ẹkọ̀rọ̀ side. Mo gbé Ọlọ́run orí òkè ga. Ìpè yìí ó pè mí gan o, torí kò sẹ́ni tó sọ ọ̀rọ̀ bàbá fún mi. Ojú ìran mo ti rí wọn, bí mo ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn. Bí mo ṣe rí wọn lójú ìran lọ́jọ́ àkọ́kọ́ yẹn ni mo ní àrọ wọn, ọmọ mi ni mo gbé wà. Wọ́n ní àdúrà rẹ ti gbà. Àtìgbà yẹn náà mo ti ń wá láti ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún yìí. Mo dẹ̀ ń wá tọ́lọ́run ṣe fún mi ní ìjẹjọ gangan ni mo ní gbọ́lọ́run bá ti bá mi ṣe. Àwọn ọmọ ilé ọkọ yẹn, ọmọ mi ṣẹ̀ṣẹ̀ délé ọkọ yẹn ni. Àwọn mẹ́ta ń wá ìrìn àjò àti lọ sí London. Wọ́n fún ẹnìkan ní visa ní on the 17th. Wọ́n wá ló ku ókú àwọn méjì. Ẹni tán fún yẹn ò dẹ̀ lè lọ láì jẹ́ pé àwọn méjì yẹn rí gbà. Mo wá ní kọ́nsẹ́ǹdì orúkọ wọn sí mi nídájí ìjẹjọ. Mo wá kọ orúkọ wọn, mo wá sórí òkè yìí. Mo wá ibi tí mo jókòó sí yẹn, wọ́n bá ń pe àdúrà. Mo wá ń sọ fún wọn wípé Olúwa Elizabeth ó gbọ́dọ̀ rí físà gbà o. Tó bá ti rí físà yìí gbà kó tó di ọjọ́ mẹ́jọ, màá wá sórí òkè, màá wá jẹ́rìí. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, gbà tó di Friday náà pè mí wípé wọ́n ti fún ní físà àtọmọ tán jọ ń lọ. Inú mi dùn gan. Mo wá pè wọ́n, ṣé ọkọ ọmọ mi yẹn wá dáhùn wípé orí òkè tẹ́ ẹ lọ torí tiwa yẹn. Àdúrà yín gbà o. Ìyá ẹ̀ náà pè mí, orí òkè tẹ́ ẹ lọ torí tiwa yẹn. Àdúrà yín gbà. Mo yin Ọlọ́run tó jẹ́ kó rí orí òkè yìí kó pè mí, tó fàdúrà tó fi pọ́n mi lé. Ìdí ọpẹ́ mi ni.
1: Gbogbo àwọn obìnrin tó bá jẹ́ ológo.
2: Every woman that is glorious.
1: Àti ọkùnrin.
2: And men also.
1: Orí òkè nílé wọn.
2: They come to the mountain.
1: Sọ̀rọ̀ orí òkè ògo.
2: Mountain of glory.
1: O sì kọjá kí náà ṣe bẹ́ẹ̀.
2: It's beyond what I did in there.
1: Tó bá gbàgbọ́.
2: If you believe.
1: Bí ọjọ́ ọ̀la rẹ̀ da.
2: That the future is good.
1: Ó mọ̀ pọ̀ mọ́ ológo
2: ni. I know you are a glorious child.
1: Sọrí pàdé tá à ń ṣe lọ́wọ́.
2: The ongoing program.
1: Ti 2026.
2: Of 2026.
1: Ó yàtọ̀ gan.
2: It's so very different.
1: Lánàá.
2: Yesterday.
1: Tá à ń ṣe crossover.
2: Don't the crossover.
1: One the one.
2: To on the one.
1: Lénìí.
2: Today.
1: Àwọn tí Ọlọ́run kó wá.
2: Those that God brought.
1: Ẹnìkan kan ò lè ṣàlàyé.
2: Nobody can explain
1: it. Ìwọ nìkan ni mi ò tí rí.
2: You are the only one I'm here to see.
1: Gbogbo ohun tó dẹ̀ nílò báyìí.
2: And all you need now.
1: Ìgbésẹ̀ kan péré.
2: It's just a step.
1: Torí tó bá ti rí àánú.
2: Because once you obtain mercy.
1: Tó rọjú rere.
2: You obtain favor.
1: Torí ìrànlọ́wọ́.
2: You obtain help.
1: Odidi angẹli lórí.
2: That's a whole angel.
1: Òní ni ọjọ́ májèmọ́ angẹli.
2: Today the covenant day of angels.
1: Òní ni Thursday.
2: Today is Thursday.
1: Ọlá ni Friday.
2: Tomorrow will be Friday.
1: Ṣé gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run.
2: All you children of God.
1: Tẹ́ ń gbọ́ ètò yìí.
2: Encourage
1: láti wà ń bẹ̀.
2: Encourage everyone to be there.
1: Torí mo mọ̀ wípé.
2: Because you know.
1: Àdúrà rẹ.
2: Your prayers.
1: Ó máa gbà.
2: Amen.
1: Ojú rẹ máa wá ẹrí.
2: Amen.
1: Ìrànlọ́wọ́ máa wá
2: ẹrí. Help me locate.
1: Ẹ̀yin Abuja.
2: Abuja.
1: Ẹ máa múra lẹ̀.
2: Prepare o.
1: Ọjọ́ Saturday.
2: This Saturday.
1: Tó bá léyìn ń bẹ̀.
2: If you have people there.
1: Now UK.
2: UK also.
1: On the 16th.
2: On the 16th.
1: Ọjọ́ kẹ́hìndínlọ́. Of this month.
2: Oṣù yìí.
1: La máa pàdé ń bẹ̀.
2: We are meeting there.
1: Máa sọ àdírẹ́sì lọ́la.
2: I'll give the address to
1: you. Gbogbo ilẹ̀ gbọ́dọ̀ wà ń
2: bẹ̀. You all need to be there.
1: Èyí tí ẹ bá léyìn UK.
2: You that have people in UK.
1: Nínú London.
2: In the heart of London.
1: Lambo lọ́tẹ̀ yìí.
2: Encourage them to be there.
1: Ẹ máa rí àánú gbà.
2: Amen.
1: Gbogbo ènìyàn.
2: Everybody.
1: Níbi kíbi tó bá wà.
2: Wherever you are.
1: Mo fẹ́ fò ní sùúrẹ́ ni.
2: To that one to bless us.
1: Ìrí àkọ́kọ́ rẹ̀.
2: This is the first blessing.
1: Ní oṣù titun
2: yìí. In this new month.
1: Àwọn ogun àtijọ́.
2: All those things shed battles.
1: Tó fẹ́ bọ̀ ẹ sí o.
2: Na wa to naked you.
1: Kó wọlẹ̀.
2: They are buried.
1: Àwọn ìjì àìgbọ́dọ̀ máa ń là kọjá.
2: Those compulsory storms.
1: So bá a rẹ̀ nínú ẹ̀.
2: That you met yourself in.
1: Ìjì tẹ̀yìn ògbọ́dọ̀ máa ń là kọjá.
2: A storm you just must pass through.
1: A máa gbé ẹlòmíì lọ.
2: It can swallow some people.
1: Ṣùgbọ́n tó o bá wà nínú ìjì yẹn báyìí.
2: If you are in that storm now.
1: Mo gbàdúrà fún ọ.
2: I pray for you.
1: Ó là á já.
2: Hey, let you get through.
1: Asẹ́kẹ́ta rẹ̀.
2: Third authorization.
1: Ìwọ ọmọbìnrin ìgbà
2: mi
1: o. Àkọsílẹ̀ búburú ilé.

0: bẹ́ẹ̀ àánú jáde fún mi.
1: Mo ní prayer point tó máa sọ nìyẹn. Mo lẹ́mi náà máa ma sọ pé Ọlọ́run authority máa lọ sí Abuja tí wọn ò bá fún ọmọ mi ní appointment, wọn ò gbọ́dọ̀ fún yàn kankan. Ẹ̀yin ni slot mi ní kankan tí mo fẹ́ fi ra. Tí bá dẹ̀ máa ra sórí òkè òkò. Àwọlé àṣe program lọ. Bàbá pé ọ́tà kọ cement one bag. Mo bọ́ta ọmọ mi náà ti bọ́ta wọn ni fún un. Bàbá ní kókó wa lọ sórí àpáta. Bí bàbá ṣe gbàdúrà ọ̀nà ti fún appointment. Ó lẹ ṣe bàbá. Mo ní màá tán tí mo bá ti délé. Mo ní tí màá ṣe transfer. Mo ní I have the money. Ní ọjọ́ tí mo ṣe owó yẹn, mo lọ ọjà. Ọjọ́ kejì ọmọ yẹn pè mí. Ó ní màmá. Ó ní God has done it. Your God has done it.
0: Shout hallelujah!
2: Hallelujah!
0: Ibi tó ti ń kalẹ̀kùn.
2: That door you have been knocking.
0: Ṣé mo lè rọ́wọ́ ẹ?
2: Lift up your hands.
0: Àánú fún fún ẹni
2: bẹ́ẹ̀. Amen. May this speak for you there.
0: Ah, ele o. This is serious.
1: Onoko fun ni appointment.
0: Onakoko fun.
1: Onoko gba o.
0: Kan to fun to mo senator to mo governor.
1: Amen. Won wa bi office here. Ayo ba lo sese. O lo authority lo se o. Ta lo authority o lo Olorun ti o ba ma un fun. O ni slot. O ni owo ni o. Slot baba God mo ni.
0: Níbi tí ipá rẹ ò ti lè gbé nǹkan jáde.
2: Where your strength cannot bring forth anything.
0: Àánú yọ̀ǹda fún ọ.
2: Amen.
0: Somebody say Jesus.
2: Jesus.
0: Ó ti gba appointment.
1: Ó ti gba. Bàbá, ó gba appointment owó ńlá kàràbàtà. Tí ń dẹ́rù bá olóṣì.
0: Mo sọ tẹ́lẹ̀.
2: I prophesy.
0: Níbi tí wọn náà ti léèyàn.
2: Where you have no man.
0: Sọ ma pé ìjìnlẹ̀ ni ẹ̀rí yẹn.

0: Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
1: Káàárín ọmọ dáadáa.
0: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
1: Iye náà dà, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
0: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o, mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹn ni.
2: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀mí ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
3: 02094613333.
2: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
4: Gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bàgẹ̀n. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkànnì Adẹ́rìn-ín Pòṣónú 32 FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbọ́à. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni Olúwa.

0: Ojuma to ti ma olowo gbowo eku ojuma o akalara akajeru aki owan agbo aga imota ede aji fowo laba jejeje ile ise MTN Nigeria oloso nigbo weto yi o oro agba Abdulrazak Abdul Ghani Mr. GRA look on me
1: darling wake up it's time for school
2: accommodate entrepreneur
1: This girl, even in your sleep, you're still spelling.
3: Yes, your child could win the MTN Mpulse Spelling Bee competition with over 40 million naira worth of prizes, including scholarship grants, laptops, smartphones, and the opportunity to become MTN CEO for a day. Register now at mpulse.mtn.ng. Terms and conditions apply.
0: Ọdẹ náà ni takótìbọn àgbẹ̀ náà ni tọkọtàdá àpẹja náà ni ìgèrò ohun àwọn rẹ̀ ìjẹ́ yìí náà ni tẹ́ ni ẹ̀yin mò ń bá wí ẹ̀yin gangan ṣẹ̀ náà ni tẹ́ ni ẹni bẹ́ẹ̀ ni ọ̀dà á mọ̀ ní ìsìn ẹni tí ọba náà ni tó ní ó dàbí ẹni tí ó ń sọ̀kò sílé mọ̀lẹ́bí àbí tí ń fọwọ́ sí júwe ilé bàbá rẹ̀ ẹ mú ọkọ tí wọ́n máa pẹ̀rú wọn Nani nani nani, unta abani, la nani, opolopo wanle yi, ila nani ntan sheni lewa, awan kowo le, anko ureta. Eje eje mokweta abani wura to geti wa, tonte nyede nyede, mandati le okere, ote wa lorun, ase tuma garo wo, wura finto doti wa o. Nani nani nani, enta abani, oyeko te wa lorun, eme ja sobo bunkanti lewa di akoti. Akoti bi aso akwori akoti bi pankara igba eleyi to fo nani nani nani enta ba ni la nani o mo se o naira wa nla le be bo ba si gbe dollar re ebo a wa fi dollar belenja a fi gba egbelegbe naira lowo wa ona kere o lati le ri wi pe oro aje ti wa na gberu baba wa so ofi fi la be ti aja awa yan soto ayan sosi eje eje mo pe bo ma lawo fofun ba gbegba ti e kale ta wa na si gbegba wa kale to ti je pa so ofi kan na la jonta yo wu aka tun ora lodo alawo fofun ko ji ori be o nani nani nani enta ba ni lo ya nani o ma segita nani epogi e wa mo si mi gbo a ni ka mo se karakata pelu alawo fofun tori wipe igi ko le dagbose eni ko le daye gbe amo eje amo yin ta ba ni eyi ni yo je koro aje wa ko le ru gogo si eyin agbagba tin be loke nko ha e mo je o je wipe orin eyin e mo lo le nko fo wa e fi apere rere han e lo nkan le wa ke wa wo boya wa na o ni lo omo leyin na iwo na lo ti Nigeria nani nani nani ohun ta ba ni o ye ko je wa loju o e je agbe ewo Wọ́n ni kò mú kan, àlá kan, àfojúsùn kan, ìkan nínú àwọn àdámọ̀ rẹ, ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kìí ṣẹran ìlú kan, alákitiyan tó lè ṣe tì í tọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn. Wọ́n ní tòsíbì kan, òní gbogbo ọ̀nà ló gbà mí. Ó kìí ṣe òpè gbogbo ẹ̀mí yẹ yékè, ọmọ ọ̀lẹ́nìkan la yóò gbà, bí ìgbé ayé tó nítumọ̀. Leave it 100 MTN. Ilé-iṣẹ́ MTN Nigeria ló so nígbò wo ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa Instagram ọ̀rọ̀ àgbà 247 TikTok ọ̀rọ̀ dot àgbà 82

0: oníṣòwò ń fẹ yín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
1: 32 FM 94.9 Laughter House orí òkè tètè premier mọ́kànlá Ìbàdàn.
2: Bàbá fẹ́ dọ́dẹ́.
3: Ìyẹn mélòó ni wo station government mọ̀? Private ni. Ìkòkò ní túmọ̀ tán wọ́n sọ. Má fẹ́ gbọ́ nísì. Private radio ni máa gbọ́. Television ni máa gbọ́ mi ilé wo ti government bí kòkò ní oríkèkè tó ń túmọ̀ ta fẹ́ wọ̀ ń bẹ̀. Ju ọ̀rọ̀ tí ò ní túmọ̀ lọ.
4: Ẹ lò lẹ sọ fọlú wẹ̀rí. Owó tí fún omi ẹ̀ tẹ́ fi pe pèsè iná. Ṣé rí irẹ́ jẹ́ wà ní gbogbo abẹ́ gbogbo nǹkan tí wọ́n sọ fún wa yìí?
5: Nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdun lẹ́nu yóò lè wọ́n lọ́mọ ẹja lè oníbà máa ṣe nínú.
4: Ṣé rí tí ààrẹ Tinubu ò bá járe ẹ̀gbà tí ò bá járe ẹ̀gbà Ọlọ́run má jẹ́ kómi tìdí wọ̀gbìn lẹ́nu.
6: Àwọn politicians ti kọ́ wọ́n ti kó gbogbo nǹkan jẹ wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ jẹ́ pé àfàwọn àti family wọn.
7: Àṣemúyangàn àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun làwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn awù ẹ ṣe bẹ́ẹ̀ ní nàìjíríà àlùmọ̀kọ́rọ́ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojúbojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.
2: Bàbá fẹ́ dọ́dẹ́.

0: 32 FM 94.9.
1: Akomoro Day 2026. Gbogbo ọmọ ẹgbẹ́ nílé lóko àtìlẹ́yìn òdì. Ó tún ti já. Ẹ jẹ́ ká jọ ṣe. Ọjọ́ ayẹyẹ Akomoro Day tún ti bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Yóò wáyé ní ọjọ́ 12 oṣù kọkànlá ọdún yìí. November 12, 2026 ní Liberty Stadium nílùú Ìbàdàn. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀. Gbogbo ètò tí ó wáyé lọ́jọ́ náà rẹ̀. Bọ́ọ̀lù gbígbá, àkọ́jẹ́ ìdí ọkọ̀ fún àwọn àgbàgbà ẹgbẹ́. Ìfilọ́lẹ̀ owó 500,000 naira fún ẹgbẹ́. Àfihàn City Camera fún gbogbo ojú ìṣàn wa. Ìfilọ́lẹ̀ ẹgbẹ́ alájẹsẹ́kù fún Akomoro. Ìdánilẹ́kọ̀ọ́ láti ẹnu àjọ elétò ìdìbò. Ìkọ́jáde ìwé ti Comrade Solomon Olúgbòde, alága Akomoro nípínlẹ̀ Ọ̀yọ́ kọjáde. Bàbá ọjọ́ náà ni Alhaji Tomiwa Ọmọlẹ́wà. Alága ọjọ́ náà ni Comrade Bọ̀sún Ọlábíyí Àgòrò. Ààrẹ Pẹ́gẹ́fàn tí wọ́n tún jẹ́ alága TUC. Alájọ pàtàkì ọjọ́ náà ni Ọlọ́lá jùlọ Gómìnà Ṣèyí Mákindé. Alága ìgbìmọ̀ àjọ̀dún ni Chief Taiwo Ahmed Ológun Ẹrú. Ẹ má gbàgbé o, Akomoro Day ó wáyé lọ́jọ́ 12 oṣù kọkànlá ọdún yìí ní Party

0: ṣe. Come on. Bákan náà ni Rashidi Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí.
1: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọ dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mínímì ló ṣàgbátẹrù 32 FM Laughter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ gan-an sí, mo máa jẹ gbogbo ayé.

0: ẹ káàbọ̀ padà lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lówó lórílẹ̀-èdè yìí náà ń gbé nínú fún àyàfú.
1: Ẹ̀mí wa tó jọ wọ́n á tún padà.
0: Ẹ̀wọ̀n mọ́ ti ṣe ń fi wá ṣòṣèlú.
1: Àkókò tó le á sì tún wá dẹ̀rùn fún wa.
0: Àwọn tó ń ta ẹran ìso lọ́nà yàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń lọ sílé Haúsá ni. Rostop wọn ní ìsìn ògbómọ̀ṣọ́ náà ti ń kẹran pàdé. Tẹ́lẹ̀ là ń pé ariwo. Kò sílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fẹ́fẹ́ travel ní ìsìn ẹ máa sa aya tẹ́ fi dé bẹ̀ ni. Ọ̀nà Nàìjíríà ò dá mọ́ o. Àwọn ibi tó yẹ kẹ́ ẹ tẹná gbà.
1: Ara Nàìjíríà kò
0: yẹ. Ẹ ń sún kẹrẹ gbà kẹrẹ ọkọ̀ ó wà.
1: Nàìjíríà ń ṣubú lọ.
0: Bó ni wọn àti ṣe ní mú ìyàmọ́lẹ̀ nú gbó. Ẹ kú ojúmọ́. Àmọ́ gbogbo èyí.
1: Mo tún gba aládùúrà ẹ bá mi ṣàmì.
0: Ọmọ lọ títì.
1: Ẹ̀mí wa kò mà ní bá lọ.
0: Bí kìí ṣe wípé àwa tá a wà lórílẹ̀-èdè Nàìjíríà gan-an ọ̀fẹ́ kó lédè yóò yí padà.

àwọn ọlọ́pàá ti ń ṣiṣẹ́ ẹ̀lẹ́gà ọ̀pọ̀lọpọ̀ wọn. Lẹ bá fẹ́ mú yàn ibi ẹ ní àwọn àkọọ́lẹ̀. Ẹnìkan bá sá ti pàṣẹ tó já lágbára ẹ ti kó mọ́tò. Àwọn ọlọ́pàá tó dáa wà mí ní wọn sí o. Ṣùgbọ́n tẹ bá rí kàńdá pọ̀ nù rẹ.

0: ju awon awusa o ni ri ri ri awon yibo o na le wa le me na to jade e kwa wo jade o ti so pa aluko a jade to ni pe awon to jade o tun ma so boya rin awon yoruba ni itako yin wa wa ni ko ye mi o arin omo awon awon lo se lu ta je yoruba wa o wa ninu won o wa laarin won ta takora won
1: lo isu na me lo ko ti tere mo gbe oro kan ni ijo ni online ni e bo ninu re mo gbe lori page mi ti Amiru Adebayo live nipa oro ju ona omi aye e wa ma gbo awan so wi pe eyan o kire tan won loju ona yen ti gba emi eyan meta mo de ra won lo selu to njade ti so pe eh o gba emi eyan meta o gba emi eyan meta iro ni enikan pere lo ku nbe ẹni tó kú yẹn ìse èèyàn. Àwọn tán wà ń bẹ̀ yẹn kí ni iṣẹ́ wọn. Gbogbo wa náà owó fún ní ìsìn ọyá gbà tí wọ́n bá kówó yẹn tí wọ́n ní àwọn fẹ́ lọ fi ṣọ̀nà yẹn ṣọ́pọ̀ jù ni. Ẹ́ tán bá láwọn fẹ́ lọ fi ṣọ̀nà yẹn ṣọ́pọ̀ jù. Ẹ lọ́ ẹ kó ojú mọ́ o.
2: Ìgbà tí mo yẹ ká rẹ̀.
1: Ẹ ká rẹ̀ sà.
2: Ẹ pé ètò.
1: Ẹ ṣeun.
2: Ọlọyọ ìjọba.
1: Àmì.
2: Ẹ rí àwọn tí wọ́n jẹ láàrin ara wọn. Bí o sọ lóṣèlú o, mo fi ṣòṣèlú. Ẹ ń gbọ́ nǹkan tàmí mi.
1: Yẹ́sà.
2: Tẹ́lá àwọn tí wọ́n wá ń ṣe àtakò láàrin ara wọn. Ọ yàtọ̀ síra wọn. Ẹ rí àwọn tó dàbí ẹni pé wọ́n rí nǹkan gbà. Wọn ò lè ṣàtakò. Ṣùgbọ́n àwọn tí nǹkan ò dé ṣe lọ́dọ̀ dáadáa. Wọ́n takò ra wọn. Mo wà níbi tí mo fi ń ṣe lánàá. O wá ráwọn kankan tí wọ́n kóra wọn jọ. Wọ́n láwọn lọ sọ́dọ̀ ọ̀nàrẹ́bù kan lánàá. Tó wá wo ṣàkún gbogbo wọn pátá àti obìnrin wọn. Mo wá wò pé ṣé gbogbo wọn iná ni wọn wà níṣẹ́ lọ́wọ́. Àbáyọ àwọn tí wọ́n ti ṣọ́ọ̀bù pa wọ́n mọ rédè káàkiri. Ṣùgbọ́n tó ń kálukú bá dúró lórí ọwọ́ rẹ̀ tó kìlọ̀ fojú òkòrò rẹ̀ bí ọ̀rọ̀ tá a sọ lánàá tó sì mọ̀ wá ara rẹ̀. Àwọn tí wọ́n ṣe kinní yẹn gan wọ́n lè mọ̀ yí pé ẹ̀yìn àwọn mọ̀ fè àwọn ọ̀rẹ́ nìyẹn kan ṣùgbọ́n nǹkan tó wá dàbí ẹni pé wá ti lè tàwé pé àwọn ò fún ọ ní 1000 wọ́n fún 2000.
1: Àtàǹkárá
2: tó wà ní òtí ṣọ́ọ̀bù pa wọ́n ń lọ.
1: Àtàǹkárá tó nípa
2: bẹ́ẹ̀ nǹkan bọ́ọ̀lù àwọn náà ṣe ní máa sọ pé yẹn wọ ẹ̀yìn rẹ wò ó lọ́ ọmọ ogun. Tó nípa bẹ́ẹ̀ kọ́kọ́ lọ kó sàánú Famisa Tami. Ẹ pé tó di.
1: Ẹ ṣeun ẹ ṣeun o.
3: Wọ́n jagunda tó ṣayé dá wá ìlọ àti gbogbo àwọn tó wà nípò níjọba.
1: Olóṣèlú dẹ̀ ń sọ fún mi lọ́nlàì yẹn ń jọ yẹn sẹ́. Ẹ̀yin oníròyìn gan ẹ̀ ń ṣèwádìí ọ̀rìn kí ni wọ́n yín. Ẹ ń tẹ́ ẹ rò àwọn tó lè sọ nìyẹn àwọn tán kú sójú títì yẹn táwọn èèyàn ń sọ fún wa tí wọ́n kú nù. Ẹni tó fẹ́ rọ̀ ṣìyàwó ẹ̀ kọjá tó yẹ pé láàrin ìṣẹ́jú kan lórí ọ̀kadà gbẹgbẹgbẹgbẹgbẹ ẹ̀mí rẹ̀ mọ̀ lọ. Ẹ bá ń tẹ ẹ̀lú ẹ̀ kú ojúmọ́. Ẹ káàárọ̀ sá. Ẹ ṣeun.
4: Ẹ kú ètò.
1: Ẹ ṣeun.
4: Gẹ́gẹ́ bí bàbá ọ̀gbẹ́lẹ́ ẹni ṣe. Ẹ rí ilẹ̀ Yorùbá yìí ni ọlọ́run ní káwà tó ń jẹ ní sáàpù yẹn. Ṣé rí ilẹ̀ Haúsá? Bẹ́ẹ̀ ìjọba ọlọ́run bá ti ṣe ẹnìkan tó kú gbogbo owó ìbíjẹ tó nìkan wà lẹ̀. Wọ́n rẹ̀ gíláàdì mọ̀lẹ́ olùdíwájú ìta. So gbogbo kínní yẹn òjò tọrọ ó ti gbọ́dọ̀ bí ẹni kó ti kẹ́ ẹ lóko mẹ́díje. So bẹ́ẹ̀ ti dé ju àwọn ìsàlẹ̀ wa bí náà. Àwọn tí wọn ìgbé ayé wọn ó tún yàtọ̀. Gbogbo ká máa ní à ń tẹ̀lé olóṣèlú yẹn. Ó ti jọ́ kí ọmọ èèyàn bá tó mọ ìṣirò ayé kó tó bọ́nu rádaràda. Ìdí ni pé ẹni tí ò ní fọ ẹ lówó tó fi kéwò lè fọmọ ẹ lówó oúnjẹ láàárọ̀ la. Kí ó kẹ́tù la.
1: 20,000.
4: Kẹ́ ẹ mọ àti ṣùgbọ́tò ó dà pé ọlọ́ọ̀jì lẹ́yìn ló dúró fún ojú ẹ̀ náà ni ọlọ́run ṣàánú wa.
1: Àmì.
4: Ẹ ṣe ẹkú ètò.
1: Ẹ ṣeun. Ẹ ló ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. Ẹ ló ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sá.
5: Kí ló dé tí ẹ wà online?
1: A wà online sá. Ẹ ṣeun.

0: 32 FM, 94.9. Ladies and gentlemen, she's headed into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she is live on TikTok.
1: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
2: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
3: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
4: Look, Mom, I'm getting better every day.
5: You sure are. I am so proud.
3: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
4: This is not for me.
3: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
6: Àfojúsùn rẹ ni kó ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wà ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ lọ́kẹ̀ ló wà lágbègbè àyégún lójú ọ̀nà olójú oró nílùú ìbàdàn ààyè sàn díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́tọ̀.
7: Gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bagẹ̀n. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkànnà Adẹ́rìn-ín-pọ̀ ṣòdún 32 FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbọ́à. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni olú

Ẹni yóò ń kọ́ lé jẹ́. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kú ikú àìròtẹ́lẹ̀ Nàìjíríà yìí. Orí ọ̀rọ̀ àwọn wòlíì. Wọ́n àfàmọ́ wa. Wọ́n wà sí mọ́sálásí ńjọ́ jímọ̀. Alálejò pàtàkì olórí kíni. Ẹ̀yin táwa yìí. Àti wọn tí wàá fún yín lówó ńkọ́. Ẹ jẹ́ lọ.

0: ọpọlọpọ ọpọlọpọ wọn tó jẹ olóṣèlú wọn ti fi nkan ṣe wá àwọn náà last to ma pàtẹwọ fún honorable kini kan honorable kini o honorable sapo are ẹlọ ẹ kojumọ ẹ kaaro ẹlọ ẹ kaaro ẹ kaaro ẹ kojumọ
1: hello
0: hello ẹ kaaro ọmọ nda ni lo
1: ẹ kaaro
0: ẹ ṣeun mo nda yin lohun o
1: se ngbo mi
0: mo wa pelu yin
2: olohun ni security mi
0: olohun la fi n se security ni se oju yin pada n bo gbogbo yin won tin ji pastor gbe na nisin atafa o tin kan everybody
2: president obasanjo egba wa o ni na ija
0: hello eko ojumo e wo baba ojo ti baba ti sorin
3: eko ojumo oruko mi ni idogun lati oluyoni sheri se mo pe e je kin ko give analogy kan te ba bu omi sinu cup kan se mo pe en to ba wu omi yen o le wo pe ah okunrin yi o n try lati bi fill the cup ni elomi a de wo pe ah o ti mu la omi yen o wa la bo le kosi ilu ti o ni wahala titi e gbogbo awa citizens ko so awon olori nikan inu mi dun pe ton kankan nbe yen se pe awon elomi tan ni kan pa 50,000 fun joba won pa 40 sapo ara won wa pa 10 ape awon oloselu na nji kawa na ma ji ti wa gbogbo wa na la n contribute lati balu ohun je emi mo ma n try lati ri nkan positively pe kini nkan to da ninu gbogbo nkan ti o da yi Nigeria ni wahala titi e but kila won nkan to da nbe kila le tu se ko da ko je be ka kan ma complain kan ta ba complain da titi bi ola tin kan ba ni change ko ni change oluwe ti o complain na lo ma fun re ni wahala so fun a fun emi o mo ma ma encourage awon eyan pe kile mi na le se ma je ki n jale nbi ti mo wa je ki gbogbo awon eyan ma jale legbe mi je ke mi se kini mo le se lati je pe bẹ́ẹ̀ yìí bá ṣe dáadáa tèmi náà ṣe dáadáa táwọn èèyàn ṣe dáadáa òun náà ló máa ń jẹ́ kí ìlú dà àwọn olóṣèlú lóòótọ́ ni àwọn náà wà ń bẹ ṣùgbọ́n àwa tá tẹ̀lé wọn náà àwa náà ní tiwa náà láti ṣe á da fún nàìjíríà lágbára ọlọ́run èmi bìlíìfù nù nàìjíríà mi ń ṣe olóṣèlú o kò sí ìlú tí máa lọ kò síbi kò sí ìlú tí èèyàn máa sá lọ ju nàìjíríà yìí náà ni máa wà ẹ sọ pé àwọn èèyàn ń sùn lábẹ́ bridge ẹ lọ sí amẹ́ríkà yẹn bá wọn ń bẹ àwọn tó ń sùn lábẹ́ bridge wà bẹ́ẹ̀ kò ń ṣe pé wọ́n sọ nǹkan tí mo ti rí rí ni so ẹ jẹ́ ká wà ètò optimistic ń pa nàìjíríà máa da lórúkọ jésù.
0: Àmì ẹ ṣeun.

0: ẹwọ dun yẹn ti Obasanjo ti rule.
1: Abubakar ti ku vice president ẹgbà wa o.
0: Inú mi dùn àwọn tí Ọlọ́run sọ pé àwọn kọ̀ọ̀kan tọ́lọ́run sọ pé kán wà ń jọba nísìn wọ́n ń sọ bí tátùtù fún wa akọ àgbọ́ ni.
1: Nínú ìjà.
0: Wọ́n ní kíni ń jẹ́ ẹbùfọ́pọ̀ ń bo. Ẹ̀ẹ́nì àwọn sítáàfù sì wà ń bẹ̀ jẹ́ ń gbowó.
1: Ẹgbà wa o. Nínú ìjà.
0: Tó jẹ́ ti Nàìjíríà.
1: Gbogbo gómìnà yìí ẹgbà wa o.
0: Ẹni tó wà ń pò ló sọ fún wa náà. Kódé ń tọrọ ọbẹ̀ kan ló sọ fún wa.
1: Ẹgbà wa o.
0: Ẹ wá wo ibi tán ti rún wa. Nàìjíríà ló ń yá owó nílé òkèrè. Àwa sì ń yá Dangote lówó láti ilẹ̀ ìbùfọ́pọ̀. Mi ò kí tó.
1: Ìlú wa fi ìtòrò. Ara ayé wọn ò ní gbàgbé láéláé. Èyí tó jẹ́ kí ìlú.
0: Ẹ wá wo àwọn ìbùfọ́pọ̀ mi ìtọ́ ẹ kó ló kọ kó lókì. Ẹ wo jẹ́ ń ta sìmẹ́ǹtì nísìnyí.

0: Sit-up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sit-up Supreme Noodles.
3: Ẹ kú ọjà o.
4: Ẹ káàbọ̀.
3: Ìyá bíi ti ń síbò nìkan.
4: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ rìn, bó o wà ní látàárọ̀.
3: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan ká kó fáwọn tí ń bá wa dáa.
4: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìnyín tí ì ta nǹkankan látàárọ̀. Kí ni mo ti ẹ̀ ta mi rẹ́ di bèrè lọ́wọ́ mi pàápàá.
3: Kí ni tó dé òpolo ọjà rẹ ni?
4: Mo polówó èrè yóò wọlé náà ni ì ti ẹ̀ rẹ ni bí mi.
3: Àwọn bọ̀ ni wọ́n ti ń polówó ọjà rẹ̀ ìyá bíi ti ń sin.
4: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí. Ìtúbá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
3: Ìyá bíi ti ń sin. Ìwọ lọ sọjà rẹ lófo. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọpẹ́ lórí ẹ̀. Rédíò 32 FM 94.9 fẹ́yìn ẹ̀. Ibẹ̀ làwa ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọpẹ́. Ìwọ náà bá wa fẹ́ rírì. Ṣé kí a kò lọ polówó lọ́dọ̀ wọn?
4: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
5: FM 94.9.

0: 32 FM 94.9.
1: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng Ẹpẹ CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC.
2: Your Nescafe is not just a drink, it's your

gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀n àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32 FM 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùn ni olú.

0: ọmọ Nàìjíríà náà mi lẹ̀ ń wò yóò. Ilẹ̀ ń wò lójú òpó Facebook yìí.
1: Tẹ ṣe ṣe dáadáa.
0: Kábíọ́sì olóyún
1: tó máa rí. A dabọ̀dabọ̀ kíní kó tó di pọ́ tó yó.
0: A pariwo rẹ.
1: A dabọ̀dabọ̀ ẹ̀ wọ́ rí nǹkan tó máa ṣe sí. Gbogbo dọ̀tí bí tó ń gbẹ̀yàn lọ lápá bẹ̀yẹn náà ó sì wà ńbẹ̀ náà.
0: Bẹ́ẹ̀
1: ta ṣe wá pariwo tó ìbáṣepọ̀ tètè mojú tó ni ṣé yóò rí báyìí.
0: Kò lè bàjẹ́ tó báyìí. Ṣé ẹ wá rí bó ṣe rí yìí. Tẹ bá kíyèsí ṣe sí mi dáadáa. Bólóṣèlú bá ṣe nǹkan kan èmi ìfẹ́ jọ́ yà mí lẹ́nu pọ̀. Ìwà tí wọ́n bá wù tó bá dáa gan mo fẹ́ gbà pò ṣèṣì ni. Ayò tí wọ́n bá ṣe táwa aráàlú bá rò pọ̀ dáhùn ó ṣèṣì ni. Torí bólóṣèlú bá ń parọ́ fún yín wọn tó máa lóṣèlú làwọn lòun ìgbà bá wọn ń parọ́. Òṣèlú mo lò fún òṣèlú. Ẹni òṣèrò gangan ni ó ń pè lóṣèlú ni.
1: Kò tiẹ̀ yé mi.
0: Ètí mo fi sọ̀rọ̀ àwọn tó yẹ kí wọ́n ṣe ọ̀nà ètí wọn ò ṣe yọ ọmọ já wọn nú jẹ láyé.
1: Wọ́n lè sọ̀rọ̀.
0: Ìbá náà ìjọba àpapọ̀ ni.
1: Wọ́n mọ bú wa.
0: Ìjọba àpapọ̀ sí láwọn ọmọ ẹgbẹ́ ńlẹ̀ tó jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ ńlẹ̀ tí wọ́n kọjá lójú ọ̀nà lójoojúmọ́.
1: Wọ́n sì ń débẹ̀.
0: Bẹ́ẹ̀ ó bá wá kàmpẹ́ń fún yàn bẹ́ẹ̀ dákun ẹ̀dìbò fẹ́ gbẹ wá o. Ó yẹ kẹ́ ẹ kọ́kọ́ máa bí wọ́n léèrè àṣeyọrí. Kí làṣeyọrí yín ládùúgbò tiwa. Ẹ rí bí mo sọ ọ̀rọ̀ nígbà tó kù díẹ̀ ká tó kù dẹ̀dẹ̀ tá a fẹ́ máa bẹ̀rẹ̀ ìpolongo òbò. Gbojó yé wa. Gbonígbò bá di àkókò tọrọ wọn ó ṣe sọgbó láàmọ sọgbà náà.
1: Àkókò tún yá.
0: Àkókò làwa dé. Gbogbo omi tá ìṣedéédé wọn bá wà pátá lẹ́mọ̀ gbọ́ lórí
1: ètò ìgbọ̀nmọ́. Wọ́n sì wọ́n fi ṣiṣẹ́ ni o.
0: Torí a gbọ́dọ̀ jẹ́ oyé ẹ̀yìn aráàlú pé ẹ má jẹ ń tàn yín ẹ̀yìn aráàlú àwa gbọ́dọ̀ mọ já yín ká sì já yín lájà tán ni. Ẹ tó ronú ẹ tó tẹ̀ ká o. Ṣé ẹ rí lórí ìbòmí ẹyọ kan péré tí mo lẹ́tọ̀ láti dì lábẹ́ òfin o. Mo ní ìgbéraga pẹ̀lú ẹ̀dẹ́ bíi pé bẹ́ẹ̀ yóò bá ṣe eré kò lè gbà bó tèmi.
1: Ó dára sí.
0: Iná àlẹ́ jẹ́pà gbọ́dọ̀ máa jọ yẹra wa. Ẹ ronú ẹ tó dìbò ẹ ronú ẹ tó tẹ̀ka.
1: Ẹ má ṣe dìbò ṣe
0: bẹ̀rẹ̀ mọ́. Ọ̀nà mi lẹ̀ ń wò yìí ọ̀nà mi lẹ̀ ń wò yìí ọ̀nà mi lẹ̀ ń wò yìí.
1: Má bí wá ti takú.
0: Márú ò ní takú kẹ ọkọ̀ gan takú.
1: Ọ̀kadà ni
0: wọ́n ń gbé làwọn méjì gbé. Ìlú tó lóòkan tó tún lóòkì.
1: Wọ́n ti yóò kì ibẹ̀ lọ.
0: Gbogbo ọkọ̀ tí ná bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ẹ má jẹ́ ń tàn yín èyí tó gírèdì dáadọ̀ ò sí bẹ̀ mọ́ o. Ọ̀nà ẹ ti bọkọ̀ jẹ́tẹ́ máa wọn ọlọ́kọ̀ lọ́wọ́ o.
1: Alábàjọ ó ti gbaṣẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀.
0: Ẹ ọ̀rẹ́ mi ìjẹ̀bú bẹ́ẹ̀rẹ̀ ó lẹ̀ sí ń wò mí ìran bàbá olóyè ọkọ̀ mímọ̀ tí ń dẹnu kọlẹ̀. Polúsọ́nà mi káwọ́ náà la tó bá ní. Ó ní gbòhun ọ̀lọ́nà míì tó ń
1: ná.
0: Kò sí níbo míì tí ń gbé àdúgbò tó tún kọ́lé sí.
1: Àbí
0: kí ni ó wá ṣe. Wàá filé lẹ́ nítorí ìpọ́nà ọ̀dá ni. Akúmọ̀ mojú di ara yín àtàwọn ajá wọn tí wọ́n máa ń gbọ̀gbọ̀ kúgbọ̀ lọ sọ fún wọn. Ẹ sì ronú pé kò yẹ kójú ọ̀nà yorí báyìí. Wọ́n ẹ má jẹ tẹ̀yìn bó ṣe wù kí ọkọ wọn gbórí gàgàrà tó àwọn gan olè kọjá bíi kí wọ́n sáré lọ.
1: À ṣe bó ṣẹlẹ̀
0: sí. Ìbá ni a to ìbá ọkọ̀ gidi ni a to ẹ̀rí ni.
1: Ìbá ni a to ṣọwálé sàré
0: ni. Nbọ̀wọ́ ti aré bó.
1: Olóyè ẹ̀rọ tí kò ṣẹlẹ̀ lórílẹ̀-èdè rí láyé ààrẹ wa ẹ̀kọ́ tó náà wá bá dọ̀ báyìí tó já sí gálọ́pì lórí ẹ́sprẹ́sì wórodù ní àárín bólúwájí sí kínní ọjọ́ kejì sí kẹta ni wọ́n tètè wá túnṣe.
0: Ẹ jẹ́ lọ́jọ́ ọjà kíndé ní kété tí Bátíndé máa gbẹ̀yàn bíi méjì péré láyè kí n tó kú lórí ètò ẹ̀kú kalẹ̀.

0: gbogbo provision shop àdúgbò láti jẹ́ gbèsè sí.
1: Anima.
0: Àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí. Wọn àtà fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi ń bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá à ń ṣiṣẹ́, kí sálárì tó wọlé báyìí, àti jẹ gbèsè, àti gba nǹkan àwìn ládùúgbò. Sálárì yẹn náà la máa fi ń tọ̀pẹ́. Wọn àtà fún wa mọ́ kò dẹ̀ sí oúnjẹ ńlé. Ibi tẹ bá ti bá kọ́ńtì dé, kẹ jẹ́ ká mọ ìhàrìjọ́ rárí ti mú. Kò yé mi mọ́ o, àwọn gíráduwèètì méjì ni mo ṣe ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Gíráduwèètì lọ máa fi wò kété tó máa yí gbọ́ ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM 94.9.
4: Atẹ́tí ni kò láti wọ ìròyìn tó ń lọ lágbàáyé. Àsìkò tó fún ìròyìn láti ìkọ̀lẹ̀ 32 FM 94.9.
5: Aago méjìlá ti lù láti ìkọ̀nì 32 FM 94.9. Ẹ̀ka san. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ la mú tọyìn wá ṣáájú ẹgbàwọ̀n kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti sọ wípé lẹ́yìn àtúntò ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ló ti ń lọ sí àgbọn eléyìí tí yóò sùn wá bọ̀ nílẹ̀ Nàìjíríà. Ààrẹ ló tún ti tọ́ka sáwọn ipa tó ń ti ìgbésẹ̀ yìí tó ní ṣe pẹ̀lú ìrìn àjò lọ́nà àìtọ́ àti ìlekoko wíwá ọ̀nà láti gba ìwé ìgbélùú eléyìí tó ń kojú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nílẹ̀ òkèèrè, ẹnìkan tórúkọ rẹ̀ tó ti wà lórí ìwé ikú ló tún ti gékúlégè látàrí bó tún ṣe móríbọ́ iyùn nígbà tí wọ́n gbìyànjú àti gùn lábẹ́rẹ́ ikú lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Ìròyìn lágbo amúgbòròdùn. Àwọn ikọ̀ amúgbòròdùn dẹ́rìn-ín pòṣónú ó ní wọ́n ti ṣèdárò lẹ́yìn òǹṣeré.

0: lóróyè tó mú sà lóògùn ta rẹ̀ sì tọ́ka sí wípé lásìkò tá a wà yìí orílẹ̀-èdè wa nàìjíríà náà ló ti mórílẹ̀ àwọn ọ̀nà míì eléyìí tí yóò jẹ́ kí ìgbáyégbádùn ọmọnìyàn eléyìí kó tún sàn wá bọ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a rẹ̀ tó tún tọ́ka sí ó náà ni ọ̀pọ̀ iṣẹ́ lọ́pọ̀ yanturu tó ń ti ìgbáyégbádùn tó lórí fún àwọn ọmọ orílẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tí kò wá yóò máa rí tọ́ka sí nínú ọ̀rọ̀ eléyìí tí ààrẹ tó bá wa sọ lónìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa nàìjíríà bó ti pé ọdún 1964 eléyìí tí a gba òmìnira lórílẹ̀-èdè wa nàìjíríà ló fi mú kí ààrẹ ilẹ̀ yìí kó máa ṣàlàyé ọ̀rọ̀ tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé ètò ọrọ̀ ajé wa òun náà ló ti rú gọ́gọ́ tó sì ti dàgbà sókè kódà àwọn tọ́ka sí pẹ̀lú ìdá mẹ́rin níwájú nínú ọ̀rọ̀ wọn òun náà làárẹ̀ tó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn nǹkan tó gbẹnu sókè òun náà ni wọ́n tún ti dé lulẹ̀ tí àdínkù tó sì ti dé bá wọn gẹ́gẹ́ bí àwọn àṣeyọrí míì eléyìí tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n tún tọ́ka sí òun náà ló ní í ṣe pẹ̀lú bó ti jẹ́ wípé àwọn owó tó wà ní àpamọ́ fún ti ilẹ̀ òkèèrè òun náà lowó ọ̀hún ló túbọ̀ ń gbèrú sí tó sì jẹ́ ọ̀nà kan tó ń tàmì tó fi hàn fún wa wípé orílẹ̀-èdè wa nàìjíríà ló ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá ààrẹ tó tún bá wa sọ náà ni wọ́n ti jẹ́jẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wípé àwọn ìgbésí ayé eléyìí tó le koko tó ń ti ọ̀wọ́n gógó òun náà ni àdínkù ló ti débà pàápàá jùlọ léyìí tó ní í ṣe pẹ̀lú ìlànà tí ààrẹ tí yóò ṣàmúlò àtàwọn ìlànà míì eléyìí tí wọ́n tún tọ́ka sí ètò ní í ṣe pẹ̀lú bó ti jẹ́ wípé àlékún náà ló ti dé bá ẹ̀ka ètò ọ̀gbìn tó ń ti pípèsè àwọn nǹkan lábẹ́lé tó ń ti àwọn ìṣàgbéǹde àwọn iṣẹ́ àkànṣe tó ti dẹnu kọlẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni àwọn ilé iṣẹ́ òun náà ni àyípadà rere tó ń ti gbéga ló sì tó ti dé bá wọn síwájú sí ààrẹ tún ṣèlérí wípé ìṣe náà ni àwọn òtúmọ̀ túbọ̀ tẹ̀síwájú láti pèsè ìrànlọ́wọ́ tó lórin fún àwọn borí òrù ẹnu ọ̀jẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀nà láti lè jẹ́ kí wọ́n ní àǹfààní sí ẹ̀kọ́ tó yè kooro tó ń ti ètò ìlera gẹ́gẹ́ bí ohun ìgbáyégbádùn ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ló ti wá pàrọwà sáwọn ọmọ ilẹ̀ yìí láti dúró tiri nínú ìrètí ọ̀tun tí wọ́n sì tún ṣàlàyé ọ̀rọ̀ wípé gbogbo ìfarajì fún ọ̀pọ̀lọpọ̀ ọdún òun náà ló ti jẹ́ gẹ́gẹ́ bí eléyìí tó ti wá sí ọ̀nà àṣeyọrí léyìí tí yóò sì ṣàtọ̀nà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa nàìjíríà bá ti bọ́ ságbọ̀n eléyìí tí yóò sún tó lórí tẹlẹmù ọmọ orílẹ̀-èdè nàìjíríà bọ̀. gẹ́gẹ́ bí ayẹyẹ ìgbòmìnira ọdún 1964 ti orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tí à ń ṣe lónìí òun náà ló ṣàtọ́nà bó ti jẹ́ pé ọgọ́rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ló tún ti ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti pakún ìgbìyànjú wọn lójú náà ti lè rí wípé ààbò òun náà ló wà fún ẹ̀mí àti dúkìá ọmọnìyàn nílẹ̀ yìí lásìkò tí ọ̀kan lára àwọn akọ̀ròyìn wa nìkan ní 32 FM 94.9 ìyọ̀n barakat adiamo tó jáde síta láti ṣe àkójọpọ̀ ìròyìn ó tọ́ka sí wípé àwọn ẹni ọ̀rọ̀ kan nílẹ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó bá sọ̀rọ̀ òun ló jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ló mọ̀ nípa ìnira tó ń ti dojúkọ eléyìí tó ń kojú ààbò orílẹ̀-èdè wa nàìjíríà ṣùgbọ́n borí òrù ẹnu ọ̀jẹ̀ ọmọ orílẹ̀ òun náà ló jẹ́ pé àwọn ni wọ́n ń fara gbá ìdojúkọ ọ̀hún tìrúfẹ́ onítọ̀hún tó sì ṣe àpèjúwe ọ̀rọ̀ wípé bí nǹkan bó ti rí lórílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ lẹ́ka ètò ààbò òun ló jẹ́ wípé àwọn tó wà nípò agbára òun náà ni wọn ò mọ̀ ọ́n lára látàrí bó ti jẹ́ pé wọ́n ní agbára láti pèsè ààbò fún ẹ̀mí dúkìá àti àwọn mọ̀lẹ́bí kó wá wọn gẹ́gẹ́ bí ẹni ọ̀rọ̀ kan bó ti ṣàlàyé ọ̀rọ̀ òun náà ló jẹ́ kó tún ké sí ìjọba léyìí tó fi ń ṣàlàyé ọ̀rọ̀ wípé òmìnira tí orílẹ̀-èdè wa nàìjíríà tó gbà bí wọ́n bá ní kí àwọn ṣe ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ rẹ̀ pẹ̀lú bí ayé bó ti rí tẹ́lẹ̀ ìyọ̀n lásìkò tí orílẹ̀-èdè wa nàìjíríà tó kọ́kọ́ gba òmìnira gan nípa òun ló jẹ́ wípé ayé sun ọmọ orílẹ̀ bọ̀ ṣùgbọ́n lásìkò tá a wà yìí òun náà ló kún fún ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ó ti wá ké sí ìjọba láti lè rí wípé wọ́n gbé ìgbésẹ̀ kọmọkobo lójú náà àti lè rí wípé wọ́n pèsè ètò ààbò tó lórin fún dúkìá àti ọmọnìyàn lórílẹ̀-èdè yìí ki awon ayika eyi to rewa ki o le je ti tolori telemu omo le yi e je gbo aboroyin ti barakat adiamo tumubo
1: awon ijoba wa mo ti won se eto abo tan wi aralu ni ya nje ko kan won nitori won mo yi owo ti won fi aya won security to so awon nikan so aralu kan wa ni on god ni so on kan luku lo ngbe mi are sa igba ta gbomi ni rangba na ko ri bayi gbo nkan ma da gbo nkan ma rorun sugbe ba je tan yin nigeria wa mi to ti se press up ori irakuru lo wa o ti ma bi to lo celebrate fi go lasan ni
2: a to a ka je 66 ni a se irakuru ni a se irakuru ni a ti debi kankan a ti debi kankan pa a ti debi kankan because ti o ba si pe a irakuru e wo awon leader si wa gbogbo ti won tan tan tan ti won debe se ni wipe emi won ti e weyin wo
0: de Nigeria lo tun ti ranti ti won se n toka si awon idojuko ton ti ayipada eleyi to wa lori awon nje tan ra loja gege bi won ti se ife gbegbe bi awon owo nje ohun bi won ti se wa ni bi awon odun melo sasiko ta wa ipapa julo ko to di asiko ta gba omi nira nigbati okan lara awon akoroyin wa iyun ebi lo ma kristana to jade lati se akojopo royin okan lara awon olugbe nilu ibadan to ba awon akoroyin wa soro o na lo fi ariwoye re lede gege bo ti taka si wi pe iye owo ta fi nra onje lawon asiko kan tele o na lo je wi pe iyato to wa laarin won ise na ni o je eleyi to po ninu oro re si waju si o je ko di mimo wi pe ni awon bi odun bi melo kan seyin owo perete ti awon mo orile ba mu lo si oja ise na ni won fi ra opolopo onje wale sugbon asiko ta wa yi o na lo je wi pe owo goboy o na ni a fi nra awon tenu nje to si je wi pe leje won o na ni yo je elomi tutun ba soro o na lo tun salaye oro gege bi eleyi to tun se apejuwe pelu erongba ti e wi pe isele ati ma lo awon ogun oloro gege bi chemical eyi to lode sofin lati ma fi pese onje o na lo ti de toro fun kale lorilede wa Nigeria to sisalaye oro wi pe yato sibi opolopo odun seyin to je wi pe ise na ni awon onje to ye ki won pon oni won pon fun ra won gege bi adede abo ti se to re lojina ati le pese igbaye gbadun ati awon ami eleyi ti yo sara wa lore sugbon irufe igbese be o na lo ti di ohun to ti yato gedegbe negba ti ogoro awon morile ti won lo awon chemical eleyi ti ko bofin mu lati ma fi pese onje to si je ko di mimo wi pe igbese na on lo nsa tona awon ebu eyi to nti akoba fun alaafia to nitumo ninu igbese aye awon omo le yi gege bo ti toka se lara awon okunfa buruku ti igbese ohun eyi to ko ba awon morile de Nigeria o na lo ti salaye oro wi pe ise na ni awon aisan bi arun jejere ati awon aisan mi to ti di toro fun kale nile yi eja gba riwo yi ohun to ni se pelu awon nkan tanje
3: a ri pe gbogbo nkan lo ti won lowo ta ba o won popo okoja afenuso fun eyan lati je ngan o da bi gba pe eyan fe se kan se se nla tori ko so nte na won si loja nti ohun ka fi sto ti aye awon aye ijohun a ri ohun gbogbo eyan ba mo tuna ya dani ara nje ajeun ayo mo laye se nje ti tuna ya dan gba 2000 rand so nkan won onje ti sin o fi gbogbo ara ni awon to ye ko ni tori pe ajile won lo fun popo nkan won fe kankan ya kia kia nipa be ko ye ko won ni ye no bi ti tele
4: a le fi wera won because tori pe ni aye igba e mo rantin gba yen ti igba to commission gba salary to ma fun mi ni 5 mo ma ra rice mo ma re wa mo ma ra isu mo ma ra pa mo ma re lubo ninu 5000 ma ra everything sile but nisin te ba mu 50000 lo soja e le ra kan nkan te ma ra bayi te ba wo bayi ma wo pe se nkan ti mo de 50000 ti mo fe fi ra lele so ko se fi wera o ya iya to wa nbe patapata so olorun nikan la nbe atawon ijoba wa ko ba wa mu aye derun fun wa ko ma ti ko je ki gbogbo nkan ko derun ko tun pada si bo se wa tele tele
5: mi
0: ninu iroyin mi awon omo orilede Nigeria lo ti bojuwo awon abajade leyin ti odun mo ninu eto ni se pelu ati ririn ajo lona aito to ti awon idojuko leyin to nkoju awon to ririn ajo lati ipase gbigba oju ana sale eyi to je ti sahara nibamu pelu igbese lati lo re wa ona lati ri iwe igbelugba koja lo si ile europe nigba ti royo won ton je jade o na lo ni se pelu bo ti je wipe gbajugbaja agbon safefe akoroyin fi sayo soyombo eleyi to fi ariwoye ton ti awon iriri awon aririn ajo ohun pelu igbese eleyi to ni se mi ma gba oju ona ito lati orilede wa bo si orilede ibomi lasiko ti akoroyin wa ti kan ni ile ise wa yun isman adamu ton foro woro papo pelu awon olugbe kan nilu ibadan gege bi won ti bere si ni koroju to si n toka si wi pe bo ba je pe ijoba orilede wa Nigeria o na lo pese iran lowo fun awon to ni ise owo lowo ati awon to ni ebun gege bi odo langba lorilede yi o na lo je pe o sese ko je wi pe awon ti yo mo wa ona lati lo re ririn ajo ko to lo si ile okere o na ni yo kere jojo eni kan lara awon eni oro ke eleyi to fi ariwoye re lede ihun alagba tunji adeyo soye o sala yoro wi pe opolopo awon mo rile eleyi to fori oko so durun lati ririn ajo gba ona ko to o na lo je wi pe won gbe igbese be latare wi pe won o ni owo lati le gba irin ajo ohun lona to bofin mu latare bo ti je pe owo ohun o po koja agbara won sugbon o toka si wi pe sibe ise na lo ye kiko wa ko duro pelu ite lorun lati gbe igbese aye eleyi to nitumo lorilede Nigeria leyi to si tako ati ma ririn ajo eleyi to le gba emi eni lona aito okan lara awon eni oro kan mi to je omo orilede wa Nigeria won lo tun ti wa paro wa si awon odo nile yi lati le ri wi pe won se amulo ebun ti won ni ati ise owo ti won ti ko ki won lo lona to lati gbe igbese aye to derun lai na ni bo ti je wi pe eto oraje orilede wa Nigeria o na lo nkoju isoro eje agbo iroyin eleyi ti won tun mo bo
5: orilede lo ni ilana ti a tele lati wo orilede won boya by here abi by road abi by any mix of transportation ti o wu e to fi gba ti o le gba wo orilede won now o fe rin ni lana yen fe wo orilede yen so wa fara po mo wa ngba awa odo osin yi tabi awa ti a ba fe rin ajo niyan ju wi pe ti a ba fe rin ajo a ma rin ni ona ti o legit
6: o se nkan to da nitori awon ojojuko orisirisi no ma face loju bi ojo ona to ma ngba lo elomi to ba pe ru awon to ma ngba bi desert bi red sea I don't know maybe bo se ma ngba yen ori omi yen orisirisi opo opo ebi lo ma nsofu nbe sugbon nkan ti mo tu wa ri ni pe ni talent to mo pe tawon ba ti kuro ni Nigeria yi ti government to ti le support talent won sugbon tawon ba de ohun yen won ma ri government to ma support talent won mu nkan ta mo ko se pe nitori pe bo nitori pe won ti mo pe nkan ti mo nse yi ti ma ko si government to le ran mi lowo bibi sugbon ti ma de ohun yen around government to le sugba mi ta de le ran mi lowo so orisirisi be

0: Gẹ́gẹ́ bí ipò pọ̀ṣinṣin àyájọ́ ọdún òmìnira orílẹ̀-èdè wa Nàìjíríà bó ti ń tẹ̀síwájú. Ọ̀kan lára àwọn akọ̀ròyìn wa bákan náà ní kọ́ni 32 FM 94.9 Iyùn Ayilára Uthman ló jáde síta láti fọ̀rọ̀ wérò papọ̀ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀ níbàámu láti béèrè lórí ibi tí nǹkan tó dé dúró lẹ́ka eré ìdárayá lórílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ti ṣiṣẹ́ ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ iyùn ní bí ọdún bíi mélòó kan sẹ́yìn ṣáájú gbígba òmìnira àti àsìkò tá a wà yìí nígbà tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nílùú Ìbàdàn ọ̀kan lára àwọn tó fọ̀rọ̀ wérò papọ̀ pẹ̀lú wọn alàgbà Àyìndé Ahmed òun ló pè sí ìrántí wípé àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lórílẹ̀-èdè wa Nàìjíríà ló ti fi ìgbà kan rí jẹ́ eléyìí tá a lè fọwọ́rọ́ sẹ́yìn lágbo tó sì ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tó mọyán lórí jùlọ láòkó náà ṣùgbọ́n gẹ́gẹ́ bí àríwòye rẹ̀ ó ṣàlàyé ọ̀rọ̀ wípé nínú àríwòye eléyìí tó ń fi léde wípé ní àkókò tí wọ́n bá ń gba eré bọ́ọ̀lù kò sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan tí kò ní fẹ́ pa ohunkóhun tó bá ń ṣe tì lákòókò náà láti lè darapọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ láti wo àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ṣùgbọ́n eléyìí òun náà ni ò sí ń bẹ̀ mọ́ lásìkò tá a wà yìí ẹlòmíì tó tún bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ iyùn alàgbà Adékọ́lá Emmanuel ó ṣàlàyé ọ̀rọ̀ wípé eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òun náà ló jẹ́ eléyìí tí wọ́n ti tọwọ́ òṣèlú bọ̀ tó sì pàrọwà sí àwọn ẹni ọ̀rọ̀ kan láti lè rí wípé ìgbáyégbádùn àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún òun náà ló jẹ wọ́n lógún fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ẹ̀jẹ̀ agbẹ́ròyìn tó mú bọ̀.
1: Nigeria football nowadays àánú àwọn tó mọ̀ ń pa ẹ̀ síbẹ̀ ó ti dòṣèlú bọ̀ so n kálukú kàn fi àwọn èèyàn tiẹ̀ síbẹ̀ ni ó dẹ̀ ń pa Nigeria football so ngbà tá a bá ti fàwọn tó mọ̀ nípa ẹ̀ sí so kò lè máa lọ síwájú a máa padà sẹ́yìn ni so tá a bá ti lè make a right a yan àwọn tó mọ̀ pa football sí díẹ̀ ó máa wà ókè dáadáa láì 94 láti gba nations cup last ókè àgbà 2-3 náà tó ti láyé kẹ́ṣì ti kẹ́ṣì ta gbà yẹn gan kò dàbí but 2094 ó ní nàìjíríà ti ní best team tó wà òkè jù òun náà nìyẹn torí kò sí àwọn tí ó mọ̀ pa fúbọ̀ and àwọn pléyà yẹn náà ìgbà yẹn passion náà fi ń gbá bọ̀ but nísìnyí owó ti wà ń bẹ̀.
2: ọ̀nà tá a lè ṣe náà ni pé ká mójútó nǹkan tí a ní káwọn alákòóso wa bá ṣàmójútó tó dáa sí eré ìdárayá wa Nàìjíríà ti lọ sẹ́yìn ó ti jáàjù rẹ̀yìn gidi gan tí ìdẹ̀ ṣe kékeré and ẹ̀kọ́ ojúṣàájú tí mo bá ti fojú ṣáájú ṣe àwọn nǹkan tó yẹ kó wọ́n ṣe ni pé eléèlò ẹ̀kọ́ play àwọn eléèlò ẹ̀kọ́ mú àwọn táwọn ẹlòmíì àtúgbẹ́ àwọn kan míì wá pé kí ó da ọmọ wa lélẹ̀ ẹ bá fi sí ọmọ wa lélẹ̀ ẹjẹ́ kó wà ní pòsíṣọ́ bá ẹjẹ́ kó wà níbi báyìí àwọn nǹkan tó ń fà á tó fi ń já.
0: Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ̀sìn tẹ́tí gbọ́ láti ìkọ́ni 32 FM 94.9 nílẹ̀ òkèrè. Ẹnìkan tórúkọ rẹ̀ tó ti wà lórí ìwé ikú iyùn Crystal Pike òun náà ni ìròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn báyìí lẹ́yìn tí wọ́n gbìyànjú láti dẹ́mi rẹ̀ légbodò láti pàṣẹ lílo gígùn ní abẹ́rẹ́ ṣùgbọ́n tó sì jẹ́ wípé ìgbésẹ̀ ọ̀hún òun náà ló bọ́rẹ́lẹ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ agbẹjọ́rò rẹ̀ náà ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ikọ̀ amòfin eléyìí tó ń gbẹjọ́rò fún òun náà ni wọ́n yára gbé ìgbésẹ̀ kan mọ́nkobo lójú náà àti dá wọn lọ́wọ́ kọ́ lórí ìgbésẹ̀ àti gbẹ̀mí lẹ́nu rẹ̀ ó ṣàlàyé ọ̀rọ̀ wípé bí wọ́n bá ti gún un ní abẹ́rẹ́ ọ̀hún tán ńṣe náà ló kàn ń wà nípò kòkú kòyè ṣùgbọ́n tó já wípé ẹ̀mí rẹ̀ òun ló sì ń lù kìpìpì ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn agbẹjọ́rò rẹ̀ bó ti ṣàlàyé wípé ẹni ọ̀rọ̀ kan ọ̀hún gẹ́gẹ́ bí ẹni 50 ọdún òun náà ló já wípé irúfẹ́ ìgbésẹ̀ ọ̀hún òun náà ló ń kojú rẹ̀ tó já wípé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti gún ní abẹ́rẹ́ ẹ̀kú ọ̀hún òun náà ló sì já wípé ẹ̀ẹ̀mí rẹ̀ kò bọ́ ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ wípé arábìnrin ọ̀hún ona ni o ti ni won ti da ejo oku fun iyan latodun 1996 latari esun wipe o demi omodun mokandin logun kan legbodo iroyin lagbo amugborodun iroyin ti ja kodi mimo wipe eka eyi to ri si aderin po sonu tonti awon ajo eleyi to je ti osere nile yi ona ni won ti soriko nibamu pelu iku to pa okan lara won iyun osere kunrin chiji oke CJ Nwokafo iroyin je kodi mimo gege bo ti je wipe okan lara awon oluku re iyun osere birin Nkechi Blessing ona lo kede iku osere kunrin ohun lori itakun ayelujara lana ode yi leyi to se je wipe lara awon ni oro kan eleyi ti kede ku re to ba leja fu ona lati re foluke daramola Nkechi Blessing Ruth Kadri ati Fetia Williams gege bi akale aworan eleyi ti Nkechi eleyi to ni se pelu ohun ati eni to jade laye ohun bo se fi han lori itakun ayelujara fun awon iroyin yajo yajo tabi awon isele to nsele laika awon agbegbe yin te fe fi to wa leti e le fi atejise sowo ranse si oju opo ibare ni soro yi 0704-700-4949 tabi ke kan si wa ni yara ikoroyin jo wa Laughton House ile erin premier yi mokola nilu Ibadan kin to ma lo awon koko to jeyo ninu royin ohun re le kan si are orilede Nigeria Bola Ahmed Tinubu ti so wipe leyin atunto eto oro aje orilede Nigeria lo tin lo sagbon oro eyi ti yo sun wa bo are lo tun ti toka sawon ipa ti igbese irin ajo lona aito ati ile koko wiwa ona lati gba we igbelu eleyi to koju awon mo orile Nela Okere eni kan toruko re ti wa lori iwe iku lo tun ti geku lege eyi lo pin iroyin agbaye wa lekun rere fun ti tasiko ta wa ni koni 32 FM 94.9 Akinwale Aboluwade lo se akojopo iroyin olubi npe Fatoye lo ko mi ese be tin teti gbo wa yo dara fun wa o

0: pé ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀.
1: Ó ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rí gba gbogbo ayé.
2: Ọ̀jẹ́ ti kú ò ní tànà égún ti dòwó 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: 32FM 94.9.
1: Mẹ́ni ẹ̀gbọ́n ẹni bẹ́ẹ̀ mọ̀ sá ẹ̀ ń jí ọlọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ṣọ̀lá olóyè àjèrè àdàbọ̀ náni àkùngbẹ́. Iná ju ẹyọ kó ń lọ kùkù tí òmí ra jì. Tọkùnrin tóbi tọmọdé tàgbà ẹ máa gbọ́ rédíò 32FM. Iléeṣẹ́ rédíò alálùbáríkà. Béèyàn bá wà ní Ìbàdàn níbikíbi tó bá wà, tí ò bá ti gbọ́ rédíò 32FM kò tí gbọ́ rédíò. Èmi Bàṣírù Ṣọ̀lá olóyè àjèrè ni mo sọ bẹ́ẹ̀.
2: Gbogbo provision shop àdúgbò láti jẹ́ gbèsè sí
3: anima
2: àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí. Wọn àtà fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá à ń ṣiṣẹ́ kí sálárì tó wọlé báyìí àti jẹ gbèsè àti gba nǹkan àwìn ládùúgbò. Salary yẹn náà la máa fi tọpẹ. Wọn ta fún wa mọ kò dẹ sún jẹ nlé. Ibi tẹ bá ti bá kọńtì dé kẹjẹ ká mọ ìhà rẹ jọra rẹ ti mú. Kò yé mi mọ o, àwọn graduate méjì ni mo ṣe ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ yìí. Ti graduate lọ máa fi wò kété tó máa yí gbọ ẹ mọ kiri. What's going on?
4: This skit was performed by Goroso Ekiti.
0: 32 FM 94.9.

orúkọ mọ̀yọ́ lọ́rùn bẹ́yàn bá ní kẹ́ ẹ mọ́ lò gbà yí kárí ọba àmì ẹ̀dùnmàrè òní gbà fún àtòrò gbogbo lọ́wọ́ ọlọ́run ọba kì í kánjú o àwa fi gbogbo ẹ̀ sọ́wọ́ ọlọ́run nítorí pé ń bẹ́ hàn àti wa la fi ń sako fúlẹ́njẹ́ fúlẹ́njẹ́ àkàrà wo ṣe lẹ́yìn rẹ̀ lẹ́dùnmàrè ẹja wa ti gbénú akọmi láfimọ́ ìyá bàtà torí bẹ́jọ bá tàtàrẹ́ tàtàrẹ́ tàbí kí orí ẹjọ́ gbẹ́jà dáàrin akọmi kò ní mọ ìyá tẹ́rọ gidi gbà ń jẹ kó tó di báàlì odò lówe lówe lètò tá à ń lùlù ògidì gbò ọlọ́gbọ́n ayé ti péjọ wọ́n fẹ́ máa jó o àwọn ọ̀mọ̀ràn ti péjọ wọ́n fẹ́ máa sùn fúbú fọ́ rẹ̀ ẹjẹ́ mọ̀ pé gamugamu lamú lọ́wọ́ tá a fi ń ti ojú rẹ̀ báyìí gẹ́gẹ́ bí ọ̀pá ni o ewé kókò gan náà wà á lawọ́ rẹ̀ kò gbọ́dọ̀ ya bẹ́ẹ̀ náà ni kò gbọ́dọ̀ má dùn ọba mi ẹ̀dùnmàrè ọ̀dọ́ rẹ̀ o ẹ fi wọ́n lẹ̀ kí wọ́n lọ rẹ̀ kọ́ fánígbèrè òkun àní ẹ fi wọ́n lẹ̀ kí wọ́n lọ rẹ̀ wọ gbódùn nígbèrè ọ̀sà ẹ wá mọ̀ yí pé àtẹ́ńtọ́ lọ rẹ̀ kọ́ fánígbèrè òkun àtẹ̀yàn tó wọ gbódùn gbèrè ọ̀sà ẹ̀yìn ẹ̀yìn báyìí bí ìgbà tí olóbe ń sọ náà ni wọ́n mọ tẹni àjágbé lọ ti wá àwa náà kọ́ ọba mi ẹ̀dùnmàrè ni o àti mú bí iṣẹ́ ló fi mọ́ wa lára àfọ́ra pa mí dìn ló fi rọ̀ wá lọ́rùn àwa lo ní su àṣàgbà alágbàgún ìyáláyà alágbàgún ọ̀nì gbójú títí kó fi yán tọrẹ àfẹ́ tí ọba jẹ́ gbèsè ìkànnì 32fm ni kò síbi méjì tó gba tare bí lẹ́rẹ́ àní àtàrẹ tiwa ti rí ẹni gbàdíẹ̀ náà la fi ń fògúró wọn ṣe yẹ̀yẹ́ ẹ sọ fògúró wọn pé kò náà kó wá rẹ ẹni gbàdíẹ̀ bóyá kò bá tiẹ̀ sun ọ̀já tare lọ. fífẹ́ wọn fẹ́ fanífẹ́ ni wọ́n fi fífá jọba wọn ò fẹ̀yìn fọmọ wọn ò fẹ̀yìn fọmọ wọn ò fẹ̀yìn fàyè tètè kú ti ń ṣe báàlì ọ̀rọ̀ èmi ni ìfúnlẹ̀ fanìyì ìfúnlẹ̀ tv kọ̀ǹpútà àdáfá wọn fi àjẹmí adédàmí jẹun lọ́lọ́ kí n tó sanra bó bá tiẹ̀ wá fi àdóta bílíọ̀nù dámi wò bóyá wọn tiẹ̀ sanra jù báyìí lọ. akú ọdún akú ìyẹ̀dún akú pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ akú ìyàtàyòtò ìta bá ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún àjọ̀dún ni ibi tá a báyìí ti ń ṣọdún láṣà màjà tá a bá ṣọdún múláwá ń bẹ̀ ṣe bí kò ní láìfí orílẹ̀-èdè nàìjíríà ò ní bàjẹ́ kò ní dàwó kò ní tú o ogun ò ní kó wa ìbànújẹ́ ò ní wọbẹ̀ o òmìnira ni kò ní dominira fún wa o ọdún mẹ́rìndínláàádọ́rin 66 kẹ́ ẹ́ ṣe kéré mi mo rántí ìgbà tá a wà lámìtúdẹ̀ a wà á tò láti lámìtúdẹ̀ a wà á fẹsẹ̀ rìn lọ sí liberty ń bẹ̀rùn àbí adamasi gbà ń bẹ̀rùn a wà á mú àṣẹ alọ́wọ́ àṣẹ nàìjíríà a máa fi báyìí mo nígbà pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ dín ìsìn àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀lẹ́ oníbìbò ayé ti padà ẹ káàbọ̀ sórí ètò mọ́kìyìn mo ṣe yín ní pẹ̀lẹ́ o tó ẹ pé gbà àkọ́kọ́ tẹ̀yìn gbọ́kànnì rè ìkànnì 32fm àbí tí gbà àkọ́kọ́ tẹ̀ ń gbó ètò lélẹ́yìí yóò ṣe yín láǹfààní bígbà téèyàn lọ sílẹ̀ ìbàdàn ni èèyàn kínrinrin bẹ̀ẹ̀ lárìnà bẹ́yìn ò bá rí owó yóò rí ẹ̀kọ́ kọ́ yóò sì ṣe wá láǹfààní ní tá à ń ṣe àgbéyẹ̀wò tó ní ṣe pè lọ́rọ̀ yorùbá ni à ń ṣe àgbéyẹ̀wò àwọn òwe ibi tí orísun òwe ti wá ẹ mọ̀ pé bírí ò bá tẹ́rẹ́ àní pòwe bọ́rọ̀ ò bá tọrọ àní pè tán ọ̀rọ̀ balẹ̀ yọ dì tán ni bó ṣe jẹ́nu ẹ máa lọ sórí ìtàkùn ayélujára facebook ẹ ṣe àwárí 32fm 949 fẹ̀yìn ẹ 32fm 949 fẹ̀yìn ẹ máa fi àwọn àwílé yín sọ ọ́ síbẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan tó bá tó àkókò máa kà á ẹ mọ̀ wá gbàgbé máa fi n ti ẹ dáhùn síbẹ̀ ìbéèrè tẹ́ dáhùn torí ìtàkùn ayélujára máa fi síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́bùn yín ń bẹ lọ́wọ́ mi mo fẹ́ bá yín ṣe papọ̀ ni o àkàtì pẹ̀pọ̀ àwọn ò tì rí bẹ́ẹ̀ ni.

Tele su FM 949 fẹ̀yìn ẹ̀ máa lọ síbẹ̀. Ibẹ̀ ibẹ̀ ibẹ̀ ibẹ̀ ibẹ̀ lẹ́fì dáhùn béèrè sọwọ́ sí. Kẹ́ ṣe 32FM 949 Ìbàdàn 32FM 949 fẹ̀yìn ẹ̀ ni ẹ máa lọ báyìí. Ìbéèrè tí mo fẹ́ béèrè òwe ló bá dé kẹ́ kọ́kọ́ máa dá síbẹ̀. Ẹ parí òwe yìí, oore tí bàrà bá ṣe fún olóko. Oore tí bàrà bá ṣe fún olóko, ẹ ṣe ìjọba ìta ló ẹ ṣun. Oore tí bàtà bá ṣe fún tí bàrà bá ṣe fún olóko. Ẹ parí òwe yìí, oore tí bàrà, kíni bàrà, oore tó bá ṣe fún olóko, kíni parí ẹ̀. Oore tí bàrà bá ṣe fún olóko ẹ parí ẹ síbẹ̀ ẹ máa parí ẹ ẹ máa parí ẹ máa parí ẹ lọ. Ọyẹ ẹja bọ́ síbi ìtàn dòwe tòní gangan màámú méjì gbàǹkọ gbàǹkọ wá fún yín. Ẹ yóò dá kẹ́ ẹ máa mú gègé àti tákàdá yín lọ́wọ́ kẹ́ ẹ máa fi kègé bẹ tákàdá lọ́wọ́ ẹ̀. Nítorí gbogbo ẹ gbogbo ẹ lè wá gẹ́gẹ́ bí ìbéèrè mọ́kànlé wòsùsù ń jọ kan wípé ẹ wo lára àtàn lóye tá a ti sọ ó yá báwo mo ṣe ṣàlàyé ilé bó mo ṣe ṣàlàyé ẹ àti pé kí ni àwọn kílẹ̀kọ́ tó kọ́ wa. Torí pé orí yòóbó ò ní balẹ̀ kó má yí nǹkan yòóbó ò ní sọ̀rọ̀ kó má fakò mú òkun yọ àbí kó má ní ẹ̀kọ́ kan tí yóò jáde ń bẹ̀. Lọ́bi jẹ́ pé gbogbo ìgbésẹ̀ ṣe sí yorùbá ẹ̀kọ́ ló bá dé. Ẹni tó ru erin lórí tó wá ń fi ẹsẹ̀ dẹ òwò rẹ̀ àbí kò tó ká ru erin lórí ká tó máa fẹsẹ̀ dẹ òwò rẹ̀. Kí ni erin kí ni ìrẹ̀ ẹjín kọ́kọ́ pa àbìyọ àbìdún nínú ẹran tó ń gbé orí ilẹ̀ ọrin tó tóbi jù tó ń gbé orí ilẹ̀ erin ni. Ẹran tó tóbi jù tó ń gbé orí ilẹ̀ erin ni. Kẹ́yìn ó wá ru erin kó rù ú sórí kó jẹ́ pé ó ti ní erin. Kí ni ìrẹ́ ìrẹ́ dàbí kòkòrò ní ìrẹ́ kòkòrò ní rẹ̀ ó máa ń dún lálẹ́ tín ó máa ń dún dáadáa ó máa ń dún. Àwọn tó bá jẹ́ àgbọ̀ dẹ̀dẹ̀ bí owó ni kókó ìjìrẹ́ wọ́n ti mọ tí mò ń sọ. Kẹ́yìn ó wá rúrú nǹkan bá kó tó wá máa fi ẹsẹ̀ kó wá máa ti ṣẹ̀ bọ ihò rẹ̀ kí ni ìtàn tó bí. Arákùnrin kan ọdẹ ni àgbọ̀ ọdẹ ni. Kò sí ẹran tí kìí pa tó bá wọnú gbóbá yóò jọkún ní gbádà láì lára yóò sọ túrùkú da láì lẹ́nìkan àgàgà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹtu ló ti wá sọdọmọ òru kan. Nítorí pé ibi tó bá na ìlàsà rẹ̀ sí báyìí ọgọ́gọ́ ọ̀nà tí aláke ń sọ ni. Ìlàsà rẹ̀ ò ní dún kí ọmọ láǹbẹ́ kí ọmọ kérora nù gbó. Ó máa ń pa àwọn ẹran àbèjà àwọn ẹran ńlá ńlá ló máa ń pa. Àṣùgbọ́n bí àwọn ṣe wà ọlọ́run fún wọn lójú kòkòrò. Wọ́n ní ojú kòkòrò gan-an ọ̀pọ̀lọpọ̀ gbà gan-an tó bá lọ́ngbà míì kò sí bó ṣe lè pa ẹran tó bá tún rí ẹran nínú tàkùté onítàkùté yóò tún yọ. Léyìn tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ó sì mọ̀ pé kò sí nǹkan kan tí wọ́n fẹ́ fi òun ṣe. Kò tọ́ ká ru erin lórí ká tún máa fi ẹsẹ̀ dé ihò rẹ̀. Arákùnrin aróde ní ògún yìí ó tún wá ṣe bí ìṣe rẹ̀ lọ́jọ́ kan bó ṣe máa ń lọ nínú igbó. Ó lè dẹ̀gbẹ́ lọ ń gbà mí tó pé yóò dẹ̀gbẹ́ lọ nínú igbó láàrin oṣù kan oṣù méjì ó lè má wálé. Pé pé ẹran tó bá pa ibẹ̀ náà ni ó ti jẹ yọ́kàn tátí náà ni yọ téèyàn bá jẹ ọdẹ tó máa dẹ dáadáa. Yọ́kàn tẹran tí náà ni yóò sì máa sọdẹ lọ yóò pẹ̀lú yóò tún ó yóò àwọn èèyàn wọ́n máa ń bẹ̀ ẹ́ pé kó bá ń pa ẹran wọ́n máa ń lọ bẹ̀ ẹ́ ni pé ẹran báyìí ni kẹ́ bá pa ẹran báyìí ni kẹ́ bá pa tó ìjẹ́ pé oríṣi ń bẹ̀ dáadáa. Ọwọ́ adìyọ kan lọ nù gbó ó pa ẹran ńlá ẹ̀ńlá ẹ̀ńlá ẹ̀ńlá ẹ̀ńlá ni ẹran tó pa. Ẹran tó pa ẹ̀ńlá ni ẹ̀ńlá dàbí màálù ó tóbi dáadáa ó tóbi. Ó tóbi bó ṣe pábà yìí ó fọ́nrù.
ofere ilu on gbe nbon le awe yan ki mesan mewa on ki mesan mewa awon tin pa awon de tin pa de re ana ki opolopo sin fola e to a ki owo awon ti e de bi orowa bi owo arowo de na ogun yin inu awon mo ti e dun pe ko si gba to lo nu gbo ti ko ni reran pa awon kan wa ba olon fun won se ndi se ti won yan layo ko ba mi odumare ko je ka wa na ka gberu wa dori daada e ko si pe wa lo wa san wo wale bi won ba n ja san le alara ti won ja san nile ajero to je wi pe ige fola san ni won je nile owara gun ata imo tede ile arowo de na ogun ojojumo eran ni o eran won fi rori nbe bi o ba si eran laafin oba eran wa nle ti e o wa n gbe en lambo on gbe nbo lojo kan inu e ti dun on tun ogun tun owo ohun tun de loni e je ka de ojude oja a nbo ta ba ti pada de a wa tu pere pere ko to ka ru erin lori ka tun ma fi ese de o re ekani 32 fm lengbo 94.9 eko kale

bata a to ni ko ba deran ni din ta bata a to ni ko ba deran ni din odu to yo laare odu awon ode ni ti yo baba ni ta bata an to kini won so ati pe ba olowe na se waye ode kan be ni gbe tin gba na lohun awon ti biru bayi o itan atenu denu ni ode yo fa lo ma nlo nte awon o kin lo ban ofa lo ma nlo ofa ofa e mo fa e ke se ofa yi ti won ma fi okuta se ofa elenu sonso ti won ma lo orun ati opa ati enu somson igi abi ti won fi irin si lenu e ton tun ma lo loju ogun e ma yi pe won ma lo ban loju ogun awon de na ma nlo ban e won ma lo ofa loju ogun awon de na ma nlo ofa ara kore yi oro ti e ko dabi ti arowede ni ogun bori bada mu ode ninu gbo yo yi gbo titi ko ni reran pa bi ori ba sin da mu agbe isu opeta ko isu ri oni yo daada gbogbo to ba gbin ni o ma jona mebe bori bo wan da ma obirin obirin yo riri ko ni lori oko be na bori ba nda mo okunrin na onu ni ni aya kan lode arakunrin ode oke ode yi nigbe ti nkan to nse ni wi pe ko si bo se le lo o pa eran ju lo wa pa okete sibe sibe ko jawo sa ojo ojo yo sa jo kan ro won sa bo si kere o le petu lojo kan ki gbogbo re tun da wa bi number bi kan o wa dijo kan kan isele inawo kan kan te pe won le pe on kaluku o iyawo awon ode o ki won mu won ra so won se gbogbo e ọjọ tó kú tó bá sì lọ sí gbọ́ kò ní rí nǹkan kan pa ibo ló ti fẹ́ rí owó ló ti fẹ́ ṣe gbogbo ẹ̀ eléyìí bí ìpàdé tíyàwó rẹ̀ lọ tí wọ́n ní pé iye aṣọ bẹ́ẹ̀ lára iye gèlè báyìí lára ìdúkù báyìí lára báàṣìṣe lélẹ́yìí ó ti wá ronú pé ibo lòun ti fẹ́ rí owó adúrú owó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà kìí ṣe pé wọ́n ní owó lọ́wọ́ bí kẹ̀ bá ṣe pé àwọn ọkọ wọn tí wọ́n jí ọdẹ ọ̀nà ni yóò fún wọn lówó alábìnrin wa délé ó délé ó wá sọ fọ́kọ rẹ̀ pé sọ́tán ọ̀rọ̀ owó ló délẹ̀ báyìí o ẹ sì máa pera yín lọ́kọ ẹ máa ṣe gbé máa ṣàwo kò sígbà tẹ́ ẹ lọ sígbó tínú dùn wá lérí kò sígbà tẹ́ ẹ lọ sígbó tó pé inú wọ́n tiẹ̀ táfọkàn balẹ̀ pé ká tiẹ̀ gbà rí nǹkan lẹ́dẹ̀ yín. Ọkùnrin yìí ọkùnrin ọdẹ inú ẹ bàjẹ́ ọ̀rọ̀ tíràwó rẹ̀ sọ sí yìí ìyàwó gbóúnjẹ́lẹ̀ kò lè jẹ́ ọ̀rọ̀ náà ó bọ́ síbi tí ò dá lára rẹ̀ pé òun náà ó wá kira ẹ̀ lọ bí rẹ̀ bí ẹ ní ìyàwó tó ṣe yóò tún yín mú sí pé ẹ máa kira yín ẹ máa ṣe làálí lórí òfo ẹni tóbìnrin bá sọ̀rọ̀ sí rí yóò fẹ́ lè rè bínú kú ẹlé obìnrin ò sọ̀rọ̀ sí orí àbí kó tún wá jẹ́yàwó ọlọ́run ní jẹ́ kó orin tóbìnrin ò fi sọ̀rọ̀ sí ọ.

0: gbogbo provision shop àdúgbò láti jẹ́ gbèsè sí
1: anima
0: àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí, wọn ta fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá à ń ṣiṣẹ́ kí sálárì tó wọlé báyìí àti jẹ gbèsè àti gba nǹkan àwìn ládùúgbò, sálárì yẹn náà la máa fi tọ̀ pé wọn ta fún wa mọ́ o, kò dẹ̀ sí oúnjẹ ńlé. Ibi tẹ bá ti bá kóńtù yìí dé, kẹ jẹ́ ká mọ ìhà rẹ̀ jọ́ra rẹ̀ ti mú. Kò yé mi mọ́ o, àwọn gíráduwèètì méjì ni mo ṣe ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Gíráduwèètì lọ máa fi wò kété tó máa yí gbọ́ ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM 94.9.

0: 92FM 94.9.
1: Still everywhere.
2: Let's go.
3: Láti
4: oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wa pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
0: 0707-460-3911. 92 FM 94.9.
1: Still everywhere.
2: Let's go.

0: 32FM 94.9.
1: Eya rale e ka bo pada si koni 32FM 949 Laughter House lawa ni premier yi mokola ibadun e gbo mi e je kin sare tun fi eleyi si pe abala to ba se eyin ni seri awa mama oko ta wa nsin atawa aya yawo e je ka se suru pelu ida iyawo omo wa abi awon oko omo wa o seri awon omo ton mari nsin eni bi won ogbo yoruba ni bi yoruba oye won ni se te ba soro si won te ba bu won won a fun yin lesi o awon mama wa lati jo abi boya bi ru awa yi ni yo kokon le soro si ka kon ka ma dahun abi ka ma ka ti sosun ka fi para ti iya oko ba soro si iyawo omo kan ni isin lowo ta wa yi won a fun yin lesi te ba de ran awon omo yen sile te ran won si iya ati baba won n se ma ba lenu mu o da o odun ti arabirin se mi o like e bo tile je pe o koja aye little bit bo de wa tile je pe mama oko na awon na o se dada won wa lori dining won jeun para ti mama mama ye bi omo meta oko ni first born on de lo gbe I mari the two girls won ti mari but unfortunately for them nkan to tu igbeyawo won ka ko se ni to mo won wa ko wa sodo egbon won because it's a big house somebody big house ni mama ye wa wo won pe se mo itiju lo ma da ladugbo pe ha ogbo oni lagbaja ati lagbaja mari ton tun ti pada sinu ile won wa wa lodo egbon won pe pending the time ton ma fi get out nbe so mama ye wa ki won that beautiful weekend iyawo omo won de wo kitchen is normal now shemo norms ni on wa nje on wa breakfast gbogbo wa lori table won jeun boya won ni ki iyawo ba won mu nkokon wa o wa nowo you know ke shemo ka gbalagba ma jeun bayi ke won wa nowo lori onje the next thing ti mama ye ma so ni pe ah iwo yo ma leko mo kuku wa no mo mi ko ma fe mi ku mo nkan to ri lara e o leko kokan mama si babe o wu omo mu e lara rara iwo akogba yi ah ah ki lo mu e na o nowo lori onje mi omo yi wa lady wa ni pe ah ma mi tori se mo mi se mama e iwo what omo to leko yi akogba ta won parents e ba ko eleko le ni to ba leko le ni mi ni ma je ko nowo lori onje mi eyin mi ni ti o to to pari letter yàwó náà kọ̀ da padà ní pé ẹni mi ò lẹ́kọ̀ọ́ àwọn ọmọ yín obìnrin iṣẹ́ mẹ́pẹ́ ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe lóṣù mẹ́ta mẹ́ta lé ọkọ̀ náà dá wọn padà wálé wọ́n lẹ́kọ̀ọ́ gan ọkọ̀ mi gan tí mo fẹ́ tọ́jọ́ ọmọ yín ṣe bẹ́ẹ̀ iná ṣe ẹ̀kọ́ ẹ̀kọ́ òun náà lẹ́kọ̀ọ́ ni ọkọ̀ bá ní ṣé bàbá mi ò lò ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn ṣé mo gbé ìyá àti bàbá mi wá fẹ́ yín ni màmá ẹ̀ ṣe ń rán ni màmá ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí màmá tó bí mi àti bàbá mi wọ́n wà lórí wàhálà yẹn o ọkọ níyàwó rúdù sí màmá òun àwọn tó bá jẹ́ pé ó ti dòrò lé yín ṣùgbọ́n pé mi tẹ̀ sí lọ́dún kan tó bá fẹ́ lémi jáde kí màmá yín jókòó sí yín àwọn àbúrò ẹ̀ méjèèjì wọ́n dá lé mo ṣú wọ́n wà lé sí ẹ lémi jáde kákó mọ̀ pé ó ti dòrò lé yín wọn fẹ́ kó fẹ́ kó níyàwó wọ́n ṣá láti bẹ gẹ́ òyìn kó tó dípò dákẹ́ ni ẹ̀yin ara ilé mo fẹ́ bẹ gbogbo ṣé èmi àwọn máa bẹ̀ yín ni tó dàbí pé ń sẹ̀yìn ẹ̀bẹ̀ lọ̀rọ̀ yín need ṣé láwọn ọmọ tó ẹ fẹ́ rún sílé wọ́n á fún yín lésì o wọ́n á fún yín lésì àfi tó bá fẹ́ kí n purọ́ fún yín lókù kò tí ẹ ṣe àwọn ọmọ tó wà ń ta ń sìn tí ìyàwó ọmọ yín bá ṣẹ̀yìn láyé ọ̀tọ̀ irú bó ṣe nawọ́ lórí oúnjẹ yín yẹn nǹkan tí mo expect kan sọ ni pé ah ah èyàn kí nawọ́ lórí oúnjẹ àgbàlagbà ah mami ẹ jọ̀ọ́ mọ́ ẹ

0: loco for loco.
1: 32 FM 94.9.
2: Still everywhere.
3: Let's go.
4: Nìbàdàn nílé olúyọ̀lé ojoojúmọ́ ni gbọ̀ngàn ayẹyẹ ń pọ̀ sí. Àmọ́ bó ti wá wù kó pọ̀ tó bàbá ni bàbá ń jẹ́ lọ́jọ́kọjọ́ ni gbogbo ayé ṣe ń gbóṣù bàǹbà. Fún gbọ̀ngàn ayẹyẹ Lafia Event Center. Láì dé ìtàn pẹnu ẹni tó bá dé Lafia Event Center ló lè ròyìn. Bẹ́ẹ̀ ṣe fẹ́ sí ló ṣe wà ńlẹ̀. Ní láfẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ tó gba èèyàn bíi 1500 lẹ́ẹ̀kan náà. Fún èyíkéyìí ayẹyẹ bíi ìfinijòyè, ìgbéyàwó, ìgbẹ̀yìn arúgbó ẹni, ọjọ́ bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi mọ́ èyí tó jẹ́ mini size tó gba èèyàn 300. Tẹ̀lé lò fún AGM, conference, meetings tó fi mọ́ èyíkéyìí ètò tẹ fẹ́ ṣe. Ọkàn sì tún wá ní Lafia Apartment tó wà ńlẹ̀ fún èyíkéyìí ìsinmi ojú ọdún fún mọ̀lẹ́bí àti iléeṣẹ́ tó fi mọ́ lájọ 24/7 nínà tọ̀rọkoṣo. Àyè ìgbọ́kọ̀sí tó fẹ̀rẹ̀ pẹtẹ tó fi mọ́ ètò ààbò tó gbópọn. Àbẹ́ẹ̀ gbọ́ àyíká yẹn ti lọ wà jù. Ẹ wò mí ìròyìn ò tó àmójúbà. Ẹ kàn sí Lafia Event Hall and Apartment lónìí nínú ọgbà Lafia Hotel, Àpáta, Ìbàdàn. Ẹ sì lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708-759-5867. Lafia Event Hall and Apartment. We are waiting to host your events.

0: changing.
1: Gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bàgẹ̀n. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkọ̀nà Adẹ́nipò Òṣèlú 32FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni Olúwa.

0: mẹ́rin Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí.
1: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọ ọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mínímì ló ṣagbátẹrù 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ gan-an sí, mo máa jẹ gbogbo ayé.

0: ọ̀tọ̀ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọwọ ẹ dúró náà jàre.
3: bí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fíríìjì kọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
4: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríìjì yín ẹ̀rọ ìfọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní mokola road ní vesinal bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
6: CDK san díẹ̀ díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
7: Ejo onile kan tabi dukia to nfe alamojuto iwo ni won ba wi.
8: Ije o fe bo ninu alupaida ati da awon agent abaniwale. Dukia yi ko ye ko bo so wa awon lai load to eyo. Eka bo si le se southsandproperty.com nebi ti ati fi omoluabi sise ifokobale. Agbe ajosepo awa ati awon onibara sori oruko ti ko ni idibaje. Awa ki je onibara bi emirin je ni. Be ni ko si itaniloji ikoko lori dukia onibara. Ohun ti e ba ti ri pelu wa o ni se wa. Ere lo ye ki dukia yin ko je fun yin ki se agba na. Idina re ti awa fi ma nse fin toto lori ayalegbe ta o gba sile yin eye yora yin len e ba wa dowo po ki eni ifokanbale e pe wa loni sori 0916 461 5000 tabi 0911 555 005 tabi ki e kan si wa ni www.softsandproperty.com be e le yoju si wa ni laughter house ori oke tente premier mokola ibadan e o nilo lati ma yora yin lenu lori eni ti yo gba le lowo yin awa ti wa ni sepe lati ba yin wa omo lu abi eniyan abo to daju nbe fun dukia atowo yin lodo ti wa Southsand Property orule fun teruto
9: oni yajo tabi onkohun to ba nsele lagbegbe yin te fe fi to wa leti e pe soju opo yi 0704 700 4949 0704 700 4949 bi e ba ri nkan e ri daju pe e so ki ayika wa le wa lalafia oju se gbogbo wa ni.
10: Ibadan, are you ready? The biggest blockbuster event is here. It's the fourth edition of Latterfest 2026, proudly brought to you by 32FM. And this year, we're bigger, better, and louder. Get ready for a spectacular evening of unlimited music, comedy, and fun. Making a grand appearance this year is the one and only Fuji icon himself, King Sahiru Suba, Rashid Abala, and other music sensations. Expect an incredible lineup of top comedians, ready to have you laughing from start to finish. Featuring MC Package, Rapping Daddy, and many more. Date 4th October 2026. Venue, Racecourse, Adamasiga, Ibadan. Time 4 p.m. Tell your friends, call your people, gather the squad, because Laughterfest 2026 is where Ibadan will be this season. 32FM Laughterfest 2026 is sponsored by Imperial Black and Minimi. Don't miss out. See you there. 32FM, filling the world with laughter.
11: Baba seri ni lankini ya tata baba seri ni lankini aye lo so pe iri ni si o ni so ni lojo ya tata baba seri ni lankini aye le so pe iri ni si o ni so ni lojo ya tata baba seri ni lankini mo ra ka o si se lori mi ri kisibun aye temi ki doctor sai lo wa sai lo pin yo fun ma ko mata gba mole e pade mi laughter festival after festival le adama simba awon ta 2FM yon gbe go nbe le adama simba after festival on the 4th of October mashallah iwa ewa.

0: 32FM, 94.9.
1: Bá a ṣe láwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ti sẹ́yé, bẹ́ẹ̀ náà la láwọn àwòrán-ṣàṣà mẹkáníìkì.
2: GMF Auto Services Limited.
1: Bóyá ẹ̀ tí ìdébẹ̀ wò ní ọjẹ́ mọ̀ pọ́mọ́nàmọ́ pa. Àwọn erin lákàtàbò irinṣẹ́ ni ó dàgnọ́ọ̀sì mọ́tò yín, kẹ́ẹ́ ṣe bí wọ́n ti máa fẹnu fapò sórí tabúrétọ̀. Wait and get ni kò ní lọ kábọ̀ tí machine bá ti ń discover problem. Láàmú fix ẹ̀ lọ́wọ́ kan torí gbogbo original spare part ń bẹ̀ lẹ̀ bíbá. Àwọn alálàlò àtàwọn alálàtúntà gan tó wá ń kó lọ́pọ̀ yanturu ṣe rí pé gbogbo iṣẹ́ ẹ fẹ́ lójú kan ló wà.
3: Yes, our services na consultancy, diagnosis, key programming, transmission repair, maintenance, spare part sales, plus plenty plenty odonge things. GMF Auto Services Limited. Pay for number 3, Oni Lane, beside White House Hotel, behind Bus High School, Labawo Ogunpa Ibadan.
1: Ẹkọ pe won lori ago na ke mo bo se wa si 0806634 8917 0806634 8917. To ba fe ke mi oko ri ogun GMF ni oyan la.
4: Supreme Noodles Boom.

0: lójú òpó ayélujára wa alàgbà samuel ọkan láwọn wọn láti niger state wọn ní àwọn tí wọn bẹ nínú ìṣàkóso bọọlù aláfẹsẹgbá wa ó dé abẹ́ pé wọn ò mọyì bọọlù ṣùgbọ́n wọn mọyì owó ẹ bá ti rẹ ẹni tí ó dòwó mà ẹjá kíyè sọ̀rọ̀ rẹ ni bákan náà alàgbà ọmọ ọlálẹyẹ wọn pé wọn ní kò sí nǹkan tí cristiano ronaldo tún bọ̀ wá ṣe mọ́ nínú ikọ̀ àgbà òjẹ́ torílẹ̀-èdè portugal nígbà tí wọ́n ti gbé aṣọ wọ̀ gba bọ́ọ̀lù rẹ̀ fún ravel liao wọ́n lè gbà á padà lọ́wọ́ rẹ̀ hello.
1: Hello.
0: Ẹ̀rọ sà.
1: Ẹ̀rọ
0: sà. Ẹ̀rọ sà.
1: Ẹ̀rọ
0: sà.
1: Ẹ̀rọ sà. Ẹ̀rọ Ìpàdé náà lẹ́bi ìpè ẹ̀, ìwájú gbogbo ẹ̀ lọ, wọ́n parí ẹgbẹ̀yìn náà ni. Nítorí ọ̀rọ̀ ti ṣe dáadáa kúlù yẹn ju pé kí wọ́n ká dànù báyìí, ó dẹ̀ láwọn olólùfẹ́ tó pọ̀ gan. Ọlọ́run ọba ọba wọn gbé kalẹ̀ síbi tó dáa.
0: Níbi
1: tí Man City, kò sí ìka tí wọ́n fẹ́ wá agbára wọn ó lò. N ò lè gbé Man City kẹ́ẹ̀jù náà báyẹn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ nínú prógámù yẹn yí pé ọrọ̀ ajé wọn yóò àfẹ́ẹ̀tì ẹ̀.
0: Hello. Hello. Hello. Ah. Emo ja gora wa pe to ba ti di ojo Sunday ni Race Course and Viata lori re gangan lori Race Course. In Adamus in Bambi Bambi. Oh no, in Laughter Fest, you are. Or just Sunday, late hour, tea, or turn that to the time in you. Any allergy side, you so kingi kingi or bowling. Oh, my few are so real. That's my bad doom. Terry Rashida Palambo. Akai Maya, and what then you should know me, no lumbo. I mark a moment, you are beer, but you could go, be what bad doom. I hear right. I want to show you what I'm bembe. Àwọn mínímì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti àwọn àwọn tí wọ́n ṣonígbọ̀ wa nìkan nǹkan mọ́ àbí ń tàṣe òye lórúkọ gbogbo àwọn tá a jọ ṣètò tò ní ìtòbí rọrùn ajé and bẹ́ẹ̀bí ajé islamia bákan náà raf eléo bẹ́ẹ̀bí ó wà ẹ̀bà eléo yọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ipò kan tó lágbára fẹ́ sílẹ̀ ó ṣe ṣe kan má wà bí mọ́ ṣùgbọ́n ẹ̀fọ́ kan ara yín balẹ̀ lórúkọ gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa pátápátá ìjọba àtàlú president yìí ó baba lucky thomas ẹ̀jìnà thomas ìjáre easy man 90 ridwan adékúnlé clever náà pò kọ mí ń jẹ mo sì gbà bẹ́ẹ̀ ẹ pàdé tèmi náà lọ́jọ́ yẹn ní ọjọ́ sunday wọ́n gba wa tà wà lórí pò ní orílẹ̀-èdè wa nàìjíríà olóṣèlú yìí àjẹ́ àṣẹ jẹ́jẹ́ o kò sí bá a ti fẹ́ ṣe bẹ́ẹ̀ sì wọlé tẹ́ẹ̀ni bẹ́wò àmọ̀pẹ́ bẹ́ ṣùgbọ́n ẹ mọ̀ jì ó kíní ọ̀hún ọlọ́run bọ̀rọ̀bọ̀rọ̀ ọlọ́run tó fún yín ṣe dáadáa wá rò dáadáa ó ti rí pọ́n ti bàjẹ́ tẹ́lẹ̀ ni wọ́n náà fẹ́ fi sọ pé ó fẹ́ ju gbogbo nígbà ẹni tó wà ní kọ́ńtẹ́ńsì ó ṣe dáadáa ó ṣe dáadáa kò ṣe dáadáa tó kìí ṣe pé wàá wo bẹ̀ tẹ́ mọ̀ sọ fún wa pé ẹni tó wà ń bẹ̀ ti dàrú tẹ́lẹ̀ bọ́kọ̀ bàbá jẹ́ kò ní délé mẹkáníìkì o kí wọ́n gbé mọ́tò mẹkáníìkì ọmọ ní ọkọ̀ yẹn ti bàjẹ́ ìyẹn ìwúrú ọ̀rọ̀ bẹ́yẹn gbogbo ẹyin tẹ n dm wa tẹ n mẹsẹgì pé program ta máa ń ṣe lóru lóru ẹyin ètò tójú ká àtàwọn ètò mi ẹ dákun ẹ ṣe sùúrù díẹ fún wa pàápàá jùlọ tójú ká ibi tá a ti máa ń sọ ó ní bá a ti ń sọ fún àfin pádúbí àárẹ ni tí ó sì ní bínú pátísí pé kùkùté ló ga jàgòrò lọ tí ó ní bínú ibi tẹ ti máa pàdé ridwan adékúnlẹ àtàwọn ọkọ rẹ láàrin àsìkò díẹ pàdé wa fún ìpolówó ọjà tàbí ohun míì tó lè ṣe mí láǹfààní 08111101884 08111101884 òní nọ́mbà tó já sí ọ̀dọ̀ mi àti whatsapp àti gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ lọ faransé mi náà ká tó pàdé láago mẹ́jọ sí aago méje sí mẹ́jọ.

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kétékété ìkànnì dáti tú ẹfẹ gbóṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹmíà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lòṣùpá àràn káyé 94.9 lọ bá àwọn ọkàn ni. 32

0: won ni wi pe awon je omo yin won wa ni ka ki daddy
1: okay.
0: Yes I want to go by daddy ki le fe so fun sir Fẹ́yìn ẹ.
2: 32 FM.
0: 32, bẹ́ẹ̀. Nìbàdàn. Yes. O da, sir. Yes, grandpa.
2: Ami.
0: Ami. Yes, sir. O da, sir. Yes, sir.
2: Ah, eléyìí bóyá ni màá lè bá wọn sọ̀rọ̀ torí pé a lọ sójú ọjà bóyá ta bá ti dé. Ẹ̀ẹ̀kan amúkàn bá mọ kán ju pé kí wọ́n tètè sọ̀rọ̀. Ẹ jẹ́ ká dé ojú.
0: A dẹ̀ sì ní ìṣẹ́jú méjì o.
2: Ibi ìṣẹ́jú kan. N jẹ́ káwò náà.
0: Ẹ gbìyànjú.
2: Ẹ ní fẹ́ èyí tí yóò jẹ́ pé màá mọ.
0: Ó ṣe kíákíákíá.
2: Ẹ ń ṣe kíákíá.
0: Bí ìwúre ò lè.
2: Àbí ká ṣe ní sókí bí adé ń ṣeré ìfẹ́.
0: Ìwọ́n ti rí Vitaji yẹn ti ń ṣeré ìfẹ́
2: rí. Ọ̀rí Vitaji yẹn ti gunra wọn rí. Sókí ni.
0: Ṣé nínú wild farm lẹ ti wá rí? Ebi ori rira oko bẹyẹ mi kii ri.
2: Awọn ta gbe interior. Kí la riri? Ewo la riri?
0: Ìkíní kan náà dẹ̀ ti wà tí wọ́n ní wọ́n máa ń ṣe sókè-sókè o.
2: Ẹ wo ni?
0: Ẹ irú ele ó ní ó mọ̀. Ifá, ó jọ pé òun nọ́mbà ò lẹ̀ ni.
2: Ṣé mo sọ fún ọ?
0: Obìnrin. Tàbí ele ó.
2: Ká dojo jà bí? Àbí kò ká mọ́ kò sí jẹ́ ká lọ.
0: Já dojo jà.
2: Àbí wà sí mọ́ wo ilé òní.
0: Ẹ á mọ̀ tẹ̀síwájú ọmọ ọlọ́mọ.
2: Láàrin ìrò.

0: ma bẹ̀rẹ̀ nǹkan kan ó sì máa kọ́ bí instrument kan tẹ́ pé máa lè máa tí kò bá instrument yẹn wọ́n lè máa lò mí as that instrument tẹ́ pé máa lè máa dún bẹ̀ ìwà mẹ́ tó jáwé ju bóyá kí n tún bí gangan.
1: Gangan ló dà ká lè máa fọ pa lù.
2: Ká máa gbọ́ pa ọmọ yìí lórí
1: ibi orí yẹn láwọn kan pa
0: ọmọ. Ẹ ọ fẹ́ràn mi. Mẹ́rọ lára mi.
1: Ẹ bá mi yàn tẹ̀síwájú 32 FM 94.9 fẹ́ yẹn. A ṣe ń gbìyànjú láti mọ bá yín pé àwọn tí ẹ ti fi nọ́mbà wọn ṣọwọ́ sí wa pé ká bá yín pé wọ́n. Ifá gbìyànjú àti pé ọlọ́jọ́ ibi kan lọ́wọ́. Tọ́lá jẹ́ kí wọ́n gbé.
0: Ẹ tí mo wọn ò fi ọjọ́ tí wọ́n ti ọmọ gánṣe ọjọ́ ìbí síbẹ̀.
1: Ogun ọba sì fi déètì sí
0: o. Wọn ò fi déètì sí wọn ò gbé gan. Wọn ò gbé.
1: Ẹja lọ sí
0: o. Mọ́mí Alami ni mo pe wọn.
1: Àwọn ọmọ Nàìjíríà. Àwọn ẹni tá a fẹ́ pè báyìí wọ́n bá Nàìjíríà mú déètì kan náà. October 4 ni làwọn náà ń ṣe ọjọ́ ẹ̀. Mo ní October 4th jàre. Làwọn náà ń ṣọjọ́ ìbí. Káwọ̀bì àwọn ògbé kọ́ lọ. Ẹni tó ní pé ká pè wọ́n yìí wọ́n ní pé uncle ni wọ́n jẹ́ sí wọn, wọ́n jẹ́ bàbá. Wọ́n sì tún jẹ́ strong pillar sí wọn. Jáwé nọ́mbà ń lẹ́ nǹkan sí wọn. Kọlọ́jọ́ lọ. Ok. Tí ò bá ti wà lọ báyìí, kò sí ní tá a fẹ́ ṣe sí o.
0: Nọ́mbà wọn lọ.
1: Wọ́n já tíntìn ni, kò lọ. Ẹni tá a ń gbìyànjú láti pè yìí tí nọ́mbà wọn ò lọ́nà ni Alhaji Yekini Ọláwépò. Tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn lé ní gangan tó jẹ́ first nínú oṣù kẹwàá ọdún 2026. Ẹni tí ó sì ní pípa kí wọn ni Ahmed ọmọ wọn tí wọ́n jẹ́ Ahmed Ọlá Sójà. Nọ́mbà dádì ò lọ ó já ni o. Àwọn ọmọbìnrin network ni àbí nǹkan kò yé wa. Ká tún mọ̀ tẹ̀síwájú 0906-2009-49. Ẹlẹ́tẹ̀ lórí WhatsApp tàbí kẹtẹ̀ lórí text message.
0: Wọ́n pe Mrs. Comfort Oluwaseun.
1: Okay.
0: Hello Mrs. Comfort, ẹ kúrò lẹ́ma.
3: Ẹ kúrò lẹ́ma.
0: Ẹ kú ọjọ́ mẹ́ta ma. A dẹ̀ kú ìmúra on the 5 ma. Àbáwo ni provision yín báyìí, báwo lẹ ṣe ń prepare? Kí ni ká mú wa báwo lẹ kí lẹ ti rà fún ti bẹ́ẹ̀ dé yín?
3: Orúkọ ni mò ń bá sọ̀rọ̀.
0: Ok, orúkọ mi ni Kúnlé. Ṣọlá wà lẹ́gbẹ̀ẹ́ mi. Mò ń pè yín láti lè ṣe Radio 32 FM tá a wà níbàdàn.
3: Èyí náà ń gbọ́ yín báyìí.
0: Ti bá surprise. Ok, ẹ máa ṣọpẹ́ láyé lágbára lọ́wọ́ Ọlọ́run. Nínú owó nínú ìdára ti máa ṣe tọ́nú tí ń bọ̀ tún máa dùn jù báyìí lọ lágbára ọlọ́run. Ẹnìkan ló ní ká bá wọn pè yín o. Àwọn náà ni Mr. Joseph Adeniyi. Wọ́n ń gbọ́ yín báyìí.
3: Èmi àti wọ́n gbàgbọ́ ìjọ àjọ wà ní
0: báyìí. Mr. Joseph.
1: Mr. Joseph.
0: Ok, àwọn nọmbà lọ́n di 5. Ẹ kí Mr. Joseph dáadáa o. Tó báyìí ṣe kẹ́ dáná fún wọn o. Ok. Àwọn ṣe ta fọ́lọ̀ ni. Ìmọ̀ àbí tí máa pè sí èmi náà máa dé. Ok, wà.
1: Ó dáa, èmi náà wà pẹ̀lú Mr. Samuel.
0: Samuel ni.
1: Tí ò jẹ́ Samuel.
0: Ìjọba mo sọ pé mo jẹ́ Samuel.
1: Kí lè wá jẹ́ o, kí ló kọ̀ Samuel rẹ̀? Tó ò ṣe rí bọ́ mi ni. Kí ló kọ rí bọ́mi rẹ?
0: Orúkọ mi náà ni.
1: Kí ni Ifá mi? Brother Ifá. Ẹ wo ẹja ti lọ pọlọ́jọ́ mi òní kan tí wọ́n ti fi nọ́mbà wọn ṣọwọ́ sí wa jàre. Ẹ bó wa jẹ́ pé báwọn èèyàn ti ń jẹ́ Brother Ifá náà ṣe bí ò bá dà. 080 ṣé mo rí nọ́mbà ìdáadáa báyìí? Ṣé ètí ń bẹ lójú screen ni wà yìí náà ni. Ó bá ti dọwọ́ ọ̀rọ̀ lẹ́wà ẹ̀kọ́ lọ́hùn sáànú ni. Gari ti pọ̀ jù
0: ni. Ọ̀pọ̀ fast food ni.
1: Ṣàwàmà ti wà nù.
0: Fast food.
1: Ok. Ṣé nọ́mbà ìwà pé? Ok.
0: Ọ̀pẹ.
1: Daddy, Pastor Ojo Michael. Oh, where that demag will go. Pastor Joe Michael. Ah, see that you'll be calling by you. I'm a lot of you, I'm a Nigeria. Ah, that you'll be calling
0: you.
1: Pastor Joe Michael. No, ni agbe anju lati pe you. Ti o je wi pe omo won. No ni pe ka pe daddy. Pastor Joe Samuel Ola Nipo. Amo daddy o gbe callu o. E mo binu o ati pe daddy o. Ka tun mo sun siwaju sisu siwaju kan Jesus gege. Gas. Ah.
0: Hmm. Wasi ni gaga jawo.
1: Hmm. No dey be sorry already ganga. Nini, let me be the first to send message. That one you send the message, you know. I'm not going to know. I go my father send it. Okay.
0: Ah, mo pe mommy Jio. Ah. Mommy Abiodun Deborah. Oh, you didn't bet the
1: Dala. Ah, Oko, you are more coming. I'm Dala. Abby, say I'm Dala.
0: I'm Dala.
1: I'm Dala. I'm Dala.
0: Oh, Pickel. Oscar, you can buy one, baby. No, but one, Pickel.
1: Is that the order at the Mr. Reed once? When you come, we, if you are young, we, Orlani birthday, October 2 near. Car will be a. Love of his life. O magbe kolu. Ono je ki love wa gbe kolu wa. I'm the law. I must like look at you. Ni gbori o. I'm the law. Ada will be a sister. I'm the law.
0: I'm the lot.
1: I'm the law.
0: Well, 15 years sin.
1: Aaron no office.
0: I'm the law.
1: I'm the law. Alhamdulillah.
0: That is the plural of it.
1: The plural of
0: the name.
1: Hello. Hello, sister Amdala. Share wapa. I'm a queen mora ola. Hello. Ma so fun ye je nse koko kin fun ti birthday yin ta ma se lola. Tori mo iwa ba mo se ra turkey sile o ti mo fe gbe wa fun online ke fried rice le ma se eh
0: rice dey
1: eh da only shall allow call me eh kunle wa nbi pelu mi a de n pe yin lati ile ise radio 32 fm fe yin e 94.9 ni ilu Ibadan ba de se n ba yin soro lowo lowo ba ori afefe le wa lori eto e ba mi yo yan kan lo wa fun wa number yin pe ka pe yin o ka ki yin o pe ola ni birthday yin o pe special day yin lola o won de ni wi pe ka gbadura o pe lagbara olohun emi yin asopo odun laye o ninu alafia ninu igbega ninu oro ninu gbogbo nkan rere te yan gbele aye se ni o so eniyan won ni wi pe eyin ni love life awon pe eyin ni sweetheart won eyin ni boo won e pe tawon ba tin sun tawon ba tin ji ba tawon ti run ti yin ba pe ah o ko ma se awon gis gis ni she ti many yen oruko won ni Mr. Reed
3: one yeah
1: I want to go back here first of all. All right. Take care.
3: Thank you so much.
1: You're welcome. Any auntie see ya to nice and nice.
0: Ah, it's done.
1: But I really know what.
0: Yeah, you're good.
1: Okay. I'm about to buddy.

0: ọ̀gádà ẹ wá. Ẹ má wọrí, ẹ má wọrí, ẹ má wọrí, mi ò lọ mọ́sẹ̀ ẹ̀ wọrí. Ọlọ́kadà tó ń lọ iPhone 12 mi lọ, mi ò yára.
1: This skit was performed by Goroso Ekiti.
2: 32 FM 94.9.
3: Let me poor
2: breathe.
3: Don't suffocate them.

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹmíà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM ń dòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọ̀kan.

0: bílẹ̀ yọ kọ̀ọ̀kan o. Látòrí ìyàwó aláìsí tẹ dórí gbogbo mọ̀lẹ́bí wa lápapọ̀. Látòrí èmi tí mo jẹ́ olórí ẹbí tẹ dórí àwọn tó kéré jùnú wa àtàwọn ọmọ wa kéékèèké yìí tẹ máwọn ọmọ obìnrin mẹ́tẹ̀ẹ̀ta aláìsí fílẹ̀ Ọlọ́run di òtí kálukú wa. Pàápàá jùlọ obìnrin Ọlọ́run ò ní sí ọ́ níwọ nìkan. Ayé ẹkún ò sí mọ́ o. Ayé ẹkún ò sí mọ́ rárá bó ti wò ó kéré mọ́. Bókù bá ti kú ká palẹ̀ òkú mọ́ ká bọ òkú láṣìírí lókù. Ọjọ́ kan ọjọ́ kan èmi tí mo jẹ́ bàbá yín agadawo ò ṣe bẹ́gẹdú. Èmi náà lọ ọjọ́ kan. Àmọ́ tá a bá ṣe é lẹ̀ òun náà ní kálukú yín. Ọlẹ́ mọ̀ sọ nípa rẹ̀ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí aṣíwájú yín ti mọ wá jẹ láti. Mo lè pọ̀ gbọ́ mi dáadáa.
1: Mà ń gbọ́ yín.
0: Torítọ́ kẹ̀mí náà kú ń bẹ̀. Yóò kúrú wọ.
1: Ó di dẹ́dẹ́.
0: Ikú ló tò lódì tó jẹ́ kí àbúrò mi kọ́ ṣáájú mi lọ. Àmọ́ wọn tó súnmọ́ mi nísìn. Ọlọ́run ní tò lódì.
1: Àmì o.
0: O tí wọ́n wà wíré torí ọmọbìnrin tí ń bẹ lọ́dọ̀ wa yìí. Èyí ìyàwó àbúrò wa tí ò sí mọ́.
2: Àbí
0: ọmọ sunkún.
2: Àmì ó ti tọ́.
0: Ọmọ sunkún.
3: Ani o ma sunkun mọ.
0: Ìyàwó alákọ̀ọ́kọ́ mi sọ́tọ́jú orí rẹ̀ ètè ìfòsànlẹ̀ ètè ikú ni ebe ọmọ rẹ̀ rí wúnúwúnú yìí. Tó bá fẹ́ fẹ́ kú síra lélẹ́ ní ìsìta ní ọ̀bọ̀ tọ́jú ọmọ. Èwo nu mọ̀lẹ́bí ni ò ní tiẹ̀ lọ́rùn tí ìbáṣepẹ̀ bí wá pilẹ̀ dá. Ibi mo wá lọ rèé jèrè agadawo òṣè bẹ́gẹdú. Ṣé rí bọ̀rọ̀ ti wá rí? Láti mo rò pé ń gbọ́ mi. Láti.
1: Mo ń bọ́ yín bàbá.
0: Ó yẹ lóun kẹ́dà.
2: Mo wà ń bí.
0: Ṣé ikú bọ̀dá yín ọ̀ká wọ̀ náà láàrin.
3: Irọ́ alẹ́ mọ̀ gbọ̀rọ̀ mọ́ yín lẹ́nu. Kò jẹ́ sí odun.
2: Gbàtẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ ni.
0: Ọwọ́ ayé mi báun. Bá ti ṣe ní ìsìn. Òní ti lọ ná bá a bá fẹ́ tara wa lókù. Àlé pé káàfáà kan wá kírun rú àsìkò ìsára òkú tó ti lọ. Kìnìún yóò fẹ́ dọ̀la. Bí a bá sì wá dọ̀la náà mo gbọ́dọ̀ sọ létí gbogbo mọ̀lẹ́bí ẹ lè mọ̀ tí mọ̀ tẹ́lẹ̀. Ibi ẹ̀ fọkàn sí pé a sin àbúrò wa sí ibẹ̀ kọ́ ni ó sùn o.
2: Bàbá olórí ẹbí. Kí ló dé tẹ̀sán bẹ́ẹ̀.
0: Ní sùúrù obìnrin àbúrò wa ò lè sun ilé tí wọn fi òrù léṣe lórí. Èèyàn tí ń rìn títì àwọn oníṣẹ́ aláàbí ìlú ìwọ̀n ń jí pé wọ́n ń kun wọ́n ń yan tí wọ́n fẹ́ lù lẹ́yìn ara rẹ̀. À ń bọ̀sìbọ̀ sí òkú tí ò sẹ́nì kankan tí ọmọ ìyẹ̀wò ń ta. Àbí ta ní ń gbẹ́ bẹ́ẹ̀.
2: Olórí ẹbí.
0: Bí ẹ bá wá wú tí ẹ bá wú àbúrò wa lọ tí a ń ṣe yánkanyànkan sẹ́nu yín ó dùn. Ogún ò ní sàbí ẹ̀ fáwọn tá ń bẹ láyé.
1: Ìyẹn tí ẹ gbọ́dọ̀ fi rú nǹkan bá ń.
0: Torí ìdí èyí n ò ní wí jù bá lọ fún àkókò yẹn bá tún ní nǹkan míì tí ó sọ. Ìtẹ́lá lọ sin àbúrò wa sí o.
2: Olórí ẹbí ẹ wò ẹ ṣe. Àmọ́ a ti ṣe ibẹ̀ yẹn náà débì kan ẹ jẹ́ ká lọ sí síbẹ̀ bẹ́ẹ̀.
3: Irọ́ ìyàwó mi farabalẹ̀ tí ẹ náà ni olórí ẹbí ń sọ.
1: Ó mọ̀ pé gbogbo ẹbí ní ìṣọwọ́ ọmọ ló wà. Ẹ̀yin ṣe ni wọn aláṣọ ní wàṣọ rẹ̀ kọ́ máa ya.
2: Ìwọ̀n bá náà ló kù lórí ilẹ̀ yẹn náà kan fi parí ẹ jẹ́ ká lọ sí síbẹ̀ bẹ́ẹ̀.
1: Tí wọ́n sin níbi tí tẹ́gbà èèyàn ń lọ wọ́n ń bọ̀ gan-an wàá máa wù mọ́. Èèyàn gan tí o ti kú gan wọ́n pa àwọn oge gbogbo kan lọ. Ṣùgbọ́n bàbá ni a gbé bẹ́ẹ̀ nísìnyí. Kọ́mọ jẹ ìyá lẹ́nu fún wọn gan bàbá débẹ̀ lọ́jọ́ kejì tó bá dójú bẹ̀ mọ́.
0: Yóò sì burú jáì yóò burú jáì.
1: Ó ti yé di agba ìdógún ti bàjẹ́ ti bàjẹ́. Bàbá kílá tó ní dọ̀la àbí kíní kan ṣùgbọ́n gbogbo nǹkan gbọ́dọ̀ ní ètò pé àbá ìmọ̀ àwọn ọmọ ìgbín ẹsẹ̀ kéré tó yìí lọ́jọ́ iwájú èèyàn lè fi ojú orí bàbá yín rè o.
0: Ó sì wú yìí tó wú yìí tó tún ṣe.
3: Ìwọ bó ṣe wá nísìnyí kò ṣe kó bóyá tá a bá sí ní ó tètè jì tí a ṣe sùúrù lórí ẹbí ṣe sọ ọ. Ní tó kọ̀ wá ní báyìí ni pé
1: bó ṣe ní rárí bá ti mójútó wà táwọn ọmọ rẹ ní àkọ́kọ́.
0: Obì mi láti o.
2: Làbọ̀dá láti.
0: Mo ń dá yín lò.
2: Ó
0: yẹ lóun
2: gẹ́. Mo ń gbọ́ yín olórí ẹbí.
0: Rọ́pò.
4: Mo ń jẹ́.
0: Kò sẹ́ni tí ò ní dùn obìnrin ó sì kéré lọ́jọ́ orí.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbọ́dọ̀ wá sọ pé ẹ di ẹ kú ká dẹyin rẹ nù.
1: Kò ṣeé ṣe.
0: Làánà ṣe mú bọ́ tí ọ̀dọ̀ wa níyìn.

0: lẹ́sà.
1: Ẹ mọ̀lẹ́bí mo kí yín o.
0: Ẹ gbọ́ lẹ́sà.
1: Ẹ ṣeun o, a kojú mọ́. Àsìkò àdúró tì.
0: Ẹ
1: ṣe ò sí mi ò pé ìpàdé kankan bí mo ṣe wá rí yìí jẹ́ nǹkan ìyàlẹ́nu.
0: Ẹ pẹ̀ lẹ́sà.
1: Ẹ ṣeun o
0: láti. Ẹ pẹ̀ fún wa.
1: Ó ṣeun láti.
0: Ẹ á rọrùn yín fi ṣàsọpẹ́.
1: Ẹ
0: gùn lẹ́mi. Inú àlàáfíà ẹ kò wá jẹ pé.
1: Ẹ
0: ọ̀rọ̀ àsọ̀tì. Níjẹ́ ọmọ mi gbẹ́nà. Nìkan ìgbà tí olóògbé tí ó ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀. Àkùkù mọ̀ pé yóò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbogbo ń bẹ pẹ̀lú àkọọ́lẹ̀ ntọ́lọ́ba ti mú wá lè yàn gbà. Kò sọ́gbọ́n tá a lè dá sí.
2: Ẹ wá pé.
0: Ẹ pè wá lórí ọ̀nà bàbá ṣe gbé gbà bàbá ṣe sin olóògbé. Ẹ dá kúkú ń sọ yìí náà ọmọ la lè pèsè yìí. Bẹ́ẹ̀ni wá burú ló jẹ́ ṣe mi.
1: Abẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n gbogbo ẹ̀ ó ti wà pẹ̀lú bọ́ọ̀lù ṣe kádàrà bí mo ṣe sọ. Ẹni ìtẹ́lá lọ ṣinṣin. Ẹni ni pé ó ṣe ṣe kó jẹ́ pé ilé rẹ̀. Ilé ni àṣìtì kàn yín kò sì ṣòwò àmọ́ nǹkan kan tá a fẹ́ ṣe. Níbẹ̀ sì lẹ pé wà. Àrígẹ́ pè wá mọ́ àwò pé kí n pe àwọn tó jẹ́ àwọn àbúrò tèmi ká ṣèṣe àbá yín lé láàárọ̀ kó tó di pé ẹ̀fẹ̀ jáde káwa náà lè máa bá ti a lọ. Ẹ̀kọ́ àlè dá owó kankan wú ní ẹ̀yìn yín àlè sọ pé bóyá èèyàn burúkú kan ní ká máa dọ́wọ́ wú lẹ́yìn yín ẹ̀ṣẹ̀yàn bẹ́ẹ̀.
1: Ọlọ́run tí ò tiẹ̀ ṣe mí lẹ́nu ibi.
0: Náà ni
1: ìjókòó mi ó bàjẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Béèyàn ò bá ti gọ̀ aráyé máa ń pè ní kàní.
0: Bẹ́ẹ̀ni.
1: Agadá owó tí ò ṣe bẹ́ẹ̀ gẹdú ti ń pè mí hun. Kì í so ayé àlàjẹ lásán ó ní ìtumọ̀. Ẹyin tẹ ẹ bá rò kí o ṣe é ṣe kò lè ta kókó lọ́dọ̀ tèmi agada. Èyí tí ẹ wá báwa yìí náà dá o bó ti ṣàdúrà lẹ́ẹ̀kan pé kọ́lọ̀ ń jẹ́ kẹ́ ẹ rí òrò tèmi náà ṣàṣọgbẹ́ kẹ́ ẹ rí ṣàṣọpẹ́ bí àmọ̀ràn náà ni ó tún ṣe wá fẹ́yìn náà yóò wá dá tẹ bá lè fọṣọ lójú ọjọ́ irú ẹ̀ lọ́rọ̀ tẹ bá wà yìí. Nísìn bí n bá ṣì yín gbọ́ bóyá ibi tí làti kọrí sí náà ni oyè Ronke forí sọ àti wọ rọ́pò náà.
3: Bàbá.
1: Abẹ́ ti bára yín sọ tẹ́lẹ̀ kọ́.
3: Iṣẹ́ rí gẹ́rẹ́ bó ṣe rí ni àkọlé máa wọ ẹ̀gbọ́n wa ẹ̀gbọ́n lẹ ní ìjẹsìn mi kí òkú ra màá ráàyè kí n lẹ̀ báyìí.
1: Sókú ẹ̀ ráde ni ebí ibi jẹ́ ń sòkú rọ́jọ̀sí lọ́wọ́.
3: Àti ṣe wá ń gbọ́n pò fún mùsùlùmí wà nǹkan tí ń ṣe lọ́jọ́ sí. Gbúdọ̀ ètò wà nǹkan ṣe sí.
1: Ẹ ọ wá dábẹ́ ṣe wí ni ìsìn náà mi ṣe dùn. Ẹyin náà ò ní ṣe ẹlẹ́yà. Lójú ayé yín àtìgbà tẹ́ ẹ̀ bá símọ́ ẹ ní ṣe ẹlẹ́yà. Ẹyin tó túmọ̀ sí bẹ́ẹ̀ ṣe wá bá mi ní ìsìn ni pé ẹ ti forí korí fi kò lukùn. Àti bá obìnrin mi náà sọ̀rọ̀ pé ká lọ rè é sin àbúrò wá sí tẹ́ àbí.
3: Káṣà wà ń ṣe sí tẹ́bù
0: ìrọ̀ o.
3: Nígbà tí olóògbé ti nílé tó ń kọ́ lọ káwulẹ̀ lọ sí síbẹ̀.
4: Olórí ẹbí.
1: Ń
4: ká ṣàwó jọ ká lọ kúkú fi parí ibẹ̀ yẹn ká lè lọ sin akọni síbẹ̀.
1: Nírú àkókò yìí ẹyin kò fi sí ní tó burú mbẹ owó ọ̀nà ní kúkú ń dá wa dúró tẹ́lẹ̀ kò sí ní tó burú kábúrò owó kọ́lé báwa náà bá sì kàn á ti bo òkú láti rí nu. Bọ́rọ̀ tí wá rí ní ìsìn oyè Ronke ti sọ létí ìmérí láwọn àkókò kan àbí ṣé rọ́pò ló wí ni wípé ìkánnu yín àti ẹ̀gbọ́n yín tó ṣaláìsí ẹjọ́ dé orí ilẹ̀ kan tó pé òun ní. Mọ́jọ́ ìjọba èmi mọ̀ ń palẹ̀ òun.
3: Ẹ̀hún mọ̀ pẹ́.
4: Bàbá mo mọ̀ nípa ẹ̀ anílẹ̀.
1: Yóò àtóbi éékà mélòó.
4: Mẹ́ta.
0: N tó sọ ni pé àbúrò mi ní ilẹ̀ tí ń kọ́ àbí ilẹ̀ tí ó kọ́ lé sí náà ló tún ní.
4: Ó tún yàtọ̀ kì í ṣe òun fa.
0: Yàtọ̀ sí ilé tí wọ́n bá lọ. Ní ibìbò mi tí ẹ ti ṣe.
1: Ronke sọ bẹ́ẹ̀ fún mi. Ronke wí fún mi. Abẹ́rẹ́ ìgbàgbé ọ̀rọ̀
0: ó sì mọ bẹ́ẹ̀.
4: Ó sọ ìmọ̀ bẹ́ẹ̀ àmọ́ ó sọ fún mi nípa adèníwèé rẹ̀ náà lọ́wọ́.
1: Ìwé bẹ́ẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀rọ̀ ti yẹn dùn.
0: Ẹni sùúrù.
1: Láti ojú ẹ máa ń lè má lọ́wọ́ gbọ́.
0: Ẹni sùúrù.
1: Ọ̀dà kò burú.
0: Ẹ ṣe ká bẹ lọ rẹ jájẹ bí ìrẹ́pọ̀ ò níwèé lọ́wọ́. Ó sì fi gbé òun ọmọ bẹ̀ dáadáa.
4: Kò mú mi débẹ̀.
1: Ronke. Ebi wọ ọmọ bẹ̀.
5: Èmi ti bá wọn débẹ̀ rí.
1: Àwa!
0: O ti mọ gẹ́gẹ́ bẹ̀.
1: Ebi ìyá máa wà lẹ̀ ń yà ọ́ kámọ́.
0: Ẹ̀jẹ̀ kìíní
5: àti. Ojú mi
1: sí ká. Bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ lẹ ilẹ̀ kó o lè ju agada lọ lókè èèpẹ̀. Mọ láwọn sọ̀fí ọ̀gbàlódé lọ́wọ́. Ibi ọba bọ́ sí wọn wà wọ́n wá jáde sọ́wọ́ nínú ilẹ̀hún. A fi Bàṣírí òkú ni. Títà láta ilẹ̀hún. Jẹun fúre o jẹun wúyo.
5: Ó dá o lérẹ̀
1: bí. Ronke ọmọ ò ní kọ̀rọ̀ sí ọ lẹ́nu o.
5: Rárá rẹ̀ mọ̀.
1: Bá a bá ti wá talẹ̀hún bí Bàṣírí òkú tí mo wí ni pé a lo re fi kan ile ti aburo wa nko lowo iyawo wa le ko be yo le kan mo ri odo bi aba wa sin aburo wa faranda aba asise kule baba sileku to na gboru eyan inu ri odun pe ha won ogbagbe mi o je jaju ta na sisi ti e ba njade lo tori won yo so pe ba nso lo ba nso bo amo lai se pe eyan ti ngbe be te wa ni a lo sin be won o soku lofo won o soku lofo Beje sonda iwe ni ko je jodowo mi kiakia
0: eh man kan ti mu te wa ro ni inji mo ro ni pe olori ebi
1: nda lohun
0: to di bi pe ale tale yen be yin ba je pe ba ni awon carpenter legbe boya ka koko mo ye ti igi ati pa nu wo ise ngan kan ti o je ka le fi mo dede tata ko di ba ba tu tale tan ati mo wa owo fi kun
1: oponu eyan ni mo lo ri na taya ko to roko
0: ah wala
1: ko yo
0: oburu
1: bo ba ti wa nle ta foju gan
0: owo baba pe ta fe lo
1: owo pe lati owo pe won so ma na lori oro lekiko ati le
0: toro oro je re ti gba de ina so pe eni le kan de nko lo ngba de pada ko mo ko to ri gbe ngbe ile to je le ebi wa le me
1: ti yin ati fi le o ya wa lati ita kilo to mo pada yi
0: mo ran yin le ti ni e me binu
1: ti ba se pe mo fi le ohun ya wo ngba na ki mo wa le mo le bi ati pe to mi ni ile ba ba mi mo wa yi
0: o ti ye mi we n ba yen so pe ojule meji le fe ma lo e ti n lo mererin bayi
1: a ti ba ti wa ti baby tele lo bi
3: nku o olori ebi ba se ma ta le yin nke je ka wa
1: kokuru bi e so se je mo
5: iwe ile kan kan gbogbo e na ni
1: e ti baba n gbe iwe un wa e je jeje mo o bi mi ta lo kan si
4: eyin na ma pe abi oda la ti se ki n pe yin ni
1: emi ni o pe
0: bawo ri
1: emi ni o pe
0: eyin ebi gere la n ba gba e joko
1: e
0: ma gbo ilu a ma gbo bana bana e je ki n pe mi
1: wo mo ida ba magolu asa mi o

0: Bọ́dá láti.
1: Bó ni rọ́pò?
0: Ẹ wo, ọkàn tèmi sọ fún mi ò fẹ́ gba olórí ẹbí gbọ́ o, mi fọkàn tán wọn lọ títí o. Ẹ mọ bàbá yìí, wọ́n lè dọ́gbọ́n lọ talẹ̀ yìí lẹ́yìn tá à ní mọ́ o.
1: Ọtọ ni náà o, ìwà láàbí.
0: Mo ṣe ní kí n pẹ yín ẹ̀yin tún sì dàgbà ju mi lẹ́jọ̀ tún sì ní òye lórí ju mi lọ.
1: Sori bàbá o, síwájú kẹ́yìn tó gbọ́ ju tèmi àti wọn dá sí jẹ́ oye sọmọlúàbí.
0: Ìgbà tán ti gbalẹ̀ náà bàbá bìjà àdúgbò lèmi ti mọ̀ pé bàbá yẹn kì í wọ́n ṣe orí rọ̀.
1: Títí wá ń dùn mí lónìí pé pẹ̀lú wàhálà bí ti ń bẹ lọ́wọ́ wọn. Gbogbo àwọn ọmọ wọn gan náà ò fi bẹ́ẹ̀ yanjú. Àwọn gan ò bá nǹkan kan mú bọ̀rọ̀bọ̀rọ̀.
0: Ìṣí náà wọ́n ti ní mú kí àdúgbò.
1: Kọ́dà ó lè mú ti ju iléeṣẹ́ tí pọ́n ti gan lọ. Ọmọ tá a ṣe ni pé ọgbọ́n lagbalagba fi n sá fún màálù ọgbọ́n náà ni wọ́dà fi n sá fẹ́lẹ́ wọn tọ́ bá le. Ó ti yọ ìtàṣírí ìmọ̀ bí n ṣe dọ́gbọ́n mo fẹ́ da ọgbọ́n àtinúdá kan tí n fi rí ìwé ohun ìwé tó jẹ́ ìwé original gangan ń rí gbà kúrò lọ́wọ́ wọn. Sọ ma gbé tó bá ní kò sọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ àgùntàn tí ò ṣe wí láàyè ni.
0: Ọgbọ́n ni
1: báwọn jà bó wa alẹ́mì méjì ni ìwọ rí ká sọ mọ ọlọrun wọn rí ni orí bá sọ bọ́ra sọ tuntun fún wa lónìí tí ó bẹ dọ̀la yóò ti ké ti ìyábá ogun burúkú ni máa ń jẹyàn ọpọn lásọ ọgbọn la fi ṣe ìsọdọ wọn ní gbà wọlé ọdọ ẹyẹ tó súnmọ wọn ní gbà nígbà tí gbà wíwọn sọwọ àwa ní fún wọn la ó ti yé jámọ pọn wọn lé bá ti ń pọn wọn léhun díẹdíẹ lámọ tí wọn lọ kòtò o gẹẹti ẹ
0: o ti yé mi
1: ìwọ náà bójú bá wa kojú kò kò mọ nǹkan burúkú ń bẹ lápò tèmi náà o kò mọ yẹ o.
0: Èwo tún ni.
1: Nǹkan burúkú ń bẹ lápò tèmi náà o apájọba àti sọ ìnísìkọ́mọ́tò lọ́mọ gbé ta o.
0: Ó wà ń lé náà o.
1: Pẹ̀lẹ́ o.

0: ọ̀gá lọ́fíìsì kára ó lé o.
1: Ẹnlẹ́ o, ẹnlẹ́ o, àròjú yìí o, ṣé o ṣe o.
0: O ṣe ṣe kẹ́ mọ́ ròjú yìí rí ṣùgbọ́n ẹ ti mọ gbọ́n pa orúkọ ojú yìí. Èmi náà pè ní agadọwọ́ ò ṣe é bẹ́gẹdú.
1: Ẹ bá ń tún pé o, orúkọ
0: yìí ni o. Agadọwọ́ kò ṣe é bẹ́gẹdú ṣùgbọ́n kì í ṣe bí agada tèmi, kò sí tí ò lé bẹ́.
1: Èyí
0: tí ń bá tẹ̀ tí ń bá tẹ̀ tì, a jẹ́ pé owó àwọn aláṣẹ ọ̀run ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe táyé ìmọ̀.
1: Eléyìí ti ń jó gèlè lójú mi o.
0: Tí mo gbúgbọ́ tó gbé mi wáyé gangan ni pé wọ́n ní cooperative kan ń bẹ lágbègbè, wọ́n sì lẹ́yìn lọ̀gá rẹ̀. Ngbà mo sì déta, owó ẹni tọkọ ó kọ iléeṣẹ́ yìí ọgbọ́ díẹ̀ n ò rí ká dáadáa tó. Mo sá mọ̀ pé tí ìfò parí ní tí ọkọ tó yẹ pé cooperative náà ni ó ṣáájú ẹnu. Ṣé ìyìn cooperative?
1: Tí ìfò kẹwàá.
0: Ẹgbẹ́ alájẹsẹ́kù.
1: Ẹgbẹ́ alájẹsẹ́kù làwa ń ṣe
0: bí
1: abínrara ọláwọ́ ni
0: àwọn
1: àwọn ṣe ń bí ni.
0: Ìdá yorùbá àwọn tí ẹ júwe fún mi náà ṣàṣìṣe. Ẹ bá gbọ́ ẹyin pé bá bá ń wòwe yín wọ́n lẹ́yìn alága. Ó ní ọmọbìnrin kan tó jẹ́ bí ìbátan sí ẹnìkan tó súnmọ́ mi, kì í ṣe mi gangan nísàn. Orúkọ rẹ̀ ń jẹ́ Yewande Agboluaje. Yewande, ẹ bá wò bí ẹ̀ńdẹ̀ jọ ni.
1: Ara àwọn èèyàn wá dáadáa gangan níbẹ̀ níbí ni.
0: Ọmọ ẹgbẹ́ yìí Yewande Agboluaje.
1: Ó làwọn jẹ́wá lórí.
0: Ọ̀rọ̀ ti sọ̀rọ̀ rẹ̀ ńgbà náà.
1: Ọ̀rọ̀ jẹ́wá lórí.
0: Lẹ́nu lọ́lọ́ ìmọ̀ gbọ́ pé ọ wá tọrọ àǹfààní ẹgbẹ́ kan pé òun fẹ́ gba owó kan bí ẹni fẹ́ fi kan ilé kan bẹ́ẹ̀ lórí.
1: Owó ta ti fẹ́ fún.
0: Ẹ ti fẹ́ fún.
1: A ti àpúrúfù a ti fẹ́ fún báyìí.
0: Yín ta ni àátọ́ bọ̀ wí báwọn.
1: Òun náà ni.
0: Ta ni igi nínú ẹgbẹ́ yín? Ta ni ọ fàṣẹ sí ni mò ń fọgbọ́n béèrè?
1: Èmi náà máa fàṣẹ sí, sẹ́mi lórí ẹgbẹ́.
0: Ẹ̀yin náà fàṣẹ sí.
1: Mo ti fàṣẹ sí, mo ti fàṣẹ sí ọ̀rẹ́.
0: Ẹ ti fàṣẹ sí.
1: Sẹ́kìtì náà ti fàṣẹ sí.
0: Yín kókó wọn ló kù.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀rọ̀ yìí ti yanjú, o ti yanjú. Ẹ wá gbọ́ ọ akọ̀wé. Wọ́n ti ní igbó òní dí títí. Kájà ọmọ ìrìnà wọ̀bẹ̀. Ibi ọ̀rọ̀ dédú èyí nìsín. Ọ̀rọ̀ ká yín mọ́ ibi tẹ́ ẹ̀ fọkàn sí o.
1: Òye mi o.
0: Pẹ̀lú ògo ọlọ́run tí wọ́n fi sí òkú ọkọ̀ Agboluaje Yewande. Ẹ rọrùn o. Ẹyin ọmọ dà. Ẹ wọlé ẹgbẹ́ ọkùnrin. Ẹ wọlé ọgbẹ́ ẹ̀rọ
2: ẹni sùúrù.
0: Ẹ má jẹ́
2: kíta o.
0: Ẹjọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ. Ẹ má gbẹ́rọ.

0: صلوا على النبي الكريم
1: صلى الله عليه وسلم.
0: بسم الله متى كل على متى قام با اولوغبي تابع سنلوني لوتو oti to bi jome lo kan to ti lo ba pelu awon gege kan ati gege kan lo fa ti ale video asiko yi kan to je pe a le sin lagbara olohun olohun ni seku na ntele tele fa awon ebi
2: amen
0: kan to si fi kale iyawo ni o omo ni o ati awon kan mi to je po nbe laarin won ati olohun Olorun ni je o baje ebi wa ina o ni daru lagbara Olorun Olorun wala albaraka awon to ti lo awon obi to se wale Olorun ni koni deru ba awon to file
1: amen
0: Olorun wa ba de forun ke bi o pa se re akirin kori o mo mi ola bismillahir rahmanir rahim kuri ola wa hada la usman la min yelidi wala
3: Odo
4: lati olori ebi
3: olori ebi ki lo de
4: olori
3: ki lo sele
4: iyawo oku tagbere ta le fe sebe
0: abe sebe bo
4: omo yin se abe a fe gbe soka we ni be ri gbe abe sin na ni me lo lori eburu nu yin iye na bo mi leyin mi abi agba mi ni
0: olori ebi ibi ke la n ba gba a le ma da yin laamu la wo ke joko le
4: lati bẹ́ẹ̀ tí a fẹ́ dà mí láàmú àti wọ́ àti yóò rónkẹ́ àtòbẹ̀ mi àti lọ́pọ̀ gbogbo ilẹ̀ ẹ̀dà mọ̀ pátápátá.
0: ale mo je ke mo foju riru nkan bayi eyin okuku ni pe lo ba so bi wo wi pe ka se gata se e ma se be ti na la
1: mo
0: ni mo mo riru guri si waju ojo ojo
4: ko o gbo tan yo ba wi ni won ni mana mana o ni siju gbani ti opa ita gbogbo gbara ni rajo bi gbogbo yin opa ti fe mo ku rawo wo te fe yo sonu ẹnì kọ́kọ́ ọ̀gbọ́dọ̀ dámọ̀ràn àti sin àbúrò mi sí yìí láìsí pẹ́ bá kan
0: náà. ọ̀dà tó bá dìgbà tí yín àníṣe yín bẹ́ẹ̀ ẹjá ṣe lé ìdáṣe ẹjá àti yín bẹ́ẹ̀ ibẹ̀ tí wò ní ẹ̀tẹ̀lẹ̀ agẹ́dà ìgbàgbọ́ ni
3: àti
0: ẹ̀wò ìyàwó ẹ̀ ní sukùn yìí wọ́n bó ti gbàgbé
4: ẹgbẹ́ kó máa tí ń bá yìí lọ tí ń bá yìí padà dé tẹ́ ẹ bá yìí tí ọmọ ìbọnú kòtò bí tí ẹ bá ti bá lọ pè mí lọ́ máa
0: ìyàwó mi fa balẹ̀ ntí a yànjú ẹ̀ wọ́n tá a mọ̀ wọ̀rí.
1: bùdàlà
0: ẹja
1: ṣé kò ti wá dílé báyìí.
0: ẹ máa tó ṣẹlẹ̀ a yànjú ẹ̀ mọ̀ n bọ̀.
3: ó ti di wá wá wá.

0: ṣe ló lè rẹ sí sá ìrò dẹ̀dẹ̀ ní tòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnú kiri gbé sí 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
1: Òórùn dídùn tó peléke kí ló ń sí ọ̀rẹ́ mi. Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o. Ìtọ́wò yìí yanrantí. Kí ló wà nú ẹ̀? Adìẹ ló di gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles. Bẹ́ẹ̀ ni o. Noodles aládùn ti wa. Èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ ló di gidi. Ó sì ní rí àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
2: Se láwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ti sẹ́yé bẹ́ẹ̀ náà la láwọn àwòrán mẹkáníìkì
3: GMF Auto Services Limited.
2: Bóyá ẹ̀tí ìdébẹ̀ wò ní ọjọ́ ẹ̀mọ̀ pọ́nmọ́nàmọ́ pa. Àwọn erin lákàtàbù irinṣẹ́ ni ó dagnose mọ́tò yín kẹ́sẹ̀ bí wọ́n ti máa fẹnu fapo sórí tabulétọ̀. Wait and get ni kò ní lọ kábọ̀ tí machine bá ti ń discover problem láwọn fix ẹ̀ lọ́wọ́ kan torí gbogbo original spare part ń bẹ̀ ń lẹ̀ bíbà àwọn alálàlò àtàwọn.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì kan ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣá sọ pé o ti rà wọ́n àbí.
0: ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kanṣo níbi tí cdk ẹ̀ wà.
3: ìwọ ló tún jẹ́ cdk ẹ̀ báyìí.
0: bẹ́ẹ̀ ni o cdk ẹ̀ ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú cdk ẹ̀ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download cdk lórí play store àti apple store.
4: ọ́fíìsì wa wà ní mokola road ní vesinai bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707-460-3911.
5: ọbalúgan nìkan ló mọyì ọ̀nà tí kán tọ̀ ṣe ti kágbọ̀n sáfẹ́fẹ́ fẹ̀yìn ẹ̀ 32fm 94.9 laughter house orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.

0: dan koro fo be pele ise mi wa naturalist care limited ti kale ka so je olorun lo kuku diri e wa faku ko ti wa gbogbo ogun to njade nile ise mi wa npata lo wa nibe lowo ti o gajara lo pelu irinse igba lode lori ran ran awon akose mo se nbe ni kale faye wa ara awon fi to wa leti wi pe anfani nbe bu gbogbo adote eniyan kokon 50 ti won ba kokon de lojumo e tara sasa ma bo ni ajoke plaza ni doju ko finish station to wa ni temi dire oje ibadan hello hello wa 08034051533 emi wa lo so wi pe ani faisan sodun o
1: Oúnjẹ sì jí ò rí àwọ̀ tí bòmírín mú kókó dàgbà. Ẹ̀rí làpẹrẹ ìdùnnú. 32 FM 94.9 fẹ́yìn ẹ̀. Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Temi bawo ni gbogbo eyin ololufe mi oruko mi ni Aisha Lawal mo fe ke ba mi gbo 32 FM lori ko ni 94.9
3: eni wa disappointed
4: show me your 32
5: Ephraim
6: hello
5: I miss your call
6: I won't ask you say whether you get international passport
5: why you dey ask me
6: In our reunion, they don't change the venue. Now, Qatar won't go do one.
5: You see?
6: Qatar won't go to the reunion.
5: From the public school, now we go.
6: Yes, now. I let no go grammar school.
5: They carry public school reunion, go Qatar.
7: This kit was performed by Shognai.
8: 32 FM, 94.9.
9: Kò gbọ́n bẹ́ẹ̀ ńlẹ̀ yìí ó tó jẹ́ pé tá a bá fojú foṣẹ́ rere wọn kì í ṣe tó ní láárí rárá. La ṣe kóṣẹ́ rere àwọn ẹni tá a wí ọ̀hún sórí ètò kan ètò pàtàkì tí ń jẹ́.
10: Arábáni.
9: Látàgo mẹ́sàn-án sáàgo mẹ́wàá gbogbo àṣálẹ́ ọjọ́ Àlàmísì èyí ni ọjọ́ Thursday. Lètò tá a wí ọ̀hún ó gbìnà yá lórí afẹ́fẹ́.
11: Nígbà tí bá àmọ́ tán yín Adémọ́lá Adéjúmọ́ ó máa fò bèlè túkọ̀ tó sọ ntọ́ mọ́ọ̀tọ̀.
9: Bẹ́ẹ̀ bá a kéré ẹ jù wá lọ, ètò àtàtà láàfin ṣòdiwọ̀n.

ẹ̀kábọ̀ sórí ètò yín fọ́sẹ̀ yìí aráàgbáni tí a gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí ó ní ìkan lára àwọn àgbà ọ̀tọ̀kùlú lórílẹ̀‐èdè nàìjíríà tí mo ń sábà fojú sùnùkún wo ọ̀rọ̀ sùnùkún bó bá ṣe ń lọ lùú wọ́n tún jẹ́ ọ̀jìnì nínú ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún jẹ́ àgbà nílẹ̀ yorùbá ta náà ni mò ń perí bàbá wa tí gbogbo ayé mọ̀ sí dókítà tai sọ́láàrín ṣùgbọ́n àwọn tí ó jẹ́ òbí wọn jọ́ náà lọ́hùn sọ wọ́n ní orúkọ augustus taiwo sọ́láàrín torí pé ìbejì ni bàbá bàbá mu mi ayé ní ọjọ́ kẹjọ ogúnjọ́ ogúnjọ́ oṣù kẹjọ lọ́dún 1922 wọ́n sì jẹ́ ọmọ bíbí ìlú ìkẹ́nẹ́ níjẹ̀bùrẹ́mọ nípínlẹ̀ ogun bàbá wọn náà amọ̀jẹ́ daniel sọ́láàrín àgbẹ̀kù àbá ni bàbá adẹ́munú wọn pẹ̀lú wọ́n sì tún mọ ọwọ́ kọ̀ǹgọ́ lójú ìlú ní ìpínlẹ̀ ọ̀sun pàápàá ní agbègbè àdúgbò tí wọ́n ń pè ní ọ̀tapẹ̀tẹ́ nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ táwọn ìjọ elétò tí wọ́n ń pè ní methodist ni wọ́n ti bẹ̀rẹ̀ iléèwé nílùú iléṣà nípínlẹ̀ ọ̀sun níjọ́ náà lọ́hùn-ún ẹ má gbàgbé pé mo ti jẹ́ kó yẹ wá ṣáájú lẹ́ẹ̀kan pé ọmọ ìlú ìkẹ́nẹ́ ni wọ́n nípínlẹ̀ ogun ṣùgbọ́n ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lẹ ti gbọ́hùn lọ́dọ̀ àwọn ìjọ elétò ní àdúgbò ọ̀tapẹ̀tẹ́ nílùú iléṣà nípínlẹ̀ ọ̀sun lẹ́yìn ìgbà tí bàbá gba ìwé ẹ̀rí mo yege tó ní ìwé mẹ́fà níjọ́ náà lọ́hùn-ún tí wọ́n ń pè ní standard 6 bàbá mà wá sílùú ìbàdàn ẹnìkan ní níbo wọn wá ń bẹ̀ bẹ́ẹ̀ ni elékùrọ̀ ńlẹ̀ ìbàdàn mọ́ ni kí ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n tún tẹ̀síwájú ni nínú ẹ̀kọ́ wọn nílé ẹ̀kọ́ àwọn olùkọ́ni tí wọ́n ń pè ní wesley college nílẹ̀ ìbàdàn ní elékùrọ̀ ẹ má gbàgbé pé wesley college yìí ọdún 1905 ni wọ́n dá ilé ẹ̀kọ́ yìí sílẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sì máa wá káàkiri ní lórílẹ̀‐èdè nàìjíríà lókè ọ̀ya ni o ìsàlẹ̀ ọ̀ya ni o pàápàá lọ́dọ̀ tí wọ́n ń bì nílẹ̀ yorùbá wọ́n lubẹ̀ páńjọ náà lọ́hùn-ún lẹ́yìn eléyìí wọ́n gba ìwé ẹ̀rí mo yege táwọn olùkọ́ni onípò kejì tí wọ́n ń pè ní teachers grade 2 certificate wọ́n mọ̀ fún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn wọ́n ṣe olùkọ́ni díẹ̀

bá tẹ̀síwájú inú ẹ̀kọ́ wọn wọ́n gbòkè òkun lọ. Lẹ́yìn ìgbà tí wọ́n gba òkè òkun lọ, wọ́n tún lọ sí àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì University Manchester, ilé ẹ̀kọ́ gíga Manchester ni níjọ́ náà lọ́hùn. Kì í ṣe èyí nìkan, wọ́n lọ sí ilé ẹ̀kọ́ gíga fásitì ti London náà, University of London. Kẹ́ ẹ lè mọ̀ pé nígbà ohun tí ń jẹ́ ẹ̀kọ́, kò sígbà tí bàbá yìí tí ò mú lọ́kùnkúndùn, kò sígbà tí bàbá yìí tí wọ́n fi ṣeré. Lẹ́yìn ìgbà tí wọ́n wá kẹ́kọ̀ọ́ gboyè láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì méjèèjì, tá a sọ lẹ́ẹ̀kan, University ti Manchester àti ti London, bàbá nítọ̀ ilé làbò sinmi oko, wọ́n padà wálé o. Bóyá kí n fi eléyìí kún pé láàrin ẹ̀ bàbá rí ẹnìkejì wọn tá à ń pè ní ìyàwó màmá wa Sheila Sólàrín. Èbó ni màmá yìí, wọ́n jọ fẹ́ra wọn gẹ́gẹ́ bíi tọkọtaya. Kódà wọ́n jọ padà wálé náà ní sórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sì ṣe iṣẹ́ olùkọ́ni dáadáa. Ṣùgbọ́n gbà tí ó di àárín kan, bó tilẹ̀ jẹ́ páwọn ni ọ̀gá pátápátá nílé ẹ̀kọ́ girama tí wọ́n wà ńgbà náà, tí wọ́n ti jẹ́ principal, tí wọ́n jẹ́ olórí fún gbogbo àwọn olùkọ́ni tó wà ní ilé ẹ̀kọ́ Molisi College. Ọ̀rọ̀ tún ṣe bí ọ̀rọ̀ ṣe mọ̀ pé ẹni tá a ránṣẹ́ yóò jẹ́, ó ti di dandan. Ni bàbá àtìyàwó wá kúkú rò pé èyí tá a tún fi ń ṣiṣẹ́ sin ẹlòmíì, bó ni ìbáṣe dùn tó bá jẹ́ pé àwọn dátara tàwọn lẹ̀, ebi gbogbo àlá táwọn bá sì ní lórí ẹ̀ yóò lè wá símúṣẹ gẹ́gẹ́ bí èròǹgbà ọkàn wọn. Láti kékeré ni bàbá ti máa rò wípé ó yẹ kí àwọn pàápàá àwọn ọ̀dọ́ àtọkùnrin àtobìnrin kí wọ́n láǹfààní sí ẹ̀kọ́ tó yege, quality education. Wọ́n sì pinnu nínú ọkàn wọn pé táwọn bá láǹfààní ẹ̀, irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ làwọn ò gbé kalẹ̀ lọ́nà tó sì bá òde tòní mu. Kì í ṣe wípé kọ́kàn jẹ́ kọ̀wé lásán nìkan gburugbu tàbí kákàn mọ́ sí ìbú lásán nìkan. Bàbá nígbàgbọ́ nú pé tí èèyàn bá ń kàwé kó tún ní bí iṣẹ́ ọwọ́, kó tún mú mọ́ lẹ́gbẹ̀ẹ́ kọ́mọ̀ jẹ́ ọ̀rọ̀ òwe nìkan. Ara àwọn àfojúsùn bàbá rèé nígbà tí wọ́n dá ilé ẹ̀kọ́ girama tí wọ́n ń pè ní Mayflower School nílùú Ìkẹ́nẹ́lẹ̀ nípínlẹ̀ Ogun ní ìsìn lọ́dún 1956. Bàbá gbà wípé ìmọ̀ sáyẹ̀nsì kò gbọdọ̀ gbẹ̀yìn, iṣẹ́ àṣekára wọ́n gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn. Kọ́mọ̀jọ́rọ̀ ẹlẹ́sìn nìkan láwa máa gbé lárugẹ. Rí pé tá a bá tiẹ̀ ń sọ̀rọ̀ bàbá nípa ẹlẹ́sìn dé yìí, bó tilẹ̀ jẹ́ pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àtàwọn òbí wọn ọmọlẹ́yìn Kristi ni wọ́n. Rí pé mo sì sọ náà lẹ́ẹ̀kan wípé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tàwọn ìjọ elétò Methodist ni bàbá ti bẹ̀rẹ̀ ní ọ̀ta pẹ̀tẹ́ nílùú Lẹ́ṣà, àti pé ti ilé ẹ̀kọ́ àwọn onípò kejì tí wọ́n wá ńlẹ̀ Ìbàdàn ti àwọn onígbàgbọ́ náà ni Wesley College ni. Ọ̀rọ̀ ẹ̀sìn kò mọ̀ fi gbogbo ara jẹ bàbá yìí lógún dàbí alára. Bàbá nígbàgbọ́ nú iṣẹ́ àṣekára tán yányán, wọ́n nígbàgbọ́ nú àfojúsùn tó gúnmọ̀. Ìyún ni ó já sí pé lọ́kàn bàbá èèyàn wáyé tó nítumọ̀, kọ́mọ̀ jẹ́ pé gbogbo nǹkan ṣá ká máa sọpá ń gbẹ́kẹ̀ lẹ́nìkan àbẹ́lòmíì láti làlùyọ ni. Bàbá fẹ́ràn pé iṣẹ́ àṣekára lọ́dọ̀ tiẹ̀ gangan fúnra rẹ, pàápàá tó dá lórí ìka àfojúsùn bí iṣẹ́ ọwọ́ lẹ́yìn ìgbà tí

ilé-ìwòsàn tó péye. Bàbá nígbàgbọ́ wípé iṣẹ́ ìjọba ni láti pèsè ọ̀nà tó ní láárí faraàlú fún ìgòkègbodò ọkọ̀. Wọ́n sì nígbàgbọ́ wípé ààbò tó péye òun gangan ni gbòógì iṣẹ́ tí ìjọba kíjọba tó bá pera ẹ̀ ní ìjọba aráàlú tó gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn. Tí bàbá bá sì ti wá rí pé ó fẹ́ mẹ́ ẹ ní agbọn kan tàbí ìkejì, ẹni yòówù torí kọ́ wà níjọba tàbógbójú agan worú ẹni bẹ́ẹ̀. O ni mo ṣe sọ lẹ́ẹ̀kan pé kì í ṣe pé bóyá wọ́n kúkú kò ríra àwọn tí ń ṣèjọba rárá o. N tí wọ́n ń sọ náà ni pé àníṣẹ́ ìṣínwò ìkorowó ń tá a bá jìjọ wò gígún báyìí ní igun. Ní àìmọye ìgbà ni wọ́n ti ní gbójú agan bẹ́ẹ̀ síjọba tó sì wàá fa kí ìjọba ó fi wọ́n sí àhámọ́. Bẹ́ẹ̀ bá gbàgbé láyé ìjọba bàbá wa General Yakubu Gowon ìró ẹ̀ṣẹlẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé láyé ìjọba Babangida ìró ẹ̀ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ìjọba yìí náà mọ̀ wípé kìí kúkú ṣe wípé ìkórira àwọn ni bàbá yìí ní bí kò ṣe pé àti ṣèjọba tó yanjú tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ mẹ̀kúnù tó wà nílùú wọ́n láǹfààní iná ọba tí ò ní mọ ṣẹ́jú tí ò ní mọ lọ nídàkúrekú omi ẹ̀rọ tọ́já geere ọ̀nà tọ́da agbá fún gòkègbodò ọkọ̀ ètò ààbò nílùú kò péye. Kó sì mọ́ jẹ́ wípé àwọn tó wà ní agbọn ìjọba wọ́n ń fi gbogbo rẹ̀ ṣe àpapín kọ́mọ̀sí corruption ní gbogbo ibi tí wọ́n ń pè ní iléeṣẹ́ ìjọba. Gbogbo àwọn tí bàbá yìí ara ohun tí wọ́n dúró lé lórí nù. Tí ẹ bá sì kíyèsí ilé ẹ̀kọ́ tí wọ́n dálẹ̀ tá a pè ní Mayflower School ní Kẹ́nẹ́ yìí. Gbogbo orú nǹkan bá wọ̀nwọ̀n yìí ni bàbá yìí ni wọ́n mú ní ọ̀kúnkúndùn. Ẹ̀yìn ní àárín kan ẹ rí pé iléèwé yìí fúnra àwọn ọmọ tó wà ńbẹ̀ ni wọ́n mọ̀ ń yọ búlọ́ọ̀kì tiwọn tí wọ́n fi ń kọ́ iléèwé. Púpọ̀ nínú wọn náà ni mọ̀ ń bá àwọn tí wọ́n ń dáná dáná láwàá sọ pé aṣọ ara wọn fífọ̀ àbí kókó gígé àbí ilẹ̀ gbígbá. Kódà àga iléèwé tí wọ́n fi ń jòkó ńjọ́ náà lọ́hùn-ún wọ́n gba àwọn tó nímọ̀ nípa irú iṣẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fi yé àwọn ọmọ tí wọ́n ń kọ́. Ìgbà tí àwọn ìjọba náà sì rí pé bàbá yìí mọ̀ ń ṣe ẹni bí èyí sì ṣe ìkà èyí sì ṣonínibíni sáwọn tí wọ́n ń ṣe ìjọba ipò tí wọ́n kọ́kọ́ fún wọn ò là ń pè ní ilé ti gbàròyé níjọ́ náà lọ́hùn-ún Public Complaint Commissioner. Ṣùgbọ́n bó ni bàbá ṣe kúrò ńbẹ̀? Ìgbà tó dàrin kan mo rò pé bàbá wọn wà nínú mọ́tò kan àwọn ọlọ́pàá sì dá mọ́tò dúró gẹ́gẹ́ bí ṣe wọ́n dúró wọ́n bá mọ̀ ni àwọn ọlọ́pàá bá ní àwọn ìwé ọkọ̀ yìí dà. Bàbá láti ṣàlẹ́ fún ìgbà mọ́tò ìjọba ni kìí ṣe mọ́tò tẹ ara tèmi gangan. Àwọn ọlọ́pàá ní òrí bẹ́ẹ̀ o ìjọ náà lọ́hùn. Nígbà tó wọ́n bá sì rí báyìí nítọ́ba yẹn kẹ́ ṣe ní kẹ́ ṣe ń bọ̀ yẹn pé mo ti sọ fún yín pé mọ́tò ìjọba ni. Nítorí náà ìgbésẹ̀ tán ẹ bá ti mọ̀ pọ́tọ́ lábẹ́ òfin ni kẹ́ ẹ gbé. Wọ́n gbé bàbá lọ ilé ẹjọ́ o wọ́n sì fáìnì wọn. Kódà bàbá san fáìnì ṣùgbọ́n àṣẹyìn wá àṣẹyìn bọ́ ẹ̀. Bàbá ní tò àti gbọ́ bẹ́ẹ̀ àwa náà la wà nídìí pé kó lè dáa kọ́mọ́ bàjẹ́ lábẹ́ bí tí wò ó rí tó bá yẹ pé lú ọ̀làjú ni láàrin àwọn èèyàn tí nǹkan yé dáadáa láì ní fígbá kan bọ̀ kan nú ìtọ́kàn táwọn òsì náà ni pé káwọn lọ rí rọ́ọ̀kún lẹ́nu iṣẹ́ ilé tí gbàròyé Public Complaint Commissioner bí bàbá ṣe fi lẹ́nu. Ní tẹ́ ẹ̀ bá tún gbàgbé náà bàbá tún jẹ́ kan lára àwọn òǹkọ̀wé gbòógì nílẹ̀ yìí sínú ìwé ìròyìn àtìgbàdégbà àti tójoojúmọ́.
enti won saba ma ko njo na lohun ta isu laarin won ma foju lame to gugu oro ti ba lo nlu ti o ba ku die ka to ti joba ba gbegbese kan babo so ni nipa hun won o ni tiju eni to ba wa njoba tabe ni ti aje iwa baje ta nso yi ba simo lori babo mo gbe jade nu we iroyin mo ni awon we iroyin ti won saba mo lo ni jo na lohun ti won pe ni Nigerian Tribune. Nigerian Tribune. Eri pe we iroyin tun be titi disin. Ta ba gbagbe Oloye Obafemi Awolowo ni won da iwe iroyin tan so yi. Ni won da sile. Gbogbo nti baba si saba mo ko be. O na ni ona bayo si orisirisi iwa baje ti nda orilede Nigeria laamu bo se je po nje yo. Lodo awon ti won wa ni agban ijoba to si je wi pe baba o faramo labe bi ti wo mo papa ti won ba ti ri bayi baba so ni ke je pe won so nikan won o tun ko sinu we iroyin afi bi igba to je pe oni won ni lokan awon ti nbe nbe nisin ti wa ni bo ba ti ri nkan kan ko so ti won ise bojuri enu adake o. If you see something, say something. Ali so pe akomo na baba gangan nu. Ali so pe akomo na won nu. Ke se pe eleyi nikan ni won ni ninu ijoba. Igba to tun di arin kan lodun 1989. Ijoba ologun labe ogagun agba Ibrahim Padamo si Babangida. Won tun fi baba se alaga banki gbogbo ilu kan ti won pe ni People's Bank of Nigeria. Baba yi ni alaga akoko ngba ti won dale lodun 1989. Baba la alaga akoko ile ise ifowopamọ yi o wa fun wipe lati mo fun awon eyan ni owo ranwo lati da awon ise kereje kereje ile lati je ke awon ti o nise ti won orise ninu ilu lati pese ise ni opo yanturu eni to awon olokowo kekeke eni to fe dasele ati bebe lo sugbon ase wa ase nbo baba tun ri pe ibi ta awon foju si lori oro oru nkan bayi o mo lagbara e ri pe ile banki tan so inigba na lohun won saba mo ya awon iyan lowo igba mi nbe a won ani ki won o fi nkan dogo ki won to ya won lowo igba mi wa ile ti ogun owo ta sore ni ti o fi ni ni awon iyan lara tori pe won gba pe awon ogoro ara ilu to je mekunu tori ti won ni won se da ile ise ifowopamọ yi le oni won se pe ni People's Bank. Awon iya loja, baba loja, onise owo, awon onisowo, tori e nijoba apapo, won se gbe ile ifowopamọ tan so yi, ti won pe ni People's Bank, tori e ni won se gbe kale. Eni ti won jo alabaise won jo na lohun, ti won pe ni Managing Director, oni Iyafi Maria Sokenu. Ko si si wipe a n fi gba kan bo kan nu ninu ipo iyawo ko si ntojo ti won ba ti pe o to kowe fun won bo nilo nkan bayi won wa pe o fun iforo wa ni lenu wo ranpe koda won yin awon oludari lati ile ise won ki won lo ye bi to ti fe sise wo address ibe awon to nile awon to nile ona ta won le fi gba ran o lowo ni yato si owo nikan awon kan mi to ba se se ka won lanfani ati pese gbogbo bi won se nse ile ise yi ni jona lohun nu ogagun agba Ibrahim Babangida won ri pe awon iru nkan bayi iru en ta won le fi ibe to fi le nitumo ohun na ni baba wa dokita Tai Sholaarin na won si fi
fi won be de kama ba lo wo na baba tun gbianju won gbianju ise won debi ta n pe ni people's bank yi ko to di pe leyin oreyin won mo tun pada kuro nbe nitori pe oda be ni pe oju ti baba fi wo ko fe fi gbogbo ara ri be tori ogoro awon eyan lo ya owo ti o tun lanfani ati dawo pada le to si je edu okan fun baba ko te won lorun labe bi ti wo omo tori pe wa ni baba fi yan joye awodi o ye ko le gbadie ni.

yára àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ tí bàbá dálẹ̀ tá n pè ní Mayflower yìí ńbẹ̀ lẹ́ti rí àwọn ọ̀jìnì nínú oríṣiríṣi ìmọ̀ bí àwọn ìyáàfin Mudúpẹ́ Kazeem bí àwọn ìránṣẹ́ Ọlọ́run Pastor William Kumuyi ti Deep Alive bí àwọn Bishop Mike Okonkwo àwọn The Redeemed Evangelical Mission bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn èèyàn káàkiri káàkiri lágbàáyé tí wọ́n wà ní ipò ńlá ńlá lára àwọn akẹ́kọ̀ọ́ jáde níléèwé bàbá ẹ̀rí pa àṣìṣọ́ náà lẹ́ẹ̀kan pé inú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀kan ni bàbá ṣe níjọ́ náà lọ́hùn ara àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ yìí ni Professor Wọlé Sọyìnkà Nobel Laureate àwọn Professor Ayọ̀délé Awújọbí òǹkọ̀ròyìn Délé Gíwá gbajúmọ̀ amòfin Gani Fáwẹ̀hìnmí Ken Sarowíwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára àwọn ìwé àpilẹ̀kọ kan tí wọ́n kọ́ njọ́ náà lọ́hùn-ún tó fa lọ́bọlọ́bọ pẹ̀lú ìjọba ológun là ń pè ní The Beginning of the End lọ́dún 1975 níbẹ̀ ni bàbá ti fojú lámẹ̀tọ́wọ́ ìjọba ológun lábẹ́ ìṣèjọba General Yakubu Gowon níjọ́ náà lọ́hùn-ún eléyìí ló fà á tó jẹ́ pé wọ́n mọ̀ fi bàbá sí àhámọ́ tó jẹ́ pé ó lágbára púpọ̀ kó tó di pé nígbà tíjọba General Yakubu Gowon tó wá dojúbolẹ̀ ni wọ́n mú bàbá jáde lára àwọn ìwé tí bàbá tún kọ gẹ́gẹ́ bí gbajúmọ̀ òǹkọ̀wé yàtọ̀ sí bá ń kọ̀wé sínú ìwé ìròyìn nígbà náà òun là ń pè ní ìkan lára wọn ni Towards Nigeria's Moral Self-Government lọ́dún 1959 wọ́n tún kọ̀ kan tá ń pè ní Thinking With You lọ́dún 1965 ìkan náà tún lílé yìí A Message for Young Nigerians lọ́dún 1981 ìkan náà tún ni Timeless Tie lọ́dún 1985 àti ìwé ìtàngbésí ayé wọn tí wọ́n pè ní To Mother With Love lọ́dún 1987 gbogbo àwọn tí wọ́n bá ka ìwé ní àkàgbádùn wọ́n mọ̀rú ìgbésí ayé tí bàbá yìí ń gbé ẹ rí pé aṣọ tí bàbá sábà máa ń wọ̀ wọn ò rí ààyè fún àwọn agbádá àbí àgẹfìlà abẹ àbí tí ajá káwáṣó lẹ̀tẹ̀ mọ́rùn ni ò tiẹ̀ mọ bó ṣe rí lára wọn o kódà wọn mọ bó ṣe rí lọ́kàn wọn tí bàbá bá ti wọ tá ń pè ní short nicker tó sì mú safari àbí kọ̀ǹdọ́tọ̀ alápá kúkúrú ní pápá kì í ṣe alápá gígùn wọ́n bá ti wá dé ate bàbá ti gbà pé iṣẹ́ yá àwọn gan ló yẹ ká mọ̀ pè ní gbogbo ìgbà standby wọn ò fi iṣẹ́ ṣeré pàápàá lábẹ́ ibi tí wù ọmọ bàbá wa dókítà Taisho láàrin wọ́n jẹ́ kan lára àwọn gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà wàyí ẹ̀wẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú kò sígbà tí wọ́n fi bàbá wa olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sílẹ̀ tó sì jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá wà ní ẹgbẹ́ alátakò sí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ alátakò bàbá làwọn náà o torí pé ẹbọn tí ẹ fẹ́ lè sọ pé ẹ lè mọ yàtọ̀ láàrin àwọn méjèèjì nítorí pé ibi tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bá dúró sí níbẹ̀ náà ni bàbá yóò dúró sí nígbà tí bàbá dá ẹgbẹ́ action group lẹ̀ bàbá ọ̀gbẹ́yìn nígbà tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ìjọba ológun ṣe tán àti kógbá lé lọ́dún 1979 wọ́n wà lára àwọn tí wọ́n ń pè ní Committee of Friends níjọ́ náà lọ́hùn lábẹ́ aṣíwájú bàbá wa olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Committee of Friends náà ló wá padà di ẹgbẹ́ tí wọ́n ń pè ní Unity Party of Nigeria ẹgbẹ́ UPN
baba omo gbeyin nbe baba omo gbeyin tori pe bo ti le je wi pe ke se pe won se oselu ni sansan pe omo egbe de mi a se pade egbe nbi kan tabi ajo nlo kaakiri gogo bi to loye oba fe mi awo lowo ba ti ya si lori oro oselu e ma wule dara yin laamu nbe na le ti mo ri baba yi ah niwon gba tayi ba njaye teyan ba nbe lori epe o titi lai la mo soro baba wa dokita tai so laarin be ba si ni ka mu tesin e ri pe bo ti le je pe won bi won si dile o omo leyin kristi won ro pe bi to mo nu lodo baba igba kan ti e nbe won ro pe ya won loku ngba na won ni to igba ti ya ti ku emi awon omo n to tun kan jo ka won sin won lo won ni ko da to ba ja won ni enikeni ti ba nbe layi ka won ti e le mo damu ati soku won le gba won junu eja kaja oje oku a kaja oje oku awon iru eyan ti baba jeri ah we se enikankan to gbe esin lori labe bi ti wo omo oro po nbe oro po nbe won e wo won e se elesin dabi alara esin ta won gbagbo ni ise eto pelu omoniyan iso to pelu omoniyan iso dodo pelu se elu to ba yan laayo nti baba ka lesin ti won nu e ke se pe ijo kan ni mo wa tabi ijo kan ni mo fara mo e ka wa gbe leri rara o baba omo nti nje be e ri pe laarin kan wa ni gbogbo awon ti won lo si nta le pe nile mi mo iri ajo afẹ ni baba kakun nijo na lohun to ti e to fe fa ikun sinu laarin awon elesin ngba na sugbọn gbogbo awon eyan to mo ru e ti baba je won mo pe ke se baba o le se ogun ojo pagi lapa kan dapa kan si bo se ri lara ti won bo se ri ninu won bo se ri lokan ti won ni baba se soro lori oro esin iru bi ti baba duro sinu pe nti jesin gangan ni ajosepo to gunmo laarin omo lakeji enikeni ti wo ba nipa lati se iranlowo fun o na leni keji e iru igbesi aye ti baba lori ko to di pe olojo de baba won tun ninu akasi ti awon ti won wa ni agban ijoba ti won ni fun won o lagbara poju tori pe won mo pe baba yi ki se ni yeye asiwaju gididi won e ri pe ile eko awon oluko ni onipo kini ti won pe ni College of Education tele tele Ogun State College of Education won ti so ni oruko won tai so laarin University of Education lati fi ye won si gege bi ipo takun takun ipa takun takun ti baba ipo ninu eto eko e ri pe mo so na saaju lori eto pe baba gangan fura won dali eko girama le nitori na won eleyi wa lara nti won fi ye won si wi pe iru eyan to ise takun takun be ninu eto eko ko le lo siwaju lorilede Nigeria lapapo ara nto ye ka fi ranti e na ni baba kuku so ile eko giga university loruko won oni won se npe ni Taisulari College of Education laarin kan mo ro pe ngba to tun ya lo di Taisulari University of Education gbogbo awon ru nkan ba won won yi ni won fi da baba lola ngba ti o si se e mo yi pe ajo won ni oda bi ile bo si tu le ka pe laye to won la pe lorun ju be lo ngba to di ojo ketadinlogbon osu keje odun 1994 ni baba wa ta nsoro lori eto loni baba Augustus Taiwo Solarin ti gbogbo aye mo si dokita Tai Solarin ni won dagbere faye pe o de gba o se

0: Happy Independence, gbogbo en ton laugh ani ati gbogbo omo ile ede Nigeria. Emi wa sopo re laye o, ina ola ola atalafia ara lati ma se independence. Independence to ni de. O de tayo, o de ti dunu. Inu wa ndun abi, ayo nkan si. O fe nse popo sinsin. Everybody can wear green, white, green, lo. Baba we mi na ninu studio ni isin e ri wipe green white green mi na wo o ti e je pe lalagbada to n fi la mo fi se intentional man le mi intentional emi o wa unintentional
1: padi ori padi e mo
0: on tori orile ede Nigeria yi temi ni orile ede Nigeria yi ti wo na ni tori die yi gbogbo nkan ti o ba je ko orile ede Nigeria o da ni ka ma se baba n celebrate ka ma celebrate papo na ni October 1st, 1960. Independence, Abi.
1: Mother Bosumi Phillips, Olakunio. Olakuni London.
0: Here I want to lead independence, really, in Nigeria.
1: Aram is something they shall have. I know, waiting they shall have.
0: Àwọn nǹkan tó jẹ́ wípé èmi gẹ́gẹ́ bí èèyàn kan ní bá bẹ̀rẹ̀ sí ní mẹ́nu lé láti lẹ̀ mo lè má mẹ́nu kú ń bẹ̀ mọ́ mo lè má sọ̀rọ̀ ń parẹ̀ lọ títí títí.
1: Something dey ṣẹlẹ̀ o. Àyíndé
0: o. Òun lọ̀rọ̀ independence.
1: Àyíndé o.
0: Òun lọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n mọ̀ fẹ́ràn kí n máa sọ̀rọ̀ pa Nàìjíríà
1: o. Ìdíà o.
0: Nítorí history Nàìjíríà, àwọn ìtàn tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà. Ó wà interestingly interesting.
1: Pẹ̀jú rí bẹ́nu.
0: Ó wà very very interesting. Ṣé kí n mọ́ tàn yín? Orílẹ̀-èdè Nàìjíríà gba independence October 1st, 1960. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ kórílẹ̀-èdè Nàìjíríà tó gba independence. Lẹ́yìn ìgbà tó orílẹ̀-èdè Nàìjíríà gba independence tán. Oríṣiríṣi nǹkan náà ló tún ṣẹlẹ̀. Lẹ́yìn ìgbà tó orílẹ̀-èdè Nàìjíríà gba independence, oríṣiríṣi nǹkan ló ti ń ṣẹlẹ̀ ní kí n wí.
1: Ọ̀rọ̀ òṣèlú ọjọ́ òun.
0: 1963.
1: Tani bóyá ni.
0: Republic àbí 1966. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ṣẹlẹ̀ nínú àwọn tó ṣẹlẹ̀ níkù.
1: Ṣé lè ṣẹlẹ̀ lójú ẹ̀mí wa?
0: Àkú on February, àwọ̀ July.
1: Ẹ ṣe dáka.
0: Another kini o, another kù.
1: Ẹ fún wa ní democracy Naija o.
0: Mọ́tàlá Ọbásanjọ́ ṣe bẹ́ẹ̀ ó wọlé.
1: Gbogbo kẹ máa jẹyà yóò jẹ wá.
0: Lẹ́yìn Mọ́tàlá Ọbásanjọ́.
1: Ọmọ Naija o kẹ.
0: Wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n mú bọ́tàlá, wọ́n mú lọ o. Mọ́rídàlá ṣe bẹ́ẹ̀ ó lọ ọ̀run rẹ̀.
1: Ojú òní.
0: Ó kọ Ọbásanjọ́.
1: Olé.
0: Ọbásanjọ́ ṣètò pé transition ni a gbélẹ̀ fúnjọba alágbádá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣètò lóníranran. Àwọn ìtànwó ni àwọn ètò wo ni wọ́n ń ṣe. Ẹ jẹ́ dá wọn political party lóríṣiríṣi ilẹ̀.
1: Jẹ̀yà ò jẹ́ wa. Bájú ọba tẹ̀yìn gbẹ̀dí. Ojú òní ìpè kò lé.
0: Oríṣiríṣi political party.
1: Ẹ máa jẹ̀yà ò jẹ́ wa.
0: Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni o.
1: Ẹ fún wa ní democracy.
0: Àtàmínú oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ó wà rẹ̀
0: o. Ọdá political party ilẹ̀ o.
1: Ẹ fún wa ní.
0: In preparation for 1979 general election.
1: Ó wà rẹ̀ o. Tọ́ládé tó wà lórí mi o. Babakunṣi ni mo jẹ́.
0: 1979 dé election ṣe bẹ́ẹ̀ ó wọlé. Kàsàgbà Rabaji gan sérére wẹ̀rẹ̀rẹ̀.
1: Tọ́ládé tó wà lórí mi. Babakunṣi ni mo jẹ́.
0: Ṣàgàrí ṣe bẹ́ẹ̀ ọ gbadé Adédórí rẹ̀ ó di ọba orílẹ̀-èdè Nàìjíríà the president.
1: Lálọ́tọ̀ ẹ̀ nígbàdàn.
0: Kò tún pẹ́ kò jìnà sígbà náà.
1: On the second of July.
0: Wọ́n tún mọ̀ náà wọ́n ṣídìí rẹ̀ kúrò ń bẹ̀. Ẹ níta ló ṣe bẹ́ẹ̀ tọ́ wọlé. Muhammadu Buhari ni. Muhammadu Buhari ṣe bẹ́ẹ̀ ó dé.
1: Niger Station nílùú Africa o.
0: Ó náà fa tiẹ̀ lọ fa fún fa fún fa fún. Bàbáńgídá ṣe bẹ́ẹ̀ òun náà tún dé.
1: Nápà wẹ́sán.
0: Bàbáńgídá náà ṣe ṣe fa fún fa fún fa fún. Ìlérí lọ́kan òjọ kan. Àmọ̀ gbéjọba ìlẹ̀ falágbádámọ̀ ni. ẹyin náà ẹ máa lọ ṣètò, ẹ máa lọ ṣètò. Ètò ń lọ lóríṣiríṣiríṣiríṣi.
1: Ṣé wá sí ìwú ọba ni?
0: Election ń lọ lóríṣiríṣiríṣi ètò ni.
1: Má lórí mi, ọba Kúnjì ni mo jẹ.
0: Election dé.
1: Má jẹ́ lálábà mi.
0: Lẹ́yìn tí wọ́n ṣe election.
1: Ọba ọba.
0: Optimism wa ó wá ga pa lórílẹ̀-èdè Nàìjíríà. Finally, oh, akuo ni abe ijoba awon ologun. Awon eni ta dibo fun gangan. Awon orile de Nigeria. Awa to senu TV, to sori radio. Abe si ni duro won announce, won announce, won announce, won announce.
1: Tori na ni aga, ege ni akuo.
0: Igba ti announcement ma fi de. Announcement lo de ki se announcement. Annulment lo de ki se announcement. Oríṣiríṣi àwọn èèyàn bẹ sórí títì ó di wuruwara wuruwara.
1: Pápẹ́ mi pàtàkì pàtàkì.
0: Ìtùdí ò jẹ́ kára bí ó sọ pé.
1: Iléwájú ọmọ alábí.
0: Báyìí ni kóhun ó ṣe ó ní ẹ jẹ́ kí ìjọba fìdí ẹ ó ṣe bẹ́ẹ̀ kọ́ máa tẹ̀síwájú.
1: Pẹ̀lú Fẹ́mi ọmọ akínrin wa o.
0: Fìdí ẹ wọlé.
1: Àtàlàbọ̀.
0: Sọ́nẹ́ kankọ́
1: wọn.
0: Kò pẹ́ kò jìnà wọ́n tún ní kí fìdí ẹ náà wo elé tó fìdí ẹ náà tó. Dìde ńlẹ̀ jáde ṣe ń jókòó.
1: Dúpẹ́ dúpẹ́.
0: Kó tó wá di àbáṣe.

àwọn gbà tí announcement yìí wáyé ojú méjì làwọn èèyàn fi wò ẹ láwọn èèyàn wo ó pín sọ́nà méjì ni àwọn northerners àti àwọn southerners àwọn tí wọ́n jẹ́ northerners wọ́n ní àá èé ṣe kí ló dé tá ń sáré kí ló dé tá ń bẹ́ kí ló dé tí ẹ̀ẹ́bẹ̀ àá kí ló dé we are not ready for independence àti ìṣetán fún independence o nítorí àti ó ti yé àti ripe enough fún independence ìgbàwó wà la ripe enough fún independence o gbólóhùn kan tán sọ ń gbà náà lọ́hùn ni pé as soon as practicable inú àwọn ìdísì rèé independence bo education ló ti lọ dandan lọ́dọ̀ ti wà àwa ò tí ì fi bẹ́ẹ̀ ó ti yé àwa ò tí ì bẹ́gbẹ́ mu lọ títí bá ń báhùn ẹ wá fẹ́ gba independence ṣé kò tí máa yájú báhùn àmọ́ àwọn tí wọ́n jẹ́ southerners wọ́n wò wípé kíni ìyẹ kó ti tó ìbínú làwọn northerners fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n kúrò ní parliament nígbà náà lọ bínú kó parliament ni wọ́n padà lọ sí ilé lọ kánò lọ kánò wọ́n padà lọ sí náà tó. èyí ló dé ẹ fẹ́ máa rush independence ẹ fẹ́ máa rush wa ni. àmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n dé kánò some southerners náà jẹ́ leaders wọ́n tún gbéra ńlẹ̀ pé ẹ jẹ́ lọ báwọn kinní yìí lọ́hùn ká lọ báwọn kinní lọ́hùn ká lọ discuss wọn ká lọ sọ fún wọn ìdí tó yẹ ká fi gba independence. ẹ jẹ́ lọ ṣèpàdé pẹ̀lú wọn ká lọ bọ́n sọ̀rọ̀ ká lọ finú konú ká lọ sọ ntùbí nùbí àmọ́ nígbà tí wọ́n fi dọ́hùn ọ̀rọ̀ di ṣuáta yányán ṣe tún fẹ́ wá gbéjà wá bá wa nlé ni wàhálà bẹ́ẹ̀lẹ̀ ìjà ṣẹlẹ̀ ó wá fa nǹkan kan tí wọ́n ń pè ní kano riots nígbà náà lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló sọnù gbogbo èrò ọkàn pé gbogbo nǹkan ó bàjẹ́ ju bá a ṣe rò lọ́wọ́ àmọ́ gbogbo wàhálà òun ṣe ń ṣe ẹ mọ̀ pé màálù tó súnké ní ìdùnnú olówó ẹ̀ ni láwọn èèbó yẹn ti wọn ló kà wọn gbogbo ẹ̀ bá ń bàjẹ́ ni wọ́n mọ̀ dùn ni wọ́n ó lè tún ní ìdí láti sọ wípé ṣáwọn tí ń bára wọn jà ìwọ̀n tí ì ṣetán àti gbòmìnira àwọn tí wọn ò tí ì gbòmìnira tán ti ń bára wọn jà wọ́n bá wá gbòmìnira ńkọ́ àwọn tí ì ṣetán ni. àmọ́ violence tó ṣẹlẹ̀ ní kánò nígbà náà lọ́hùn ó jẹ́ bí wake up call fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà fáwọn olórí ìgbà ẹni wọ́n wá realize pé bá ń bára wa jà ṣé orílẹ̀-èdè tá a la fẹ́ kó papọ̀ yọ ọmọ bàjẹ́ ká tiẹ̀ tó bẹ̀rẹ̀ rárá wọ́n wá kọ́ ẹ̀kọ́ kan níbẹ̀ wípé nigeria could only be free if everyone respected each other's fear and differences. ọ̀nà kan tá a fi lè ní òmìnira ó ní pé kí gbogbo wa mọ̀ wípé ohun tá a fi yàtọ̀ rèé ohun tá a fi papọ̀ rèé ká dẹ̀ respect ara wa bẹ́ẹ̀ láti bára wa lò pẹ̀lú ayọ̀ àtàlàáfíà kankan tá a lè fi rómìnira gbanú. èèyàn ló wá mú kí wọ́n parapọ̀ sóra wọn lóṣùṣù ọwọ̀ láti sọ̀rọ̀ lónítùbínùbí àwọn ìgbésẹ̀ àwọn mítìnì àti mítìnì wá ń ṣẹlẹ̀ à ń travel káàkiri lókè òkun padà wálé negotiation discussion dialogue lóríṣiríṣi láti wá ní independence our plan towards October 1st 1960 láti wá ní independence ní October 1st lọ́dún 1960 nàìjíríà wá free ṣùgbọ́n ìjẹ́ ẹ ti ẹ mọ̀ wípé kì í ṣe total independence la ní lọ́dún 1960 it was a partial independence nítorí àwọn òyìnbó yẹn ọ̀rọ̀ wọn sì wà nú ọ̀rọ̀ wa wọn sì lọ́wọ́ lẹ́sẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú ọ̀rọ̀ wa ìdí nìyẹn tó fi jẹ́ partial independence. Nigeria did not get full independence until 1963. lórí ìdí èyí October 1st 1960 àgbà independence a lè sọ wípé we became a sovereign nation. system táwa practice ńgbà yẹn a lè pè ní parliamentary system nígbà tí Abubakar Tafawa Balewa the first prime minister àkọ́kọ́
àti Dr. Nnamdi Azikiwe, òun jẹ́ Governor General. He was not the president, he was a Governor General. Eyún ni alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí mo sọ pé milestone date lórílẹ̀-èdè Nàìjíríà. Tí wàá lẹ́lẹ́ẹ̀kejì, October náà ni 1, 1963, nígbà tó orílẹ̀-èdè Nàìjíríà di Republic.

0: Juku sọ pé àwọn o àwọn ti di independence of Biafra independent republic of Biafra pé kí àwọn tí wọn jẹ ọmọ ìlú àwọn ọkọ bẹ̀rẹ̀ sí ní kọ wọn bí wọn ṣe yin gbagba gbogbo abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ara o àní padà Nigeria is no longer safe for torí ìdí èyí a darí republic ara wa lẹ̀ ni lẹ́yìn oríṣiríṣi àwọn negotiation tó ti wáyé lórí kí ogun abẹ́lé o mọ́ ba ṣẹlẹ̀ nínú àwọn negotiation yẹn ó ní àbúrí meeting ní ká pé ni wọ́n lọ ṣe nílùú ghana àmọ́ ní discussion tán ní níbẹ̀ ọ̀rọ̀ wọn ò fi bẹ́ẹ̀ yíra wọn títí ìgbà tí wọ́n máa padà dórílẹ̀ èdè nigeria interpretation faction méjèèjì ìyún táwọn ará òkè ọ̀hún àtijọba orílẹ̀-èdè nàìjíríà interpretation wọn yàtọ̀ síra wọn ìgbà tí wọn máa fi implement ẹ̀ náà pé ìṣẹ́bọ́tọ̀ ni wọn tààjọ agree sí nígbà tá a lọ àbúrí lọ́hùn ní ghana àwa adórílẹ̀-èdè nàìjíríà tán ọ̀rọ̀ ghana ẹjọ́ sí ẹ wá gbé tìṣẹ́gbẹ́ kan àwọn ẹ wo ẹ̀yin ara bí látòní lọ àwa náà ti dorílẹ̀-èdè ara wa ó wá lead sí war ó lead sógun ó lead sọ́tẹ̀ àtẹ̀wọ́n wá lọ títí ẹ̀mí àwọn èèyàn ṣòfò 1967 to 1970 orílẹ̀-èdè nàìjíríà witness ohun tí ó mọ̀pọ̀lọpọ̀ èèyàn káwọ́ lórí àwọn èèyàn jẹ ewé nígbà tó di wípé ọ̀nà tí oúnjẹ ó gbà wọlé wọ́n ti dí gbogbo ẹ̀ ẹgbẹ́ gbogbo tó ń jẹ́ food supply ẹ kọ́kọ́ kọ̀ tí ẹ dànù báwọn ilé wọn fẹ́ làwọn lágbára ni ẹ kọ́ ti food supply dànù ẹ kọ́ tí ẹ mọ̀ jẹ́ ń rí oúnjẹ tí wọ́n máa jẹ ẹbẹ́ ni bá lókunú ni ó lóun fẹ́ jà.
1: Àwọn
0: fi ìyá jẹra wa. Àwọn fi ìbọn para wa. Ní ìwọ̀n láàrin 1967 to 1970.
1: Ẹ bá dìbò fún tó bá gbọ́ pa àṣẹ tán yóò bá ṣe ń ta fẹ́. Ẹ wá kì í ṣe mú gùn
0: ṣe. Àmọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n padà sọ pé óyà ogun ẹdínkùgùn yóò parí ẹdínkọ́tẹ̀ yóò parí.
1: Ṣẹbí bàbá dọ́jú ẹ pé.
0: Lẹ́yìn ìyún nínú àwọn date tó tún wà important tí ẹ ká tún máa rántí lórílẹ̀-èdè Nàìjíríà. Ol October 1st 1979 tí wọ́n dá ìjọba padà fún civilian rule second republic tàbáná ti first republic. Kí ni first republic náà? A ẹ ti sùn long class.
2: Ṣùgbọ́n kò tí ìbò ká má dìbò fún ọmọ.
0: Mo sọ 1963 first republic àbí.
1: Òṣèbá wa ló lọ́gbọ́n.
0: Second Republic wá jẹ́ 1979 tí wọ́n gbé ìjọba fún àwọn alágbádá ó ti yọ.
1: Ẹjẹ́ lọ bẹ̀rù ọlọ́run.
0: Lẹ́yìn ọdún mẹ́tàlá tíjọba ti ń rabaríbí lábẹ́ ìjọba àwọn ológun. Jẹ̀nà Olúṣẹ́gun Ọbásanjọ́ ló wá sọ pé ẹjẹ́ á gbéjọba yìí lẹ̀ fáwọn alágbádá yìí. Oríṣiríṣi wọ́n set oríṣiríṣi àwọn panel àwọn àjọ tí ó gbéjọba lẹ̀ ó ti yé transition.
1: Bí ọmọ bàbá mukọ́ tó ń kọrin. Ọlá wọn
0: pa. Àwa gbéjọba lẹ̀ fún Alhaji Shehu Shagari.
1: Fàlàkà ṣe gbé ẹni tó lórúkọ láǹgbọ́ o. Àwọn tí yóò lórúkọ
0: wa. Under presidential system of government.
1: Ẹni tó kọ́ ló mọ̀ ṣe ń gbọ́.
0: Nínú àwọn date tó yẹ ká tún rántí dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹyin mú date ẹyọ kan sí. Kí wá jẹ́ gbádùn orin yìí dáadáa. Ṣètò wá máa wọn date tó kù. Títí lórí ìdọ́dún 2026 ta wà yìí ni àwọn important dates.
1: Ní Nàìjíríà.
0: Ṣé ẹ rántí June 12, 1993.
1: Vice President ẹgbà wa o.
0: Mo sọ̀rọ̀ wípé à ń retí announcement ohun tá a rí ni annulment.
1: Sílẹ̀ President wa bára ẹgbà wa o. Ní Nàìjíríà.
0: Nàìjíríà host ohun tá a lè pè ní the freest and fairest election in the history of this country.
1: Bẹ́ẹ̀ ni àwọn ọmọ máa sọ̀rí ẹgbà wa o. Ní Nàìjíríà.
0: Ẹni tó sì jáwé olúborí.
1: Gbogbo gómìnà yìí ẹgbà wa.
0: Nínú ètò ìdìbò ọ̀hún, òun ni MKO. Mọ́ṣúdì Káṣímà wọ Láwálé ọmọ Abiola.
1: Ní Nàìjíríà.
0: Ṣùgbọ́n kàkà kí wọ́n gbé ìjọba lé lọ́wọ́. ni ada baru gbogbo e doju gbogbo e bole
1: tora ba to baje ilu wa
0: baba ngida wogile inwaka
1: ara ye won o ni ba
0: ah o ma se o
1: eyi to je ilu
0: atoju wo popo na ni o ati ile ise ni o ah e wa wero bon se bota pitimu sun taya wala bele
1: ilu,

0: ọkùnrin voters card ìgbàǹgbà náà lọ́hùn pé ah òun ó dìbò ni o ta ló dìbò fún Ọlá Biọla ni.
1: Mo
0: ṣe wa clear to visible to the blind audible to the dead the deaf wípé arákùnrin yìí ló ṣe bẹ́ẹ̀ tó jáwé olúborí wọ́n mọ̀ wọ́gilé o. Ìbò June 12, 1993 nígbà náà lọ́hùn. Nínú àwọn ibi tí ó jẹ́ wípé yẹ ká tún mọ rántí dáadáa.

àwọn dates tó yẹ kí ó jẹ́ pé a tún máa rántí nípa rẹ̀. O ní May 29 lọ́dún 1999. Lẹ́yìn ìgbà tí General Sunny Abacha ti gidá tó dẹni àgbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ní ọlọ́dún 1998, General Abdulsalam Abubakar lẹ́ni tó gba àṣẹ agbára.

lẹ́yìn náà ni olùṣègùn ọbásanjọ́ wá padà bẹ́ẹ̀ ni bàbá sì ń sọ nípa ẹni tí ó jẹ́ wípé lórílẹ̀-èdè nàìjíríà nínú ìtàn orílẹ̀-èdè nàìjíríà ṣe ìjọba lórílẹ̀-èdè nàìjíríà tó gùn gbọ̀nàgbọ̀nà olùṣègùn ọbásanjọ́ ní ṣe rántí láti ìgbà tó jẹ́ ológun òun àti mọ́tàlá lẹ́yìn ìgbà tí mọ́tàlá ṣe bẹ́ẹ̀ tó kú ọbásanjọ́ ló tẹsẹ̀ bọ́ wọ́n tún wá wà gbélé wọ́n tún wá padà wá lẹ́yìn ìjọba ológun

àwọn date lórílẹ̀èdè Nigeria tó jẹ́ pé àwọn èèyàn tún sọ̀ nípa rẹ̀ ó sì yẹ ká tún mọ rántí náà ó ní May 29 lọ́dún 2015. Ìgbà tí ìjọba Muhammadu Buhari tí wọ́n kéde gẹ́gẹ́ bí wípé ìjọba Muhammadu Buhari ni ó president wa tuntun nù ẹni tó wá jẹ́ president tí yóò wà ń bẹ́ ń gbà náà president Goodluck Jonathan wá sọ pé mo gbà lóòótọ́ pé nínú ètò ìdìbò eléyìí mo fìdí rẹmi lóòótọ́ sógun kò síjà kí ẹ̀jẹ̀ ẹnikẹ́ni kọ́ mọ̀ wá di ohun tí ọmọ palẹ̀ láró nítorí wípé wọn ò fẹ́ gbà bí wọn irọ́ o ẹ jẹ́ kí ẹni tí ń bọ̀ wá kó wá jókòó láyọ̀ àtàlàáfíà May 29, 2015.

0: ọpọlọpọ àwọn déètì pọ̀ lóríṣiríṣi ó jẹ́ wípé lórílẹ̀-èdè nàìjíríà yìí wọ́n yẹ ká mọ rántí ni inú wọn ni may 27 ń bẹ ọdún 1967
1: more music at fijinaija.com
0: tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n create àwọn states lórílẹ̀-èdè nàìjíríà mo wipe state creation ti won create nigba yen o pelu nkan to lead si civil war o ti salaye yen elekun rere nigba kan ri lori eto yi kan na àwọn tí wọ́n jẹ́ ara òkè ọ̀hún táwọn aláwọ̀n fẹ́ yapa wọn wọ́n nígbàgbọ́ wípé ó ma reduce power tí àwọn ní pàápàá jùlọ ó bridge agreement táwọn ní nígbà táwọn lọ ghana táwọn lọ ṣe meeting ní ìfẹ́ wọnú ẹ̀ lóní sàn-án lónìí àmọ́ mo ti sọ̀rọ̀ ń pa ẹ̀rí lórí ètò kó tó di pé wọ́n create regional kó tó create àwọn state wọ̀nyẹn àwọn tí wọ́n jẹ́ region yẹn wọ́n ní agbára agbára wọn pọ̀ díẹ̀ díẹ̀ nítorí agbára àwọn náà ló lè jẹ́ káwọn kan sọ wípé àwọn fẹ́ yapa nígbà náà àmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n create state ibi ìgbà tó decentralize power tó wà ní àwọn region government yẹn ni

0: Levanda, como anis,
1: y el choro, mojuba, en un lebo.
0: Y con el 32 FM 949, es el tiempo. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ńgbà mo bẹ̀rẹ̀ kan bá ti mẹ́nu bọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Nàìjíríà báyìí mi ì fẹ́ mẹ́nu kú ń bẹ́. Torí ó dùn, history dùn. Ìdí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe máa ń make àwọn decision kan tí ò kí ń dá politically, kò kí ń dá tí mo sọ yẹn náà sì rè. Ó wà sọ.

ilé ayé ti wa lọ. Àwa ló láyé ẹnìkan ò ṣe ilé ayé ti wa lọ. Wọ́n máa tasẹ̀ ijó oníbàtà lòdù. Oníjó ajó wọn ànáwó fún wọn rẹpẹtẹ. Àti bàbá àti ìyá ni wọ́n bá fi lọ́mọ lọ́wọ́. Ọmọ méjì ni wọ́n bí wọ́n bọ́kùnrin méjì. Àmọ́ wọn bàbá àti ìyá wọn ò lè jó mọ́. Àwọn ọmọ ló kù tí wọ́n yìn jó báyìí. Wọ́n bá wá lọ ọ̀tá, wọ́n á fún wọn lówó, wọ́n á fún wọn ní gbogbo àwọn nǹkan yìí láti sọ pé wọ́n kú oríire, wọ́n kú jójó. Kí wá ló ṣẹlẹ̀ sáwọn ọmọ méjèèjì? Torí lọ́jọ́ kan o, wọ́n bọ́ ọ̀tá, wọ́n lọ jó níbì kan tí ò jìnnà sínú ìlú, àmọ́ kì í ṣe inú ìlú wọn. Ẹlẹ́mẹ̀wẹ̀ pé kalẹ̀, mo ń bọ̀ wá capability rẹ̀ lọ́wọ́ òṣùpá side on paper.

0: méjèèjì lọ́njọ́ kan wọ́n lọ jó lúùlù tí wọ́n wá ti lọ jó
1: yìí. Yọba ti bẹ̀rù pé jọba rú rẹ̀ ò dá.
0: Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní jó àbúrò ni wọ́n náwó fún. Wọ́n bá náwó kékeré fẹ́ gbọ̀n. Wọ́n á náwó rápẹ́tẹ́ fàbúrò. Ẹ̀gbọ́n wa fojú kan wo àbúrò rẹ̀ pé wà ilé ayé ló bá mi. Gbogbo jó tó ń jó iná èmi náà kọ́ mo kọ́ ni.
1: Eyomola kájọ tó tán káyé lè dọ́gba.
0: Inú ń bí ẹ̀gbọ́n bí wọ́n ṣe náwó tó pọ̀ fàbúrò. Inú ń bí ṣùṣù. Kò pẹ́ kò jìnà wọ́n parí ijó lọ́jọ́ tá à ń wí ilé yá àpò àbúrò kún díẹ̀ lówó tí ń bẹ lápò ẹ̀gbọ́n wọ́n wá ń wò ó lọ́kàn rẹ̀ pé ẹ wà ṣé wọn ò ní dágbọ́n sọ̀rọ̀ ara bíi báyìí tí bàbá ní ká máa bá kínní lọ ọjọ́ kínní àná bẹ́ẹ̀ la máa lo òde ijó tí wọ́n fún un lówó tí wọn ò fẹ́ mi rárá láìpẹ́ yìí náà ni wọ́n tún fún lówó tó pọ̀ tí wọn ò fẹ́ wọ́n fẹ́ mi ń chín. Mí látún wá lọ tán fóun lówó jaburata tán fóun mi lówó díẹ̀. Bí n bá dágbọ́n sọ̀rọ̀ ara bí kò sígbà tí ò ní padà jẹ mí máyé. Wọ́n wọnú kọ̀rọ̀ kan lẹ̀gbọ́n dúró lẹ́yìn àbúrò tó yí lórí sẹ́yìn. Bá tiẹ̀ lọ́jà rí. Lọ bá gbé àbúrò rẹ̀ ló gbẹ́lẹ̀ kan ikoto ikoto ó gbẹ́lẹ̀ kan ikoto ikoto lẹ́yìn tó gbẹ́lẹ̀ kan tán kí ló ṣe fàbúrò náà yọjà yín láyé.

0: gbẹ bá ń gbẹyàn yóò mú mi.
1: Lúbọ̀ wọ́n ṣe lúbọ̀ máa bára mú. Yorùbá ṣe lúbọ̀ máa.
0: Bí nọmba tù bá mú yàn yóò dìde yóò wọlé ìgbọ̀nsẹ̀.
1: Ológun wọ́n ṣe lúbọ̀ máa gún rege. Òṣèlú wọ́n ṣe lú wọn ò ṣe dáadáa.
0: Torí ìdí èyí ọrọ̀ ajé ń lọ náà ní díẹ̀ díẹ̀. Ọjọ́ kan wá dé tó jẹ́ pé ìyá ọmọ ọlọ ká olú àsìkò olú ni mushroom ẹ mọ.
1: Kára ó tó dẹ̀ wá o.
0: Ó ti parapọ̀ máwọn àwọn èèyàn rẹ̀ náà tán lọ já olú. Ó ti wá já díẹ̀ kò rí já púpọ̀ ẹ mọ lọlé.
1: Ọlọ́run fún ọba wá dárí jí wá.
0: Ilé tí ìyá òun lọ níjọ́ náà lọ́hùn-ún ó bá yà sí kọ̀rọ̀ kan. Kọ̀rọ̀ tó yà sí ló bá rí olú níbì kan tó pọ̀ lọ ṣú àbàbà. Olú rèé jẹ́ ń bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí n já olú nǹkan àbàmì kan ṣẹlẹ̀. Kí ni nǹkan àbàmì tó ṣẹlẹ̀ níjọ́ náà lọ́hùn-ún náà? Ẹ̀lẹ́bẹ̀ mọ̀ kú ìkàlẹ̀.

ìyá yìí bẹ̀rẹ̀ pé kóun ó ká olú kóun ó já olú kóun ó tọ́ olú olú ọ̀hún bá lahun tó ní ìyá mama tú ìyá mama tú ìyá má.

0: ènìyàn burúkú.
1: Olú ọ̀hún bẹ̀rẹ̀ sí ní kọrin sọ̀rọ̀ wípé atẹ̀mí àtẹ̀gbọ́n alóòde jó.
0: Ọmọ ọ̀jẹ̀ ni.
1: Wọ́n fẹ́ gbọ́n ní ẹgbẹ̀rún, wọ́n fè mí lẹ́gbẹ̀wá. O kọrin ọ̀hún lọ títí ìyàwó pé irú orin wo
0: leléyìí.
1: Tí èmi nìkan kọ́ ni ó gbélé yìí o. Ilé tètè. Ó sáré kàbàkàbà ó délé baálé mi. Olúwa mi. Ojú mi máa rí nǹkan kan, etí mi máa gbọ́ o. Èmi nìkan kọ́ ni wọ́n rí, èmi nìkan kọ́ ni wọ́n gbọ́. Ǹjẹ́ kí ni? Kí ni yé gbọ̀n arábìnrin? Ẹ tẹ̀lé mi débẹ̀ ni o. Ẹ lọ fojú ara yín rí ni bí n tí mo rí kì ló rí tẹ̀lé mi. Ikùkù kẹ̀kẹ́. Bá sáré hé aṣọ lórí ikọ̀. Ó sáré wọ ṣòkòtò fún ṣòkòtò lọ́ṣọ mọ́dì. Eré tètè tata tètè. Wọ́n débi Olúwa. Olúwa mi, Olúwa ọ̀hún rèé o. Kí ló ṣolú? Ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ẹ já. Bẹ́ẹ̀ nínú Olúwa ọmọbìnrin tún ti bẹ̀rẹ̀, ó tún ti bẹ̀rẹ̀ gbọ́ àríkèrèkè rẹ yìí o. Kí ni kí n tún wá bọ́ ọjọ́ lú sí báyìí? Bẹ́ẹ̀ náà kọ́ ló ti ń bọ̀ ni mama tún dààmú mi. Baálé mi, Olúwa mi àní ẹ já kiní yìí. Ìgbà tí bàbá náà ó bẹ̀rẹ̀ kó wọn já. Olúbá fọ̀n ò mọ̀ fọ̀n mọ́ bàbá lẹ́nu. Bàbá má ìtú àjàntí ẹlẹ. Àwọn roko ojó ni ohun àtẹ̀gbọ́n àtàbò. Wọ́n fẹ́ gbọ́n lẹ́gbẹ̀rún, wọ́n fẹ́ mi lẹ́gbẹ̀wá. Ó pàbúrò òṣìkà ẹ̀gbọ́n pàbúrò ẹ ò rójú ayé. Ó pàbúrò òṣìkà ẹ̀gbọ́n pàbúrò. Irú orin wo rèé? Bàbá tún bẹ̀rẹ̀ àti tú olúwa. Bàbá má ìtú àjàntí ẹlẹ. Ó tún kọrin ọ̀hún lọ. Wọ́n fẹ́gbọ́n lẹ́gbẹ̀rún, wọ́n fẹ́ mi lẹ́gbẹ̀wá. Ó pàbúrò òṣìkà ẹ̀gbọ́n pàbúrò ẹ ò rójú ayé. Ó pàbúrò òṣìkà ẹ̀gbọ́n pàbúrò. Orin yìí ni màá múná sí mi lára. Àbára mi ni só ti ń rùn ni.
0: Dẹ́rú mọ̀mọ́ ara ẹ lẹ́rú.
1: A lọ pe ọmọ wa ọkùnrin ẹ̀gbọ́n ọmọ wa kóun náà wá já kiri. Àwọn méjèèjì tún lọ eré tètè ó dilé. Ẹ̀gbọ́n ọmọ dàmbo ló wà. Wọ́n ló lọ ṣeré ẹ lọ pé wá ń bìkìbì tó bá wà. Dandan ni kó dé o. Ẹ̀gbọ́n náà bá dé. Bàbá mi kí ló dé? Ìyá mi kí ló dé? Ẹ̀ ń pariwo ọkọ mi jù. Àjọ débì kan ní nbo la fẹ́ jọ dé. Àjọ débì àní nbo la fẹ́ jọ dé. Ibi tí ò jìnà láìpẹ́ mo fẹ́ kọ́ ọba wa já olú kan bí ni. Torí olú lẹ fi wá pè mí bá mi. Máàmí torí olú lẹ fi wá pè mí. Bàbá bá débẹ̀ tán, ọmọ ìdí tó fi jẹ́ pé ìwọ gan la pé kó wá já olú yìí.

0: na-agbalụgo na ibe iji akpọhụ nwatakịrị n'aka dụrụ arụ ya ọkụ. Pasta wolokolonu
1: onye biri na onye biri onye ọbụla tinye aka mesie n'ala anyị onye ọbụla tinye chukwu agọzie n'ụwa.
0: Ẹgbẹ́ náà débẹ̀ o ngbà tẹ́gbọ̀n fi débẹ̀ tán. Ẹ wo bẹ bá ṣẹ̀ndẹ̀ àpò mọ́. 32FM 94.9 lè ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́. Wáyìí Ṣọlá Ọrọ̀lá bí pírẹsẹ̀ntà ló kọ́ mi mílíkì lélẹ́yìí mílíkì express. Mílíkì lórí express. Ẹgbọ́n náà bẹ̀rẹ̀ mọ́lẹ̀ pé kóun ó tú olú kóun ó já olú kóun ó tọ́ olú. Olú bá fọhùn lónìí ẹgbọ́n máa ń tu àjàǹtí ele. Ẹgbọ́n máa ń tu àjàǹtí ele. Àjọrokò ìjó wọ́n fún wọ lẹ́gbẹ̀rún wọ́n fẹ́ mi lẹ́gbẹ̀wá. Ìwọ ló pa mí o ìwọ ló pa mí o ẹ ò rojú ayé ìwọ ló pa mí o.
2: Nígbàjẹ́ o lásìkò tẹ̀mí
0: ti. Láàrin kadidúkàlà atọ́ba àti ìjòyè gbogbo wọn ti péjú péjọ pèsè òṣìkà ẹ̀gbọ́n ni ọ́. Òfin kan bẹ nílùú ẹni bá ti pààyàn pípa ni wọ́n pa ó. Ojú kòkòrò sí ló ní kí wá ni ohun tá a fi dán ọ lẹ́jọ́ ni pé irin gbóná láti bọ̀ lójú tí ó jáde ń pàkọ́ rẹ̀. Bọ́ ọba yé ọyẹ bọ́ ọba sì yé ọ̀run alákejì ó dìgbà. Dájọ́ fárákùnrin arákùnrin ṣe bẹ́ẹ̀ ó lọ. Gbobi ìwọ wo ló ń jowú àbúrò rẹ lónìí ìwọ wo ló ń jowú ẹ̀gbọ́n rẹ lónìí ìwọ wo ló ń jowú ìyàwó rẹ lónìí ìwọ wo ló ń jowú ọkọ rẹ lónìí ìwọ wo ló ń jowú alájọṣepọ̀ rẹ lónìí ìwọ wo ló ń jowú ọ̀rẹ́ rẹ ń bi iṣẹ́ lónìí. Jowú àkókò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìgbà tí wo fẹ́ yàwó yàtọ̀ sígbà tẹ́nì mí ọ́ fẹ́ yàwó. Má máa fi conclusion ẹlòmíì máa fi wé introduction títí ẹ̀. Ìwọ́ sì lè wà ní bọ́dì kó jẹ́ páwọn ti ń conclude already. Má fi wéra wọn bá a ṣe dóríyà lọ́tọ̀ọ̀tọ̀ orílẹ̀ tóbi bákan náà content inú ẹ̀ yàtọ̀ síra wọn.

0: wọn tọ́lọ́ ń ṣe fún mi ní january ta wá sí bàyìí wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement ilé yẹn mo fi kan fún 17 years ní ilé bo ilé yẹn kọ̀ wá ń bẹ̀ but to the glory of God lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn mo akọ ilé yẹn ta within january till now landlord tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòwó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó ó láwa lòun fẹ́ bóun máa da dúró dé wa ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúra
1: àtúra. Lona ele ta yin ko tele
0: ben
1: odun melo
0: 17 years
1: 17
0: ben
1: o wa igba wo le wa si bi
0: january
1: ben ejo awon to ra cement
0: yes
1: so be si wa kuro bi
0: e mo wa so fun olorun mo ni ko ba mi ko ile yen pari ti wa yen olorun de pari ti wa
1: bi january enu january 16
0: ben
1: e tu wa ra ile another
0: to wa leyin ni olo awa lo n fe ka ra ala lo wo la awa lo ma gbe duro de asugbo ati ra bayi
1: ẹ̀dẹ̀wọ̀ báyìí èyàn wà ní december pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years
0: since 2007
1: ntẹ̀yìn wà lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin january 16 kì í dẹ̀ ṣe pé wà tún ṣe ó tún wà ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí bó ṣe ń pò lórí òkè
0: yìí
1: let double grace work for you.
0: Ó
1: tún pè ní great mercy nìyẹn tún lọ ra mi.
0: Amen. Hello.

0: Lord. My name is Reverend Gabriel Ayodeji. Mo jẹ́ ìkan lára àwọn ọmọ bàbá nínú ẹ̀mí. Mo dẹ̀ Ọlọ́run orí òkè yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu nínú ayé mi. Èkó mo wà sà.
1: Èkó lẹ ti wá báyìí.
0: Bẹ́ẹ̀ sà.
1: Èmi náà máa dékun lẹ́jọ́.
0: Lákọ̀ọ́kọ́, ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, àkọ́bí mi ó sì tó jẹ́ pé ó ń bì. She was vomiting. Mo fẹ́ gbé lọ sí hospital, ó dákú. Mo wá ṣàbà mi rẹ́spẹ̀, mo padà sílé. Omi orí òkè wà nulé. Mo nígbàgbọ́ nínú ìpè sáàmù òjò. Mo nígbàgbọ́ nínú ìpè májẹ̀mú orí òkè ògo. Mo sọ fún ọmọ mi, mo ní, I asked my daughter, mo ní, do you believe in this word? Ó ní yes. Mo wá fún ní omi yẹn mú. Mo wá fi wọ lójú. Ó sùn láì gbé lọ sí hospital. Ọlọ́run dẹ̀ wò sàn.
1: Lójú ẹsẹ̀.
0: Lójú ẹsẹ̀.
1: Ẹ pàtẹ́wọ́ fún mi. Tó bá jẹ́ nìyẹn ló dúró.
2: Wọ́n ti lọ sọ̀rọ̀.
1: Tó bá jẹ́ nìyẹn ló ṣe yìí ni wọ́n ti fẹ́ràn.
0: Wọ́n sá lọ. Tó bá jẹ́ nìyẹn ló dúró ni a ti máa sì lè gún. Òní dúró. Nígbà tí bàbá ní ká máa gbàdúrà. Mo rí áńgẹ́lì tó wà lé orí òkè yìí tó jáde. Ó sì wá ojú yìí ti máa ń yọ mí lẹ́nu. Nígbàkúgbà ojú ẹ̀ máa ń da omi ni. Ṣùgbọ́n nígbà tí bàbá ní ká fi ọwọ́ lébi tó ń dùn wá, ká fi ọwọ́ sí ká gba ní ẹ̀ẹ́méje. Bí mo ṣe ń gba mo rí ìmọ́lẹ̀. Áńgẹ́lì tó sì wà lórí pẹpẹ yìí sì jáde. Ó sì wá bá mi, ó sì fọwọ́ ko ojú náà. Mo rí ohun kan tó jáde nínú ojú náà. And I discovered that the light was clear. And that was how I'm healed from that eyes. There is power on this mountain. I can testify. And as one day I call on the God of authority, that God disappointed me. Praise the Lord.
1: Hallelujah. Ìgbà wo lo bí children?
0: Sà, ó ti pẹ́ sà.
1: Ó tó sùn lẹ́yìn.
0: Sà, ó ti lé lọ́dún mẹ́wàá, omi máa. Nígbà tó bá di ìgbà ọ̀rùn báyìí, omi máa jáde lójú, mo máa ń lo gíláṣìsì mi. Tomi máa jáde, tomi máa bí ìgbà tó bá ní èèyàn sọkún. Omi ṣe máa ń dà lójú mi.
1: Kí lẹ wá rí sí?
0: Sà, bí mo bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà, áńgẹ́lì yẹn wá, ó sì fọwọ́ kàn mí lójú, mo dẹ̀ rí mọ̀ pé bí ìgbà tó bá ní kankan jáde nínú ojú náà. Ojú náà mo dẹ̀ I now saw the light.
1: The light.
0: The light.
1: And it's more clearer.
0: More clear.
1: Clap for Jesus. Agbára Ọlọ́run.
0: The power of God.
1: Kó parí ogun tó.
0: Ó
1: sì lè péré mọ́.
3: Lẹ́yìn ni mo jáwọ̀.
0: I entered God's zone.
3: Pẹ̀lú àwọn angẹ́lì oríire.
0: With the angels of goodness.
3: Gbogbo ẹni sàmì.
0: I made our statement.
3: Ẹ̀sùn oríire
0: lọ́dún. Yes, we are blessed today.
3: Ayé ìlà jáwọ̀.
0: We entered God's life.
3: Gbogbo ìdààmú ọjọ́ tó pẹ́.
0: Every long time problem.
3: Ẹ máa gbiná dà.
0: Ṣé fire.
3: Ẹyin wàhálà tán ní òní
0: solution. Loose problems they have no solution.
3: Ẹ máa gbiná dà.
0: Ṣé ṣe.
3: Yàtà Farubi.
0: In the name of Jesus.
3: Ohun olúwa tó sàrà.
0: The voice of Lord that thunders.
3: Ohun olúwa tó mi agege.
0: The voice of Lord that shake the wilderness.
3: Ohun olúwa tó ní ọlá
0: ńlá. The voice of Lord has great wealth.
3: Ṣẹbi níwájú olúwa
0: yìí. Before this God.
3: Ní àwọn òkè Yorùbá.
0: All of this night like that.
3: Ẹ kórí sókè lónìí.
0: Lift up your heads today.
3: Ẹyin ẹnu ọ̀nà.
0: O yin gate.
3: A fẹ́ fa àwọn ìṣẹ̀dá jáde.
0: God to pull out some destiny.
3: Láti inú kòtò ayé.
0: From that evil place.
3: A fẹ́ gbé àwọn ayé jáde.
0: God to lift up some life.
3: Nínú ìdè tó pẹ́. Bàbá.
0: Bàbá.
3: Nítorí orúkọ rẹ̀.
0: Because of your name.
3: A béèrè fọwọ́ ìtúsílẹ̀. A sá ti kọ́ pé ní orí òkè Sioni
0: ní
3: ìtúsílẹ̀ yóò wà yóò sì jẹ́ mímọ́ àwọn ọmọ
0: Jacob
3: wọn ò ní ìní wọn jẹ́ gbogbo ìṣẹ̀dá sórí mi gbọ́ lọ́wọ́
0: yìí
3: níbi àdì ọmọ àwọn ọmọ
0: Israẹli
3: àti ọmọ Júdà àjùmọ̀ kó wọn ní
0: ìbẹ̀
3: àwọn tó dì wọ́n mú
0: wọ́n
3: dì wọ́n mú sísè
0: wọ́n
3: kọ̀ láti jọwọ́
0: wọn
3: ṣùgbọ́n olùgbàláwọ́ lágbára ní gbígbà yóò gbà wọ́n àti láti gbà wọ́n
0: bẹ́
3: wọn jáde
0: tí
3: wọ́n sínú ògo
0: ìyẹn
3: ló jẹ́ wá o bàbá
0: alátìlẹyìn
3: ó ti fi ẹnu mi sí ọ̀rọ̀ ó fẹ́ ẹnu mi ṣàṣẹ
0: òní
3: gbogbo tá a bá ti sọ kó máa rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ jẹ́ lórúkọ
0: Jésù.
3: gbogbo ìṣẹ̀dá tó gbò mí ẹgbẹ́ ti sílẹ̀ ẹni tó ń bẹ́ kú sùn tó ń bẹ́ kú jí bàbá mi ní gbàdúrà fún ẹ a ó pa ọ́ lẹ́rìn lọ gbogbo ẹ tó sun ẹkú kíkorò gbogbo ẹ tó sun ẹkú kíkorò gbogbo ẹ tó sun ẹkú àtúnṣinú ẹni sun ẹkú gbagba gbogbo ẹyí tí wọ́n ń gàn ẹyí tí ojú tì lọ́wọ́ ẹyí tẹ́ ẹ̀rọ nà lọ ẹyí tí ènìyàn ń bàjá. Báyìí ni Olúwa Jehova wí lórúkọ Olúwa ẹgbẹ́ ìtúsílẹ̀ yádá lábì ẹ̀dá bàálù kàdá dábà padà ó dé o akókó ìtúsílẹ̀ mi ti dé o ó dé o sátani mo lọ mọ́ lọ́wọ́ ó dé o akókó ìtúsílẹ̀ mi ti dé o. Ode o satani mula lowo eyi tra enjoy in the Facebook
2: you know enjoy us on Facebook
3: e share video yi lo
2: share this video today
3: e send it 31 times
2: each
3: oro jade lowo
2: asentele
3: e kamaru na so fun
2: me 5 things I'm told
3: number 1 repeated problem must come to an end
2: ogun to lo to bo ogun to
3: gbe ogun to lo to bo
2: repeated problem
3: o ti jeri lori o si dunu lori ẹ o tun padà wa mo kà sẹ ẹyin ogun tó ń lọ tó
2: ń bọ
3: lórúkọ ọlọrun ìṣọ ẹ má gbin
2: náà
3: wọn rán mi wá ní
2: o
3: lina anta bẹẹdu adele ẹrẹgẹdu ọkọdajì ẹyin ọfà tó ń lọ tó ń padà àṣàṣì tó ń lọ tó ń bọ lórúkọ ọjọ ẹ má gbin
2: náà
3: ẹyin àfiṣe ayé ìdàbàrà. Àwọn èèyàn gbúdọ̀ ní permanent
2: lifting
3: permanent solution
2: ọ̀rọ̀
3: àdúrà dada eléyè wọn gbọdọ̀ mọ tinú ogun dẹnu wọn gbọdọ̀ mọ tinú wàhálà dẹnu
2: wàhálà
3: wákàtí àdúrà láwàá
2: ìjẹ́
3: ló kọjá olùwà dé ogun wọn
2: dé
3: ẹ dàdúrà olùwà dàdúrà olùwà dàdúrà olùwà dàdúrà olùwà dàdúrà wọ́n ti ní ẹkún lọ sùlọ jọjúmọ́ ọ̀nà kejì tẹ́rán mi sí
2: nìyẹn
3: o tún pa ẹ
2: lẹ́kùn
3: o gbúdọ̀ pa ẹ
2: lẹ́rìn
3: sára sá sọ pé olúwa pa mí
2: lẹ́rìn
3: yéni ha ribadua genesis
2: 21
3: ní 1 to 10 nìyẹn sára sá wí pé olúwa pa mí
2: lẹ́rìn
3: gbogbo tó bá
2: gbọ́
3: wọ́n rẹ́rìn pẹ̀lú
2: mi
3: sáwá 26 ó lẹ́yìn tó ń fẹ́ kún rìn lọ yóò fi ayọ̀ padà wá
2: sáà
3: 30 ó ní ẹkún lè pẹ́ dalẹ́.

Orúkọ mi ni Titilayo Felicia. Mo wá láti Abúlé Ẹ̀gbá Ẹkọ̀rọ̀ side. Mo gbé Ọlọ́run orí òkè ga. Ìpè yìí ó pè mí gan o, torí kò sẹ́ni tó sọ ọ̀rọ̀ bàbá fún mi. Ojú ìran mo ti rí wọn, bí mo ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn. Bí mo ṣe rí wọn lójú ìran lọ́jọ́ àkọ́kọ́ yẹn ni mo ní àrọ wọn ọmọ mí ni mo gbé wà. Wọ́n ní àdúrà rẹ ti gbà. Àtìgbà yẹn náà mo ti ń wá láti ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún yìí. Mo dẹ̀ ń wá tọ́lọ́run ṣe fún mi ní ìjẹjọ gangan ni mo ní gbọ́lọ́run bá ti bá mi ṣe. Àwọn ọmọ ilé ọkọ yẹn ọmọ mi ṣẹ̀ṣẹ̀ dé ilé ọkọ yẹn ni. Àwọn mẹ́ta ń wá ìrìn àjò àti lọ sí London. Wọ́n fún ẹnìkan ní visa ní on the 17th. Wọ́n wá ló ku ókú àwọn méjì. Ẹni tán fún yẹn ò dẹ̀ lè lọ láì jẹ́ pé àwọn méjì yẹn rí gbà. Mo wá ní consent orúkọ wọn sí mi nídàájí ìjẹjọ. Mo wá kọ orúkọ wọn, mo wá sórí òkè yìí. Mo wá ibi tí mo jókòó sí yẹn, wọ́n bá ń pe àdúrà. Mo wá ń sọ fún wọn wípé Olúwa Elizabeth ó gbọ́dọ̀ rí físà gbà o. Tó bá ti rí físà yìí gbà kó tó di ọjọ́ mẹ́jọ, màá wá sórí òkè, màá wá jẹ́rìí. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, gbà tó di Friday náà pè mí wípé wọ́n ti fún ní físà àtọmọ tó ń jọ ń lọ. Inú mi dùn gan. Mo wá pè wọ́n, ṣé ọkọ ọmọ mi yẹn wá dáhùn wípé orí òkè tẹ́ ẹ lọ torí tiwa yẹn. Àdúrà yín gbà o. Ìyá ẹ̀ náà pè mí, orí òkè tẹ́ ẹ lọ torí tiwa yẹn. Àdúrà yín gbà. Mo yin Ọlọ́run tó jẹ́ kó rí orí òkè yìí kó pè mí tó fàdúrà tó fi pọ́n mi lé. Ìdí ọpẹ́ mi ni.